wọn. Ti ẹni láti pé, ó yọ olúwa pẹ̀ láti jọ́sìn, láti mọ̀, kó sì mọ̀ ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ìjọ Hightower Global Church. Lábẹ́ ẹ̀nà òróró bàbá wa nínú Olúwa, Prophet Dr. R.O. Ìkọ̀tún. Gbogbo ọjọ́ Sunday ní Goodness Service. Níbi tí wàá ti jẹ oúnjẹ ẹ̀mí pẹ̀lú ìkọ́ni ńlá nínú Bíbélì, pẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀. Jọ́sìn lábẹ́ agbára ńlá Jésù Kristì, kí ẹ̀mí àti ìyanu ńlá bá ayé rẹ̀ pàdé. Ó bá di gbogbo ọjọ́ Tuesday láti aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá. Wákàtí ìsọtẹ́lẹ̀ Prophetic Hours. Iná Ọlọ́run jáde tàṣẹ. Nínú àdúrà ńlá wákàtí méjì, ògùn ṣẹ́, ìwòsàn ṣẹlẹ̀, ẹkún dẹ̀rín. Àsọtẹ́lẹ̀ ń jáde pẹ̀lú ọwọ́ agbára ńlá. Ó yẹ ní Hightower Global Church, Fortress Land, 11/15, Adébọ̀wálé Close, Off Saturday Road, Barasco Block, Barua Ìpájà. Ẹ̀pẹ̀ Prophet Arrow Ìkọ̀tún lórí 0032375708, 0032375708. Hightower Global Church, reviving the world.

0: ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo tó kí gbogbo olùgbọ́ mi láàárọ̀ yìí o ẹ̀mí gbèrè tìjú o ẹ̀mí jẹ̀bi o ayé òní gba yín lẹ́bi o ó dá ní ẹjẹ́ ń sọ ilé yìí ẹ ń bá sàmí ọ̀sẹ̀ yìí àwọn tó fẹ́ràn rẹ ló máa pàdé oṣù yìí àwọn tó fẹ́ràn rẹ ló máa pàdé bọ́dún ṣe ń lọ ẹ̀mí rẹ ò ní lọ ayé rẹ ò ní lọ bẹ́ẹ̀ ló máa rí oṣù bẹ́ẹ̀ lágbára ọlọ́run láàárọ̀ ńlá lọ́jọ́ Thursday lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn ẹjẹ́ pàdé bí àdúrà ṣe ń lọ ní challenge yẹn ìwọ náà máa gbọ́ àwọn ẹ̀rí abàmì tí wọ́n ń sọ láàrin ìwọ náà wàá join jájọ gbàdúà àdúà ní gbà o àgbàrá kọ tó o bá dẹ̀ ń gbàdúà tó o tí ì rẹ sí àdúà ìyẹn ò sọ pàdúà ò ní gbà mo ti sọ fún yín ọ̀nà mẹ́rin àdúà mo ń gbà láti gbà number one àdúà ò ní expiring date excuse bọ́pẹ́ bọ́yá yọ gbà number two kò sẹ́ni tí ò ní gbàdúà pátíù bẹ́nìkan bá wà láyé tí ń jẹ pákó àbúnjẹ tọ́kì tí ó gbàdúà ọjọ́ àdúà rẹ̀ èpè ni o gbogbo ẹ̀yìn soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apátẹ́rẹ́ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yìn tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apátẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹ́rẹ́ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apátẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó gorí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ ní testimony Jésù olúwa wa Matthew number three àdúà kò síbi tẹ́ ẹ ti lè gbàdúà ó lè gbà ń tọ́lẹ̀ tiẹ ó lè gbà ń yàrá rẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí inú mọ́tò yẹn ó lè gbàdúà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nípa àdúà ó ní pé kò ní overdose bó ṣe ń gbà kò ní overdose kì í pọ̀ ojú lórúkọ Jésù àdúà yẹn máa gbà nà mo wà ń tẹ̀síwájú níbi àwọn ìyá méje tí a máa ń fi jẹ́ èèyàn mo ti sọ nípa ìyá téèyàn máa ń jẹ lọ́wọ́ ọkọ mo ti sọ nípa ìyá táwọn èèyàn ń jẹ lọ́wọ́ ìyàwó ètí mo fẹ́ sọ láàárọ̀ yìí ó ní ìyá látọwọ́ ọmọ ìdí nìyí gbogbo abiyamọ ẹ gbọ́dọ̀ gbàdúà lórí ọmọ yín káyé wọn kó nítumọ̀ ẹ gbọ́dọ̀ gbàdúà bẹ́ẹ̀ ṣe ń tọ́ wọn kẹ́ ẹ máa fi ọ̀nà ọlọ́run kẹ́ ẹ máa fi hàn wọn bẹ́ẹ̀ rẹ̀ ṣe ń fi hàn wọn kẹ́ ẹ máa sọ fún wọn lọ́jọ́ alẹ́ ká tọ́jú yín Matthew ìyá ń bẹ lọ́wọ́ ọmọ wọn ẹjẹ́ àkàtì ẹ̀wọ̀ àwọn méje inú bíbélì tí ẹ jẹ ìyá lọ́wọ́ ọmọ mọ́mí ẹ̀yìn tí wọ́n bá sọ̀rọ̀ yìí ẹ ní jìyà lọ́wọ́ ọmọ Matthew tọ́wọ́ máa ń tó ṣẹlẹ̀ ìyá ọwọ́ ọmọ ìyá ọwọ́ ọkọ ìyá ọwọ́ aya ìyá ọwọ́ ìjọ gbé ọmọ pé gbogbo àwọn àyà yìí sàtánì ló ṣètò ẹ̀ ta ló ṣètò ẹ̀ sàtánì ló ń ṣètò ẹ̀ Ádámù àti Éfà ń lẹni àkọ́kọ́ in Genesis chapter 4 bíbélì sọ yìí pé wọ́n bí ọmọ Kéènì àti Bẹ́ẹ̀lì sọ ọmọ tí Kéènì ṣe ó pa wọn lọmọ wọ́n pa àwọn òbí ẹ̀ lẹ́kọ́ Éfà sunkún Ádámù sunkún torí pé ọmọ wọn ó pa wọn lọmọ wá sọ fún mi ṣé wọ́n lè pa padà ó dá mi lóhùn ṣé wọ́n lè pa padà mo gbàdúà màmá lọ́wọ́ ọmọ rẹ ó ní jìyà lọ́wọ́ rẹ. Àní lọ́wọ́ ọmọ rẹ ó ní jìyà lọ́wọ́ rẹ. Matthew ẹlẹ́ẹ̀kejì ó ní Jacobu Jacobu Jacobu ó lóun fẹ́ jẹran àgbẹ̀ ọmọ rẹ ó lọ mú ẹran ògùn ẹran ewúrẹ́ ó mú wá fún un bàbá tó ń bèrè pé ẹjọ́ torí ọlọ́run ní Genesis chapter 27 ní verse 18 ẹ wo ìyá tí a fi jẹ Jacobu.
1: Ó sì tọ bàbá rẹ̀ wá.
0: Ẹ máa gbọ́ sà bàbá sọ fún Esau pé mo fẹ́ jẹran àgbẹ̀ Esau lọ pẹran fún mi ṣùgbọ́n ìyá wọn gbọ́ ìyá ọwọ́ ìyá ọ papọ̀ mọ́tọ́wọ́ ọmọ ìyá wa sọ pé mo ti gbọ́ tí bàbá rẹ fẹ́ gbàdúrà fun akobi sugbon iwo jacobu lo mu eran wa won wa si obe eran eran gbe baba fe je oku finance o wa to baba re wa
1: o
0: wi pe
1: baba
0: mi
1: o wi pe
0: emi ni
1: iwo tani
0: omo
1: mi jacobu bi fun baba re pe
0: emi so ni
1: akobi
0: re
1: emi ti se
0: mo ti se
1: gege bi o ti so
0: fun mi o ti so
1: dide
0: e ma gbo Jacobu ni soro o fi ra re pe iso o fe ta baba re abi beli
1: emi da
0: mo bi o
1: je ni re re
0: wa je nu eran gbe o kan ni o suri
1: isaki si mi fa ba re
0: isaki wi pe
1: etiri ti wa ti je bi be
0: ara fu omo ame o wi pe
1: nitori ti oluwa
0: olorun yin ni
1: ba mi
0: ba mi olorun olorun ibi mo duro so olorun yin mu to mi wa ni iro lo npa fun baba o
1: so
0: ni pe
1: mo bi o
0: baba mu awo pe o ke se iso mu ngbon re yo o ni jacobu eh o ya so mo mi
1: ti
0: eni ti o so wa ba o baba wo kan bo ma re ti mo pe baba awon o so pe ko won so mo hun bo da awon de ni onirun lara ni o ti wa da irun eran o ti dabara o wa so mo baba re ona owo ibi ti o da irun bu yen o na si baba re ayo
1: o si fi owa ba o si bi pe
0: ohun jacobu re
1: ṣugbọn owo ni owo iso
0: baba ode riran matthew
2: baba mi
0: o ni jiya le lowo omo o ni jiya le
1: sori
0: ba se bi ya je baba won o ni omi iso ni baba ni abo ohun jacobu re mo mu arogo owo iso ah matthew
2: bi
0: wo ba soro ti abola yan ba soro so in bad even kin die ti mo do ohun mo o lo ohun jacobu re owo iso re o ba je adure ko kilo wa sele won sure fun matthew o ri pe eran ni jacobu lo pa to fi tan baba re adure ko igba ta mo ma tan jacobu na an na pa ewure won ti bo eje won lo tun na ko ma re ti ku nte eyan ba se pamo yo gba loju ale matthew eran lo pa to fi tan baba e eran na pa to fi tun na so wa mi bayi iya owo omo o ni pa won je laye matthew ara iya owo omo o ni ki omo ko dagba ko wa ma so fa obi e pe excuse eh ni le denu mo ko yin lo baba mo ko yin ni baba e mo wa nu le ki yawo do so pe eh pa won yen fe mi fe ri mama re baba iyo wo ma ni o matthew o ni je o when e keta dafidi esa dafidi oba israeli bi be ni wi pe omo ri absalomu ni second samuel chapter 15 absalomu oba yawo baba re mewa sun iyawo omo Martin, omo bayawo baba re melo mewa sun bo si baba olorun wa gbeja bi ogbeja omo yen igba to wa fe ku eyan mewa lo gbo na fa awon jago jago mewa ti won ru ya mara jobu yen gbo na fa tori pe kini eyan mewa o yawo baba re lo ba sun o fi ya je baba e mo gbadura mama iyawo omo o ni je laye eni e kerin oni eli oli eli baba ma do pe ya tori pe iwo je pastor ko le dodo re eh sir a ma dodo yan mo li eli o se lohun ko sagiri ko jale ko kuro sugbon ki lo sele mo li eli a ma fi ya je o matthew iwe first samuel chapter 2 verse 12 first samuel chapter 2 verse 12 awon omo fi ya je eli
1: awon eli si jobo eli
0: awon omo eli won je omo beliani
1: mo
0: o mo oluwa nso
1: sorry,
0: àwọn ọmọ rẹ̀ ṣe kí ni mo pe sorry ẹni tó tọ ọmọ láti kékeré tó fi sọ wọn di pastor ń gbọ́n di pastor tó wọn bá yàwó eli ò jalè kò pọ̀ lọ́nù lẹ́kúrú kò pààyàn lẹ́kúrú dáadáa ló ṣe ṣùgbọ́n nígbà tí eli máa kú ó kú nítorí àmọ́ ẹ̀ ọgbọ́n tó lọ́nù sọ ni first samuel chapter 2 verse 30 olúwa ni mo ti sọ tẹ́lẹ̀ pé ilé rẹ̀
1: Amari awon
0: to bo
1: lafun mi
0: lebi
1: o bo lafun
0: en ti
1: o ba
0: ka mi si emi no awon eyan jiya lowo omo iyo owo omo emi ati eyin laye ta wa yi a o ni je matthew wa wo eni another person o ni job igba ti baba mo olohun ta ma mo ti baba mo olohun awon ma se kini o awon ma doloti gbogbo omo re won mo ti clubhouse baba ngbadura won ma mo ti ori nkan gbogbo won de kule kan na awon mesan won de kule kan na
2: Jesus is promising.

0: Adaba, Shubobojoba tin kori dodoni agun eye orire. E ka bo sori akoto eto boju ojo seri. Lati le se Bond FM 92.9 to wa ni pele Eko. Ini ni ojo ru Wednesday, ojo keje osu kewa odun 2026 Olumide Olalere Olumaiti loruko temi o. O sese ki ojo ran leni o. O sese iyan ti oju ti ayipada obade ba ojo ojo ni o. Ṣùgbọ́n owó ló ń ṣíwá jújó gẹ́gẹ́ bá ṣe mọ̀. Ìtumọ̀ ni pé òòrùn ló máa kọ́kọ́ fọ́ra wọn ná látọwọ́ ara kùtùkùtù. Lẹ́yìn náà atẹ́gùn tuntun yóò tẹ̀lé. Ṣùgbọ́n tó bá ti ń súnmọ́ àárín aago méjìlá ọ̀sánbọ̀, ojú ọjọ́ yóò bẹ̀rẹ̀ sí ní pọ̀wọ̀dà díẹ̀díẹ̀. Ẹ ti máa rí pé òjò ńdọ́gbọ́n ṣarajọ. Ṣé wá rí àárín àkókò yìí kan sí mẹ́ta ọ̀sán? Ìyẹn ẹ máa retí ẹ máa múra sílẹ̀ fún òjò tó ṣeé ṣe kó mú yẹ́s. Ọwọ́ òjò yìí yóò dẹ̀ dunlẹ̀. Díẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, ìlú Òkè, Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀ṣun, Kwara, Èkìtì àti Ondo State ju ìpínlẹ̀ Èkó ta wáyé lọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ wà nínú Èkó lọ́nlọ́n bíi Lagos Island, Èkó Yọbalende àti Badagry tó fi dé Sèmẹ̀ Bọ̀dà. Kódà apapa ìgànmúgan ẹ̀kan máa rí atẹ́gùn òjò ni o fìrífìrí ẹ̀ tàbí kó fún tíhun ní ọ̀dọ̀ tí lọ́hùn tó ẹ ti pàdé mi ní ọ̀la lásìkò yìí kan náà lágbára ọlọ́run. Títí ìgbà náà ojú ọjọ́ òní bòdì lágọ̀ọ́ra wa. Ọpẹ́ lọ́wọ́ Mr. Pilot tó jẹ́ akéde àtẹlọ́bọ̀ ti Natalianu Balikesa Ipola lólóòtú Olúmìdé Ọlálérè Olúmaìtì lórúkọ tèmi. A kú ìdajì o.
1: Band FM
2: 92.9
1: Band FM.

0: lóni ibi ta n lo re
1: mo ni kin gba onimoran ni o nipa eni ti le dumare to se gege bi angeli re ti ro lowo die die ah won le sa o
0: awon baba wa moni moni baba wa mo yan mo yan
1: won ni eleru ni gbe eru re nibi to ba ti wuwo oni yo fi ri eru ohun gbe eni to ba si je nsiku ara re ni yo aki be ni eleni ku ba ni je nsiku eni o amo ta ba di eru ru eni tin ba ni iru eru te ru ohun ba ti fe poju oro re lo yo ye ri bese eni to ba ro lo aleni to npiyaju lati mo se atileni fun o mo de ru pa o tori ki yo sa fun o ni pataki julo eni to ba lanfani lati wa lodo awon to je alagbara eni to je olola boya agbara oselu loni ni abi nkan mi o ti wa wo wi pe o ti ri nto mo fa sosonson yo sa fun o ore nla to si ye ko ri gba lowo re lojo waju ku ni se fun o wo to ala anu re ni ore re ni oga re ni awon gbogbo igba nlo gbe bukata ti e lo ba oni gbe bukata wa ola gbe bukata wa to ba di nijo keta yo so fun bo won je melebi re lowo bo ti lowo to lowo sugbe aki ba awon oluwo lo bi olosi ti won ti wa ri pe eni gbe bukata re wa ba wa gege ni oba mi iwo gege se bi ipo yo ebi si npo die ninu omo niyan ni mo fa yen ku o ninu ere fo ewe e fun laso re eyan to ti wa nipo atata laye fe sumo ta lo fe sumo ibina bi asa awon alasa o wa lanfani si olorun wa ti wo wi pe mo debi ti aya ti o se be lopo lopo gba iwo gan lo ra nkan fun wa ara re ra nkan ra folowo ni wa mo wo pe omo mi o to wa nko fun wa o ga o jo je pe gbogbo gba ile ku ti e ki du gba gba gba o muwa nikan ni o olowo sa fun o eni tin be ni po sa fun o e to wa buru nbe re oni anfani kan to fi akaba ti e to fi gba lo wa ye ijo to ba ti wa gba kekeke to ti fi ba anfani yen je anfani nla yin sumo ko mo ri gba mo o olowo olola oloro won sa fun o bibere re ba tin po ju lodo won olorun la isu o oro agba to ninu e jade ni ko yi kan ala kan afojusun kan ikin ninu awon adami re sugbon ijakun re ki se won lu kan ala kiti yen to le se ti to lu je enikan soso bi egberun eyan o ni to sibi kan o ni gbogbo ona lu gba mi o ki se ope gbogbo ebi ye yeke omo ole nikan la yo gba bi igbe aye to ni itubo live it 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ó ṣòro gbòwó ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀ dot àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí YouTube wa Mr. GROTV ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan ń bẹ ní ìfikẹ́kọ̀ọ́ ńbẹ ẹ subscribe ẹ like kẹ́ẹ̀mẹ́ wo gbogbo ti lọ ń bẹ̀ Abdulrazak Abdulgani Mr. GRA lọ́kọ̀ mi iléeṣẹ́ MTN Nigeria lókèlókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ̀ lọ ẹ̀kú kalẹ̀.
2: ọ̀rọ̀ àgbà yóò ẹ jẹ́ àgbéyẹ̀wò.
3: Ètò ìre òwúrọ̀ lógun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì Adéníyì olópọ̀ ọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
4: Ogún máa ní fún ọlọ́run ní òkè ọ̀run.
5: Hallelujah.
4: Àánú Júdà bá wa ṣiṣẹ́ lánàá.
5: O ṣe Jésù.
4: Ohun rẹ̀ pẹ̀lú wa.
5: O ṣe Jésù.
4: Ogún rẹ̀ yí wa ká.
5: O ṣe Jésù.
4: Ẹ̀rí ń lọ káàkiri.
5: O ṣe Jésù.
4: O ṣe sọ pé èmi kì yóò kú.
5: Èmi kì yóò kú.
4: Èmi yóò jẹ.
5: Èmi yóò yè.
4: Èmi yóò rí ohun rere lórí ilẹ̀ alàyè.
5: Èmi yóò rí ohun rere lórí ilẹ̀ alàyè.
4: Ọlọ́run ò ní fi àyè gba ilẹ̀kùn ikú láti gbé mi mì.
5: Ọlọ́run ò ní fàyè gba ilẹ̀kùn ikú láti gbé mi mì.
4: Mo wọnú ilẹ̀kùn iyè.
5: Mo wọnú ilẹ̀kùn iyè.
4: Mo kọ ilẹ̀kùn ikú.
5: Mo kọ ilẹ̀kùn ikú.
4: Ìwé ilẹ̀kùn ikú.
5: Ìwé ilẹ̀kùn ikú.
4: Tí a ṣí sílẹ̀ nínú òkùnkùn.
5: Tí a ṣí sílẹ̀ nínú òkùnkùn.
4: Fún èmi àtàwọn ọmọ.
5: Fún èmi àti àwọn ọmọ mi.
4: Ẹ̀jẹ̀ Jésù tì í.
5: Ẹ̀jẹ̀ Jésù tì í.
4: Ẹ̀jẹ̀ Jésù tì í.
5: Ẹ̀jẹ̀ Jésù tì í.
4: Èmi ò ní ohunkóhun ṣe pẹ̀lú ikú.
5: Èmi ò ní ohunkóhun ṣe pẹ̀lú ikú.
4: Ẹ̀mí ìyè wà nínú mi.
5: Ẹ̀mí ìyè wà nínú mi.
4: Ìwé ẹ̀mí kú òjijì.
5: Ìwé ẹ̀mí kú òjijì.
4: Fi ayé mi lẹ̀.
5: Fi ayé mi lẹ̀.
4: Àti àwọn ọmọ mi.
5: Àti àwọn ọmọ mi.
4: Wà láyọ̀ Ọlọ́run.
5: Wà láyọ̀ Ọlọ́run.
4: Ní ìgboyà mi.
5: ni igboya mi
4: emi wa laaye
5: emi wa laaye
4: awon mo mi wa laaye
5: awon mo mi wa laaye
4: emi je asegun
5: mi je asegun
4: mo ni ororo
5: mo ni ororo
4: to bori boji
5: to bori boji
4: jesu dale mi lori
5: jesu dale mi lori
4: iku o le bori
5: iku o le bori ye
4: iyeju iku lo
5: iyeju iku lo
4: mo wa laaye
5: mo wa laaye
4: iwa isan si iku
5: iwa isan si iku
4: fo jade ni agbo ara mi
5: jade ni agbo ara mi
4: awon mo mi o ni ku
5: awon mo mi oniku
4: ijamba moto ni gba emi mi lojiji
5: ijamba moto ni gba emi mi lojiji
4: emi oni jabo nu oko furufu
5: emi oni jabo ninu oko ofurufu
4: iku omi nse pin mi
5: iku omi o nse ipin mi
4: gbogbo aye mi la o ka pe sosan
5: gbogbo ojo aye mi la o ka pe sosan
4: oruko mi ku ninu iwe iku
5: oruko mi ku ninu iwe iku
4: o bo sinu iwe ye
5: o bo sinu iwe ye
4: amen
5: me
4: amen
5: amen
4: e gbadura kan ke pariwo angel ku
5: angel ku
4: kuro ni ashika mi
5: kuro ni ayika mi
4: pada sibi ton ti ran
5: pada sibi ton ti ran
4: onise iku
5: onise iku
4: ina ko luo
5: ina ko luo
4: pada
5: pada
4: kuro ni ayika mi
5: kuro ni ayika
4: mi lo pada sibi ton ti ran
5: lo pada sibi ton ti ran
4: adura
5: loruko jesus loruko jesus
4: Olorun
5: anu
4: Angeli ku
5: Olorun anu o
4: nise iku
5: Angeli ku
4: mo da o pada
5: nise iku mo da o pada
4: o fa iku mo da o pada
5: o fa iku mo da o pada
4: o ni fojo lojo lo
5: emi o ni

0: kúrò àwọn àjẹ́ ká kú o.
1: Mo jáde ní àhámọ́.
0: Mo jáde ní àhámọ́.
1: Ó ta bí mi mọ́.
0: Ó ta bí mi
1: mọ́. Ó yà kó fara
0: hàn. Ó yà kó fara
1: hàn. Ó yà dì mọ̀ fún ọmọ ará
0: yé. Ó yà dì mí mọ̀ fún ọmọ ará
1: yé. Ó ta bí mi mọ́.
0: Ó ta bí mi mọ́.
1: Ó yà gba òróró.
0: Ó yà gba òróró.
1: Ó yà kó fara hàn.
0: Ó yà kó fara hàn.
1: Ó yà fara hàn.
0: Ó yà fara hàn.
1: Láti àárọ̀ yìí lọ.
0: Láti àárọ̀ yìí lọ.
1: Mo ṣe gbé pamọ́.
0: Mo ṣe gbé pamọ́.
1: Mo ṣe gbé pamọ́.
0: Mo ṣe gbé pamọ́.
1: Orúkọ mi ò ṣe gbé pamọ́.
0: Orúkọ mi ò ṣe gbé pamọ́.
1: Èmi ò ṣe gbé pamọ́.
0: Èmi ò ṣe gbé pamọ́.
1: Ògbò mi ò ṣe gbé pamọ́.
0: Ògbò mi ò ṣe gbé pamọ́.
1: Orí mi ò ṣe gbé pamọ́.
0: Orí mi ò ṣe gbé pamọ́.
1: Ògbò mi ò ṣe gbé pamọ́.
0: Ògbò mi ò ṣe gbé pamọ́.
1: Àmì. Mo bá ayé rẹ sọ̀rọ̀. Mo ti ń lọ láàárọ̀ yìí. Pààrọ̀ lọ́hùn.
0: Àmì.
1: Ọlá Thursday yìí.
2: Ẹgbẹ́ yìí ni wọ́n wà. Bẹ́ẹ̀ ni Lagos Island Thursday ní Láfíàjì Community Center.

0: ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ rẹ tó mọ́ wa láàárọ̀ ti tòní ó ní ọdún ara ànúgbà láṣẹ ti Èdùmàrè ìwé mọ́ ní ẹni tó tọ́ ọlọ́run wá kò ṣàgbọ́ pé ọlọ́run ń bẹ ọlọ́run àti máa ṣẹ̀ṣọ́ fáwọn tó farabalẹ̀ wa ìwọ náà látọ̀ wá láàárọ̀ tòní kó wá ṣáájú wa kó kẹ́yìn wa lórí ètò pópó ìwé ìròyìn àbíọdún fọlọ́run sọ lórúkọ tèmi.
1: Nígbà tá ò lẹ́nìkan tó kọjá ọlọ́run òun náà lọ́ba náà bá òní ọba láílẹ́ ìdúkùmọ́ yẹ̀ṣá àwùdọ̀rọ̀ rẹ̀ ìlú tó bá ṣe òun náà ló ṣe tó bá mú ẹ̀rín lé ni ó sì mú dàkejì wá déédéé ni ẹ̀bẹ̀ láwọn máa bẹ̀ẹ́ kó máa fi ṣọ wa wà lọ́wọ́ yá sí mú kamínà náà sì là àtàkà fún dáraká ni wàlà àṣà wàlà àwùlà wàlà kú wàtà ìlà àbìlà àbò tó péye ìṣọ kàlùkù wà ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ gbogbo àìdá ẹ ti ń gbọ́lé iṣẹ́ fm 92.9 kókónú ìwé ìròyìn abdul fatah ètò gẹfà ló kọ.
0: Kókónú ìwéèrè náà ló ń ta ẹ̀sìn wọn nítorí ìrègùn báyìí náà la ṣe ń ṣoore o. Ó máa ní ọ̀rọ̀ tí gbọ́dọ̀ tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkó alàgbà Babátúndé Rájí Fáṣọlá sọ pẹ̀lú APC nípínlẹ̀ Èkó pàápàá àwọn adarí lórí wíwọ́n kọ àwọn tó ti wà nínú ẹgbẹ́ tipẹ́tipẹ́ sílẹ̀ tó jẹ́ àwọn tuntun náà ni wọ́n ń gbárùkù mọ́ pé kò dáa tó.
1: Látìdé tó bá máa dá àwọn ọjọ́ jímọ̀ láti máa mọ̀ àjọ tó rí sí ètò INEC sọ di mímọ̀ wípé ọgọ́rùn-ún ọjọ́ ló kù táàfì ìdìbò àkọ́kọ́.
0: Ẹgbẹ́ tipẹ́tipẹ́ sílẹ̀ tó jẹ́ pé àwọn tuntun ń gbárùkù mọ́ pé kò dáa tó.
1: Sátidé tó bá máa dá àwọn ọjọ́ jímọ̀ láti máa mọ̀ àjọ tó rí sí ètò ìdìbò INEC sọ di mímọ̀ wípé ọgọ́rùn-ún ọjọ́ ló kù táàfì ìdìbò àkọ́kọ́ lọ́dún 2027 wọ́n sì ń palẹ̀ mọ́ pẹ̀lú ògo ọlọ́run àwọn yóò ṣe àṣeyọrí o àmì pìtàn ló sọ di mímọ̀ láàárọ̀ yìí.
0: Wọ́n ní bọ́mọdé bá ṣubú awo iwájú bágbà bá ṣubú awo ẹ̀yìn wò àgbà tó ṣubú tó wọ ẹ̀yìn wò kó ohun tó kọ lẹ́sẹ̀ tó fi ṣubú ni kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́. Àjọ ojútó iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú orílẹ̀-èdè yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí bá àwọn mọ̀lẹ́bí jagunjagun ètò ẹ pé wọ́n gbẹ̀mìí mì nínú ìjàmbá ọkọ̀ òfurufú kẹ́dùn bákan náà ni wọ́n ti gbé ìwé kan sí pé ìwé ìkẹ́dùn táwọn yóò máa lọ kọ àwọn nǹkan tó mọ̀ nípa àwọn tó dolóògbé yìí sí. Wọ́n láwọn ó bẹ̀rẹ̀ ìwádìí tó gbópọn lóhun tó ṣokùnfà ikú àwọn jagunjagun.
1: Omi omi lójú rètérètè ikú odò ní pòmùwẹ̀ ikú akíkanjú ní ikú ológun nípa kíkù ó ṣe ní láàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun ni wọ́n fi ọ̀rọ̀ ìkẹ́dùn ránṣẹ́ sínú ìwé ìròyìn lọ́wọ́rọ́ tòní lórí ìjàm̀bá ọkọ̀ pánumọ́ ogun èyí tó forí chọ́pọ́n ní ìlú ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo lọ́hùn àjọ NEMA sọ pé àwọn sì ń ṣèwádìí okùnfà tó ṣokùnfà ìjàm̀bá ọ̀hún.
0: Ó ní ohun tẹ́ ẹ bá tó ní kẹ́ ẹ tó wọ̀n tẹ́ ẹ bá wọ̀n ní kẹ́ ẹ wọ̀nyọ kì í fúyẹ́ kó sọ pé òun wò àwọn àwọn elétò ìdìbò wọ́n mà ti ń taari àkọsílẹ̀ àwọn òǹdíje orúkọ sílẹ̀ láwọn ìpínlẹ̀ jáde wọ́n ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Kaduna ló ń léwájú oníbi tí àwọn ti forúkọ sílẹ̀ dáadáa.
1: Bá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà igba ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ á darí ìpolongo ìbò lẹ́ka ti àwọn obìnrin inú ẹgbẹ́ òṣèlú APC Peter Beta Edu ó ń sọ di mímọ̀ lówùrọ̀ tòní wípé bóun alárakójíire bóun ajerò kójíire Samuel Tinubu bá ti wọlé sọ̀bí elékùọ́ àgúnlá.

0: òṣèlú tó kù. Bẹ́ẹ̀ni Adéjẹrúpọ̀ gómìnà nípínlẹ̀ Ògùn yáyí sọ ní mímọ́ ìbò mílíọ̀nù méjì nípínlẹ̀ Ògùn yóò ṣe ni wọ́n fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu.
1: Ìlera lọ̀rọ̀ ẹ̀dá tó bá dá ohun gbogbo lónìí o. Èèmà ni ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Yobe Alàgbà Mai Malaboni tó ń sọ dímọ̀ pé àwọn ògbà àwọn òṣèlẹ́ta o, àwọn dókítà alábẹ́rẹ́ àti àwọn òṣìṣẹ́ tó ń lọ ẹgbẹ̀rún kan ó lé ti àwọn ilé ìwòsàn tó ń bẹ ní ìpínlẹ̀
0: yìí. Ìbí wọn ní kí ìjọba ó tó dé lọ́balọ́ba ló ń ṣe ìṣàkóso òlú, kí ló dé gbàṣẹ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wa. Adélẹ́gbẹ́lé wọn lórí àṣẹ nu òkànmọ́ nínú ètò òṣìdọba lórílẹ̀-èdè Nàìjíríà. Oníṣàṣà tìlú ṣá ọba Ògúnrobí ni wọ́n sọ náà di mímọ́ nínú ìwé ìròyìn tó jáde lárọ́ yìí.
1: Wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi ń ṣe àrígbọ́n àríkọ́ṣe lẹ́ẹ̀kan fi ọ̀rọ̀ tiwa ṣe o. Wọ́n ní àìsàn kan ti wọ ìlú àbí bó ti gbẹ̀mí èèyàn méjì dipteria ni wọ́n ń pe àìsàn ọ̀hún nígbà àwọn márùn-ún lọ́wọ́ ilé-ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú pé ẹ fúra o ẹ̀yìn.
0: Èmi ò bẹ́ nìkan jà, ọba ń kí gbogbo ilé ńlọrọ̀ èmi àti iye san wíkè. Ayédáa ti wa Lucky gómìnà ìpínlẹ̀ Ondo lọ́bímọ́ ó lòwò ní ìṣòro pẹ̀lú Rainbow Coalition bó wu kó yọ lójú òfurufú àgúnlàgún tẹ̀tẹ̀. Èmi ò bẹ́ nìkan kan jà, ayé tiwa ló sọ ní bímọ fún iye san wíkè.
1: Wọ́n ní kó o wá lókè ọmọ òjò ń sá kúlejekúleje bí yorùbá ṣe ń wo ètùfù kò ní kẹsẹ́ kúlẹ̀ o. Ó mọ títí ti ọ̀rẹ́ tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ olúlẹ́wà Àbújá tí wọ́n ní kí ó yọjú sílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin. Wọ́n ní bàbá náà tún kọ̀ kó yọjú lórí ẹ̀sùn kan tó ní ó bí bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà. Àwọn aṣòfin pé bàbá tẹ̀tì wọn ò yọjú.
0: Ọkùnrin ọ̀kan tó rèé ojú mi léṣe ènìyàn tuntun lọ fi ẹ̀sùn kan jáde nílé ẹjọ́ lórí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kùn bí owó olè èyí tí CBN governor alámojútó ètò ìṣúná lórílẹ̀-èdè wa Nàìjíríà Emefiele tó ṣe lọ́dún náà lọ́hùn. Wọ́n tún ní ẹgbẹ̀lẹ́mùkú owó kan tó dín ní tó dígbà bílíọ̀nù náírà ni wọn ò mọ bó ti ṣe rìn ní ministry of finance tó ṣe jáde kúrò nílé ìfowópamọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ali Muhammed ló sọ fún ilé ẹjọ́ ó ní Emefiele ó kàn ń kówó jáde ní nílé ìfowópamọ́ ilẹ̀ yìí kódà bó ti ṣe rìn àpò tó wọ̀ àwọn ò mọ̀ wọ́n kàn mọ̀ kó jáde.
1: Wọ́n ní tí erin méjì bá ti jà koríko ibẹ̀ náà ló máa jìyà o, ọlọ́mọ Nàìjíríà níyà o. Wọ́n ní iléeṣẹ́ Dangote tó jẹ́ pé onìkan náà ló ní ọpọ́rùn tó ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè yìí àti àwọn alágbàtà epo ríró wọ́n wọ̀ ìyá àjà lórí kìnì. Wọ́n ní Dangote ní owó epo fẹ́ni tó bá ti ṣojú méjì. Ẹyin tẹ́ ẹ ti lọ pépo wọlé láti òkè òkun tẹ́ ẹ ti wá lọ́ọ́ fẹ́ẹ́ di oníbàárà tòun owó ò ní tepo wọn yín o. Dangote sì lè depo tà, àwọn alágbàtà náà ló lè tà fáàlú. Wọ́n ní ìjà láàrin Dangote ó ṣeéṣe kó ṣe àkóbá.
0: Ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ tá a fi rán gúnugún kójọ́ tá a fi rán kàlà ń kójò kú ènìyàn ṣe rí tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì ọrọ̀ ajé ẹni tí ó fi gagbága pẹ̀lú mímí ò tí ìbò òṣèlú fún dí ẹyẹ ẹ lọ fọkàn balẹ̀ dúdú lọ́sàn yóò kàso lẹ́ka ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ fọmọ Nàìjíríà.
1: Wọ́n ní gbangba là ń tì gbàgbà gbangba là ń bọ́kùnrin tó bá yìí. Ìjọba àpapọ̀ tí ní gbangba wọlé ẹ̀ làwọn fẹ́ ṣe o. Àwọn ọ̀ǹga tá a ti ń wa epo tó ń lọ bí 40 ounces. Wọ́n ní àwọn fẹ́ kéde ẹ̀ ẹni bá láyà tó lówó káàkì ẹ wá ṣe ìdúnàádúrà lórí àwọn kọ̀ǹga epo tó ń lọ bí 40 báyìí. Èmi ò rà ń bẹ́ o.
0: Ikú tó ń pe ní ìpínlẹ̀ Ọ̀ṣun Òyáró, ikú tó ń pa wọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìjẹ́ nìkan kan gómìnà Adeleke ti pe àwọn ẹ̀ṣọ́ elétò ààbò lórí ẹgbẹ́ òkùnkùn ti ṣe para wọn pipipi. Bẹ́ẹ̀ inú ugbó agijù ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n lè tó ààbò bẹ̀ kò dé tó nínú wéèrò ìlówó tòní.
1: Wọ́n ní ègbé ni fẹ́ni tó fọ̀bọ lọ̀yàn ìbùkún. Wọ́n ní ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ lọ̀yàn ègbé ni fẹ́ni tó gbà gbá bọ̀lọ̀ ń wò gbá bọ̀lọ̀ gbá gọ̀jẹ̀ ń wò gbá gọ̀jẹ̀ bí ọba fún òní gbà o. Ó máa ní ti ọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ní àwọn ẹgbẹ̀rún kan àwọn àlùfáà onílọ́wọ́ bàǹbàǹbà nínú ẹ̀sìn Islam tí wọ́n pe orúkọ àjọ tiwọn ní Jamaatu Islaatu Biriyawa Ikumotu Suuna Kọ̀dìríyà ẹ̀ bá ń pè dáadáa. Wọ́n ní wọ́n máa ń gba ààrẹ lámọ̀ràn. Wọ́n ní àmọ̀ràn tó ń gba ààrẹ yìí àmọ̀ràn yìí kan síta pé bábá ẹ̀ bá yí ẹ̀ bá bóyá ààrẹ máa wá bóyá ààrẹ ò ní gbà èmi ò tí mọ̀. Ẹgbẹ̀rún kan ni wọ́n pè wọ́n dálẹ̀ kan Jamaatu Islaatu
2: wàlẹ̀ ikọ̀ mọ́tò sọ́nà ìrìyà àsòfìyà.
1: Ṣé o kọ́ wọn náà lẹ́nu orúkọ náà. Bóyá ààrẹ máa.

0: Stars láti ojúlé dojúlé ni ẹgbẹ́ ìgbèríko tó dá dúró tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí àwọn èsì ti farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye owó oṣù tó ti gòkè lọ síbi tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àpò ìfowópamọ́ ti Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún méjìdínlógún sẹ́yìn ọ̀wọ́n gbogbo ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn PBAT láti ojúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́ ìdìbò ẹ jáde láti dìbò ẹ dìbò yan Tinubu Shettima lẹ́ẹ̀kan sí.
1: On your Monday we shall start asiwaju APC progress.

0: Rekoya, Ola Soju wa nile Igbimọ Asofin Ipinle Eko fun ipo Somolu Constituency 1, edibo fun ẹgbẹ oṣelu APC, edibo fun ẹgbẹ onitẹsiwaju APC Progress, Olukede Honorable Abdulrazib Hashimi, alajọba ibile Somolu.
1: Mummy, this seat, doesn't it taste rich like the one at Idiom?
2: Because I use the same milk I have always used. Why is it not creamy?
1: That's because you're using full cream, my sister. Switch to Hollandia full cream grated milk. It is full cream goodness. Rich, creamy, and tastes
2: not too expensive compared to the ones I buy.
1: Not at all. It is affordable. Buy the 120 gram pack. It is one pack, 3-7.
2: Chioma. Let's have a solution.
3: Yes, so Hollandia full cream evap wants to make the smart choice today. Choose the rich, creamy quality of Hollandia ahead with dairy power.
4: Samsung Galaxy 08 went to Saki.
5: Make we introduce you now to the all new Galaxy A08 with strong 6000 mAh battery, Galaxy A experience, and the IP64 rating for doors. And what are it this Galaxy A08? You don't ready for the everyday Nigerian lifestyle from campus rich or street rich weekend. Then build up to take follow your daily needs. Get the Samsung Galaxy A08 today. Oh. Galaxy way too Saki.
6: Arike. Emi mo keto oroju koko.
7: Oju lo si ri. Se mo ti mo abo je.
6: Ah, emi mo se.
7: Anybody ever score for koko? Ye ni pe oye so kidile ka to wo gusu. Yo pe ni se kidile o kidire lan. Beke. Oke te ye oni titan sade daji ona. Ti o ti kari gbonu kanu kan yo.
6: Ah, ai sa ta ru mo se.
7: Oju lo si ri. Se mo ti mo abo je.
6: Ah, emi mo se.
7: Anybody ever score for koko for koko? Ye ni pe oye sile ka to wo gusu. Yo pe ni se kidile o ko la se dire lan. Beke.
8: Color Shopping Complex, Ladojuko Church, Jakonde Gate, Okiafa Igboro, Epe 08044-71143, 08044-71143. Baba Oke o, Ilepogi Debede Ebe.
9: Gẹ́gẹ́ àwọn àjọ tó ń rí sí ètò ọrọ̀ ajé ní àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà láwà ní ipò kẹjọ láàárín àwọn èdè ní ilẹ̀ Áfíríkà táwọn èèyàn gbọ́dọ̀ dókòwò bá ti jẹ́ pé ìdókòwò ó máa mú èrè tó dáa jáde. Wọ́n ní ó ràn wá lọ́wọ́ púpọ̀. Wọ́n ní láti nǹkan bíi ipò tá a wà tẹ́lẹ̀ ipò 19 náà la wà. Padà wá fò fẹ̀rẹ̀ lọ sí ipò kẹjọ pé òrìrì ńlá. Bí wọ́n ṣe wá gbé wa lórí ìwọ̀n báyìí tán ní àwọn àmúyẹ tó yẹ ká a ní fún ìdàgbàsókè ọrọ̀ ajé ìṣèjọba tó ń bẹ wọn ti ṣe bí yíyọ owó ìrànwọ́ orí epo pẹtiró kúrò pé ojú òpó kan là ń tọ̀ ní ti pàṣípàrọ̀ owó lẹ òkè. Wọ́n ní eléyìí ipe wo ló fà á tó fi jẹ́ pé adókòwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ olókòwò tó lówó dáadáa tó kówó wá tètè rí èrè lórí owó ẹ̀. Kí leléyìí ní pẹ̀lú aráàlú tó ń bẹ ní gbòòrò ipò tó gbé wa sí yìí ṣé yìí ń rí ṣé ń ṣe àwọn alówó lódù nìkan
10: ló ń jà nfààní
9: ló máa jà léyìí bí ìgbà tó yẹ pé a lànà lẹ fáwọn olówó
10: láti máa lówó lọ
9: kí lójú ìwòye tí yín níbi tẹ ẹ wà yẹn níbi iṣẹ tiyín ṣé nǹkan yàtọ sí rere àwọn alówó lódù tán náà kò wò yìí ṣé yóò nípa lórí ọ̀rọ̀ tí ò dáa lórí náà mọ̀nàmọ́ná tí ò mọ́wọ́ dúró lórí ààbò tó mẹ́ẹ̀ àti lórí bí ọjà wa ṣe máa tà
10: dáadáa lóòótọ́ àwọn ilẹ̀ òkèrè ń jàǹfààní ìdókòwò lórílẹ̀-èdè
9: nàìjíríà kọ̀ọ̀kọ̀
10: wọn wá
9: torí nìsín àti ràn wọn lọ́wọ́ kò sí pé ọjà tó bá gbé wá ó máa forí gbárí pẹ̀lú ìjọba ò dá sí pé ọkọ̀ ṣèrànlọ́wọ́ fún ọjà tẹ́lẹ̀ gangan oníkálukú tajà ẹ̀.

0: wọn ni orílẹ̀-èdè America pàápàá ilé-iṣẹ́ wọn ni orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè Turkey láì gbàgbé orílẹ̀-èdè Canada gbogbo ọ̀nà ti bá wa kẹ́dùn nígbà tí orílẹ̀-èdè America máa sọ̀rọ̀ ní tiwọn wọn ni àwọn bá orílẹ̀-èdè wa Nàìjíríà kẹ́dùn lórí ikú àwọn akọni tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n kú nínú ìjàm̀bá ọkọ̀ ojú òfò orí ẹ̀rọ agbọ́rọ̀kàyé X and Duty Embassy America náà ni wọ́n ti fi ọ̀rọ̀ náà léde o wọ́n ni ó bá àwọn lọ́kàn púpọ̀ wọ́n láwọn kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn tó gbẹ̀mí bíi ọ̀rẹ́ wọn àwọn akẹgbẹ́ wọn lẹ́nu iṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní òde yìí bákan náà ni orílẹ̀-èdè Turkey ti wọn àwọn náà sọ̀rọ̀ ó bá àwọn lọ́kàn jẹ́ gidigidi wọ́n ní àwọn ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹ́dùn o àná náà ni wọ́n taari ọ̀rọ̀ náà síta láti ṣe aṣojú orílẹ̀-èdè wọn tí a mọ̀ sí embassy wọn tó ń bẹ ní Abuja o ní Canada àwọn náà sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ipò gbòmí lójú àwọn wọ́n ní bíkú bá ń pojú gbẹ ni àmì ọ̀run á máa sọ̀yan àwọn jagunjagun orí omi ní orílẹ̀-èdè yìí àti jagunjagun orí ilẹ̀ àwọn jagunjagun òfurufú wọ́n ti bá wọn kẹ́dùn lórí ikú tó pa àwọn ọmọlé ológun òfurufú ní ti ọ̀rọ̀ ẹni tó jẹ́ lórí àwọn jagunjagun orí ilẹ̀ chief of army staff ìyẹn general wahidi shaibu àwọn náà ránṣẹ́ ìkíní kẹ́dùn sí gbogbo àwọn òṣìṣẹ́ tó jẹ́ jagunjagun àti àwọn òṣìṣẹ́ tó àwọn kì í ṣe jagunjagun ṣùgbọ́n iléeṣẹ́ ológun náà ni wọ́n ti ń ṣiṣẹ́ lórí ipò ni àwọn bá air marshal sunday kevin ateke àwọn bá wọn kẹ́dùn àti gbogbo àwọn jagunjagun òfurufú ní ti jagunjagun mi ẹni tí ó jẹ́ ọ̀gá tiwọn ìyẹn vice admiral idi abba náà ni lórúkọ àwọn jagunjagun orí omi àti gbogbo àwọn òṣìṣẹ́ tó ń wọ káàkiri àtàwọn tó ń sanwó oṣù tó jẹ́ civilian láàrin àwọn làwọn bá wọn jagunjagun fún ìyẹn oní jagunjagun aneke àwọn bá wọn kẹ́dùn lórí ikú àwọn tó yẹ pé wọ́n pè wọ́n ní ó dùn àwọn gan o pé bí ikú bá pojú gbẹ ni àmì ọ̀run a máa sọ̀yàn àti canada àti america àti turkey jagunjagun orí ilẹ̀ wọ́n ní ìwé ti wà ó tí wọ́n ti gbé kalẹ̀ o láti wá máa kọ àwọn ọ̀rọ̀ nípa ni kẹ́dùn sí níléeṣẹ́ àwọn jagunjagun òfurufú nínú ìwé ìròyìn the guardian lélẹ̀ pé bẹ́ẹ̀ yóò ṣàjọyọ̀ bí ọ̀dàná àríyá ń jẹ́ ìbànújẹ́ bá wọlé dípò ẹni ta ni ní dúró ti ni o àwọn èèyàn ta ni ní mú ní gbàgbé àròkàn.
1: Kédùá kò fi kó délẹ̀ rí fáwọn ológun náà nínú wérò yín lẹ́gbò tó kọ́kọ́ múlẹ̀ nǹkan ẹjẹ́ kèmí náà kí ẹ lẹ́yìn o torí pé ọmọ níwèé ìròyìn ọ̀hún lagos temple ń sọ di mímọ̀ lówùrọ̀ tòní pé kọ́lọ́mọ ó tọmọ rẹ̀ tá a bá ń sọ pé ìlú ńlá kan ò sí ọmọ ńlá ní ń gbèrú ga o ìdílé kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ mójútó àwọn ọmọ wọn lójú náà kí wọ́n má bàa dìdàkudà torí pé egbògi olóró ó ṣe bí ẹni fi pé ó fẹ́ gba àwọn future leader tá a bá di mímọ̀ lówùrọ̀ tòní pé kọ́lọ́mọ ó tọ́jú ọmọ rẹ̀ tá a bá ń sọ pé ìlú ńlá kan ò sí ọmọ ńlá ní ń gbèrú ga o kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ mójútó àwọn ọmọ wọn lójú náà kí wọ́n má bàa dìdàkudà torí pé egbògi olóró ó ṣe bí ẹni fi pé ó fẹ́ gba àwọn future leader àmọ́ sí olórí ilẹ̀ yìí lẹ́yìn ìwà ọ̀la ó ti ń gbà wá lọ́wọ́ wọn o gẹ́gẹ́ bí ròyìn ṣe gbé pé ọba ìlú Èkó aláìlú ọba ríwà Babatunde Àrèmóṣù Ọlálẹ́ Akínolúdìfù ni wọ́n sọ di mímọ̀ wípé àṣìlò egbògi olóró àti àṣìlò ogun àti ọ̀pọ̀lọpọ̀ ìwà ẹgbẹ́ òkùnkùn ó ti gogò sí ìgbésí ayé àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè tó sì jẹ́ ìpinnu níjà tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà olówó Èkó bàbá Fuwa sọ di mímọ̀ pẹ̀lú iléeṣẹ́ Lagos Temple tí wọ́n sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ owó òjijì owó kíákíá mọ́sá wérewéré lọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dún wọ́n wá lórílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé ibẹ̀ gan-an náà ni wọ́n ń gbà dọ́n wa aláyélúwà sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n wúlò fún mọ̀lẹ́bí wọn tó yẹ kí wọ́n jẹ́ aṣojú fún ìlú wọn ló yẹ pé gbòógì olóró ó ti sọ wọ́n di gbẹ̀ni ó ti sọ wọ́n di ẹni tí ó máa soríkodò káàkiri agbègbè ìletò sí ìletò náà ni owó tí ó yẹ kí wọ́n ṣe ni wọ́n ra wọlé lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ké sí àjọ tó láràlú lọ́yẹ̀ National Orientation Agency NA láti dìde fúyà máa polongo ewu burúkú tó ń bẹ nínú gbòógì olóró àtẹ̀gùn léyìí tí àwọn ọ̀dọ́ tí wọ́n yàn láàyò lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ara àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Èkó náà ṣe gba àwọn òbí àtàlágbàtọ́ ọmọ tó bá dà bí ẹ̀ ni èyí tí ò bá gbádùn tó bí ẹ̀ náà ni kíkálukú tún ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ tuntun ṣe kí wọ́n jìnà rere sí àwọn ìwà burúkú tó lè bọ̀ ọjọ́ ọ̀la wọn jẹ́ lẹ́m̀pù lógbèrò náà.
2: Cafe is not just a drink, it's your fun.

0: first batch ada ni pinlo osun leyin yi ni o fi eru peru tan o fi ipese ipese pe eruku nile baba ni ada ni pinlo osun lojojo wo thursday kan na laye igbani yi o tele nilu ada ni pinlo osun sore o baba honorable chief sunday oloruwa kwale jp olukede mike ola general secretary mandate mukwet oshodi
1: nile ba ti shu dojo ni karele
2: Ladies and gentlemen, she's headed into episode 12 hours of non-stop streaming. Surely, she's going to bed. No! And not live on TikTok.
3: Wait, this is finished? But I'm supposed to do. How did you finish in 2 days?
4: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep data on my MTN NG app and live it 100.
5: Fun yin o musulumi alasin ola pata anfani nlo ni mo muto yin wa o fun gbogbo eni to fe se humura se haji ni lana ti se fi pe ni waju oluwa awa link mnr truffles and tosli mi lagbero maka ni le yi ti toni sona loju pe mesin eto ilera to pe itosona lori ohun gbogbo ile gbe irorun ato nje asiko to sin dodo humura ru ati tinu ramadan e je ka ba won lo awa link ogbajumo go iko ni so di sise haji ni rorun be ni awa link truffles and tosli lagbero maka to se fakatan pelu akuyawo gbogbo ilana to luwa ase lowo eni 5 stars tabi 3 stars hotel lasumo haram pekipeki oko oju ti madina si maka ati ziyara si gbogbo awon aye to lami ninu itan esin be se ndarajo ni da awon link mnr wo tun gbe yin lo si orilede qatar lojo meta gbako ke to ko wale owo won o gara anfani san die die tu wa fun eni to ba fe be kan si won ni suite 105 airport business hub mm international airport go fun ipe tabi ateranse whatsapp e pe sori 0704411177 0704411177 asiwa
6: Ìyá arákùnrin mi kí gan ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó o gbádùn àgọ́ ara rẹ tó bá pè yí balùwẹ̀ léraléra láti tọ̀ bí ọ̀ sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement. Ìsìn ṣùgbọ́n ẹ má mikàn rárá ọ̀kí prostate èdè wà fún yín ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè gbò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àtẹ̀gbò tí ò ní kánú rárá èyí tó lè fúnni ní side effect ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láti pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin la gbé jáde pẹ̀lú ewé àtẹ̀gbò tí ò ní kánú kánú rárá èyí tó lè fúnni ní side bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin ló tún wá gbogbo dẹ́kun fún pátápátá àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì má ṣe wòórùn ọ̀hún bẹ̀rẹ̀ ìtọ́jú ara pẹ̀lú ọ̀kí prostate ẹ kàn sí ọ̀kí herbal mixture ní 296 Murtala Mohammed Way opposite Mobolaji train station Yaba Lagos ẹ sì lè pè wá lórí 234-810-0098-105 website www.okiherbal.com ọ̀kí prostate ìlera prostate rẹ àlàáfíà rẹ.
7: In a fast-paced world, Unke is always prepared. Introducing new soap with advanced quick foam technology, dissolving faster, foaming deep, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, everyone is your fabrics beautifully scented. So you can show up and confident. So clean, it's your time.
8: Baba, ẹ̀yin náà ti sọ. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun ara ara yín jẹ́.
9: Bàbá àgbà tẹnubẹ́gi lójú ń ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbọ́ ọ̀pá nù.
10: Tó jẹ́ pálọ̀ ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kọ̀lùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń bẹ́ báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wọ̀n mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já. Tó bá fàkókò ẹni ṣòfò, a jẹ́ ẹ̀gún wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 street, Dele Ara bus stop, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ bá wọn 08068216859. Ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́, o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sùn.

0: ọ̀nà tó já garaga ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ eléyìí yóò forílẹ̀-èdè Nàìjíríà tó ga jùlọ. God bless Nigeria, God bless ìlú dùn, Pastor Tóyìn Alábí jẹ́ ẹ̀fù láti kóka.
1: Ẹ káàárọ̀ ọ̀gá bí ọdún ẹ ṣe tẹ fún. Orúkọ tèmi ni Adékúnlé Ọdẹyẹmí Tèmítọ́pẹ́ bọ̀ Ìjàbá Ọ̀tà Ogun State oríire ńlá ni o. Kí ìjọba mú gbogbo àǹfààní yìí lò kí wọ́n jẹ́ kí aráàlú náà rí àǹfààní jẹ kó má dé ọ̀dọ̀ olówó nìkan o kó má dé mẹ̀kúnù náà fine.
0: Baálé òkè odò olóyè Sálíù Babátúndé dà bí wọn àjọ̀nù ìjọba ń ṣe takuntakun lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń jàǹfààní ìjọba alùkù ń ṣẹnu múra ni ṣùgbọ́n ẹ jẹ́ kí àkúnnù máa jẹ̀gbádùn ìjọba ìyẹn láàfihàn pé ìjọba ń ṣiṣẹ́ o.
1: Ìwọ náà ó gbọ́ tí àwọn Yorùbá máa ń pò wọ́n ní tíṣù ẹni bàtà àáfọwọ́
0: bíi ti bá ò kọ́
1: tí wọ́n á lọ gba obi oi kí wọ́n á lọ máa pariwo àwọn mọ̀lẹ́gbẹ́ máa gbé bùkátà wá
0: yóò ṣàtọ̀nà fẹ́lómi tí ìrì gbà ni
1: wọ́n bùkátà wọn máa gbé wà pé ọmọ ife sanwó sukù. Bí lọ ní àárọ̀ ti tòní àwọn tó súnmọ́ gómìnà Babájídé Sanwó-Olu wọn ni kí a máa kí wọn dáadáa wọn ni kí a kí wọn àti àwọn oríṣiríṣi àwọn èèyàn tó fi mọ́ Tèmítọ́pẹ́ Àgbòrò ti iléeṣẹ́ wa ń bí báyìí wọn ni ká máa kí Mrs. Olúrẹmi Hamzat tí wọ́n jẹ́ ìyàwó igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó wọn ni kí a kí wọn dáadáa wọn ni ká tún kí HOS Bọ̀dé Àgbòrò àti Ọ̀rẹ́bí Táyọ̀ Àyìndé Chief of Staff àti PS Office of Deputy Governor Bíbí Lọmọ Ọláṣẹ́kù wọ́n ní gbogbo ọ̀nà lọ ń kí Mrs. Olúrẹ̀mí Hamzat oní ni ọjọ́ bí Mrs.
2: Àfífọ́ṣe mórúkọ ìyàwó ààrẹ Olúrẹ̀mí
0: Olúrẹ̀mí èmi náà wo Olúrẹ̀mí kan
2: kí ìdílé pé
0: Olúrẹ̀mí yẹ kó ṣàwọ́ alátàkì kó má jẹ Olúrẹ̀mí grassroots olówó ni kó má jẹ Olúrẹ̀mí mẹ̀kúnù.
1: Sọ̀rọ̀ ìyàwó kan
0: jọ́ntúrọ́lọ́n
1: àwọn mẹ́ṣe mọ́ síná lọ́n sọ̀rọ̀
0: PSP ìrọ̀ mú yọ̀dá
1: wa permanent kiti
0: wa PS o wa Olúrẹ̀mí commissioner Olúrẹ̀mí látọ̀dọ̀ president. Happy birthday to my darling Wájà Hussainat Olúwatóyìn Dodo Adams Olúwatóyìn Hussainat Dodo Adams ọkọ yìí ló ní ká máa kí yín pè ní ọbí yín Aláàjì Mustapha Dodo Adams ló ní ká máa kí yín wípé happy birthday to my darling wife ìyẹn your darling wife Aláàjì Hussainat Dodo Adams ìgbà ọdún.
1: Ìyàwó tiẹ̀ náà máa ṣojú ọbí kó yọ máa kí kìdí lọ́wọ́ lọ́rọ̀ pé tìta ló ń ṣojú
0: ọbí. Àwọn máa ní máa ṣàwọn February lọ́jọ́ ọbí
1: tiẹ̀. Mo láìjẹ́ pé o yọjú ẹ̀
0: gbọ́dọ̀ ná
1: o sá.
0: Ó jẹ́ aléwà bẹ́ẹ̀ kó má di. Àdìrà burú.
1: Lọ́tọ́rọ́ ni ọ̀rẹ́bù fàtà ọ̀rẹ́bù ẹ̀họ́ ṣerúwọ̀ ló fi ọ̀nà
0: hàn. Èèyàn burúkú ni
1: ìyàwó kan.
0: Ọmọ méjì àlè méje.
1: Ọ̀rẹ́bù fàtà Adédáyọ̀ Oyèwùnmí tí wọ́n jẹ́ ọ̀rẹ́bù fàtà Adédáyọ̀ Oyèwùnmí tí wọ́n jẹ́
0: apájàwó.
1: Wọ́n ní kí a máa kí ìyàwó ọ̀gá àwọn Mrs. Olúrẹ̀mí Hamzat fún ti ọjọ́bí wọn lónìí. Ọdún kan nìyẹn bí Ọ̀rẹ́bù Fàtà Adédáyọ̀ Oyèwùnmí kò ṣe ń kí Mrs. Olúrẹ̀mí Hamzat.
0: Bẹ́ẹ̀ni ọba Dr. Sulaiman Adesina Rajé Aṣáde Oníbàẹ̀kun ti ìlú Ìbàdàn wọ́n ní Dr. Mrs. Olúrẹ̀mí Hamzat aya igbákejì gómìnà ready to you ma adúpẹ́ fún yín pé iṣẹ́ tẹ́ ṣe fún wa nílùú bá àtàn o adúpẹ́ púpọ̀ kọ́lọ́n jẹ́ kẹ́mi yógun ìgbà ọdún.
1: Ọdún kan ni o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ olótú
0: Frank
1: Ọlọ́run ní Ṣọlá láì ọbọ̀ tìmù Adéolú Adéfọlárin Okun Adé ìyàwó kan Alè mẹ́jọ
0: Alè 52. Headmaster Alàgbà Gbégbá Fátìmí dúpẹ́ lọ́wọ́ yín o àbúrò àbúrò fáàlù ogun ọ̀bẹ ire o.
3: Like electric things went to your house, or if you are very, very dangerous, so if it cause a fire, wounding, keep it by on top. But in my own house, it's clear. Now, original electric things are the use of for safe. From Bosco Engineering Limited, standard chain like a for my back. You don't build a house, you want original electric things, shop, uncle, or anything where you want build. You do look for electrical partners, from mass power panels, cable management, distribution board, isolator, gear, and change of switches, wiring things, and fittings. Where people like ABB for German Chukka and take a Ranger, like the make of France, Philips, Sweden, Holland, all of them took hand take a range them. Fembo, let me you go. You know the tear pocket, 10 years warranty. All your sharp, go meet them. For
4: Fembosco Engineering Limited, suit FF007.

mo báwọ̀ kan pàdé tí èèyàn kan lọ jù sórí Mr. Pilot lórí Facebook ìyẹn page mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Nínú fọ́nrán yẹn méjì ọ̀yìn ọgbẹ́ni kan ń wa ọ̀kadà alùpùpù tó wọ́n fi ń kẹ́rù. Ẹ jẹ̀mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn síwájú nígbàgbọ́ pé òun ni wọ́n fi mọ ìrìn àjò ojúnà wọn gẹ́gẹ́ bíi Google Map tí ó máa jẹ́ atọ́ka fún àti ìrìn àjò tó dánmọ́rọ́. Àmọ́ àwọn ọlọ́pàá yìí nígbà tó pàdé wọn ní Airport Road lọ́nà Àjàwọ̀ Ẹ̀sẹ̀ wọn ò fura pé ọ̀gbẹ́ni báwọn ń wòye ohun tó wà lára ẹ̀ ó kọjá pé bóyá kí kámẹ́rà ó kọjá Google Map kámẹ́rà ni. Lọ́rọ̀ kan sá àwọn mẹ́ta kó sí lọ́wọ́ wọ́n parọ́ ma wọ́n yí ọ̀rọ̀ wọn ni wọ́n ń wè lódà. Ó ní wọ́n da ẹgbẹ́nà okò $20,000 lọ́wọ́ òun àmọ́ kámẹ́rà kò ríbi tí wọ́n ti gbóyẹ̀ lọ́wọ́ ẹ̀ mú torí ọ̀rọ̀ ẹ̀gbẹ́ni. Wọ́n ṣe gbẹ nǹkẹ́ bí ẹni tí ó ṣẹlẹ̀ sí ara alùpùpù ọ̀kadà tó fi ń kẹ́rù dispatcher ṣe sọ. Mo padà bọ̀ lórí ìkẹ́lì mọ́ pé gbogbo ẹ̀ tẹ́ bá ṣiṣẹ́ ọlọ́pàá gbogbo tẹ́ bá ṣe ìbẹ̀rù ọlọ́pàá yìí kí sọ ọlọ́pàá nìkan èmi àti agbọ́dọ̀ sọ́ra o. Ayé social media tá wà yìí pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ọmọdé lọ́wọ́ ohun tó ń ṣe ń kẹ́kọ̀ọ́ tó rò pé nǹkan rí ẹyẹn wàá bá lórí Instagram ni bá títọ̀ gbà àlọ́yà ọmọ tó lọ ẹwà wọn tó lọ ń jalè káàkiri àwọn ọ̀sọ̀ lẹ́kọ̀ọ́ ayé ìgbà kan Èkó ló mọ bó bá ti nà wọ́n bàtà tó fún ọṣẹ lẹ́yà tó yà sọ Èkó ló mọ. Ní báyìí sí àwọn tó ní ṣọ́ọ̀bù kan máa sọ wọ́n pé ojú yẹn ó yà gbé dání kó máa fi jó ni ìyàwó ilé wọn ní ẹ̀rọ yá aṣọ àníkànlọ́jú pátá lóbìnrin ni ó abẹ́ ìrọ̀mọ̀ mú ẹ aláwọn méjì kan jíǹsì àwọn ọmọkùnrin tẹ́lẹ̀ àwọn ọmọ kékèké ó ní ọkùnrin kan ní ó padà bá àwọn ọmọ àlè tí wọ́n àwọn ọmọ ilé sílé báyìí.

0: se won won wa je camera si wa ju oya n to bi e ma je oya ajibo le n to tin loju do le don be wa light ala o le not ni mo se je ka ma sora gugun ta ba se laye yi o se ami de laye phone yi e je sora o sora gidi go o sun tade o ko de sun ti o le ba ni loruko je ko be ninu oko bi auti mi mo to da olopa yen po ku ero yen o wa di nkan mokunrin ero yen mu o bi olopa ti won be ti won be ti oni orise to nlu ohun ni awon gogo wa ti mo le bi si wa ye laaro yi lori eto bona o se ri ile ise bond 929 nkan akoko ni wipe yo ga gba jiwa olopa IGP Tunji Disu won pe ire kan bi oko meta seyin lo to ofin ode amo ku die ka kan dede gbe oro ba so jade lo tu koroju ai toju oni ka mesan ka ma record n ta won olopa ba si lo to ode na re ofin ogbogun ti ofin o so pe ko ye ko ri be gbagbe ida konko ni kini yen gan o ba ti ni yi mo gbagbe oro are are je ta ba re je lakun baba olusegun ba so je oni were eyan ni o ba eni to gbe ipada ni yo ma ba ti jagaga ni o ma ba ti o ma tonto laya ni o ma ba ja eni gbe baba ni o wa ja o n ba fi o n ba fa wahala yasko ti lori e ba je iwadi emi o mo gbe ohun ese dokita o awon dokita ni gbogbo ala ni were ta ma se fun iseju marun ojojumo emi o ni were ganya tun ni were wa iseju marun o ni o le ma mo o le o ti se were fun mi da ro idari n gbe ti mi laarin ko ri re ti mo lepo lepo lo agun olopa to gbe boda ni ti o ba gun soja to gbe boda ni laarin iseju marun kini o le se olorun sanu mi ma jara ni fese si o mss lasiko yen yo wa pa lati jo ti mo ti wa n gbo pe olopa n se ara e mo yin mi wa gbo pe opa olopa yen ri lori le de nigeria o kuda wa america laarin iseju marun kini o le olorun sanu mi ma jara ni fese si o mss lasiko yen yo wa pa lati jo ti mo ti wa n gbo pe olopa n se asita e mo yin mi wa gbo pe opa olopa yen ri lori le de nigeria o ẹwọn tí ọlọpàá kan tí wọn fún ọmọ dúdú kan ọmọ ilẹ adúláwọ kan lọrùn tó ní àmbrì tó kú ẹgbẹ wọn kọpa ìmọ lamẹríkà nù níbi tí ìgbẹjọ tó tí wọn dóko tó bá pa ẹ pa ẹgbẹ nígbó bá pa mí ọba ọmú ẹ ọrọ wa má jò pa ẹ o má jò pa ẹ o dìlọ ẹjọ gbọ sí lọ má jò pa ẹ o torí tó bá pa ẹ tó bá rògbò bá máa mú bọ́ bá ọba rí mú kọ gbogbo bá bá mú tó bá mú ọyàn kọ gbogbo bá tiẹ̀ mú tí gbẹjọ dìlọ ẹ pa rédíò ọ̀dọ́ yẹn sà ká lè gbọ́ dáadáa sà ẹlò sà yẹn sà dìlọ ẹ káàárọ̀ sà yẹn sà.
1: Ẹjọ́
0: ọlọ́pàá kí a kú ẹ̀dùn yẹn.
1: Nǹkan
0: ọmọkùnrin ni sà. Nǹkan ọmọkùnrin ni. Nǹkan ọmọkùnrin ni.
1: Ojú omi rí àtìgbà yẹn ni ò láì fọmọ́.
0: Ẹgbẹ́ ṣé pé kọ́wọ́ fọ́ pọ̀.

0: dilo ile ta dilo tu ya o ti ya re ni dilo e bi ajejoro se gele bi alaalu bi olopa bi soja iru awon ne fi ten so ye ko ba fu ati o to to ku die ka to se mo le mu ero ba ni soro mi jade ki nbere si ni ka sile ki ma record e so mi gba mi laye
1: o mi gba yi laye but you tell you challenge to ambe bi pe se ra awon to npe for yi wọ́n ti pààyàn kójú ọkọ̀ tó wálẹ̀.
0: Ẹ̀dẹ́
1: ìkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n ní all animals are equal but some are more equal than the other. So irú èmi báyìí wọ́n tán bá rí èmi lọ́nà wọn kúkú wá tó pé lọ́ọ̀yà lélẹ́yìí o wọn lè rí kankan gbà lọ́wọ́ ẹ o a máa rojọ́ láti látàárọ̀ kùtù túlẹ̀ ní o ẹja òfin lẹ̀kọ́ máa bá sí ẹ lọ́wọ́ so àwọn àǹfààní tí táwa ń jẹ nìyẹn. Ẹ̀ka àwọn tó ń wa mọ́tò lójú pópó sà mi ò mọ bá ṣe lè ṣe ó jẹ́ pé wọ́n máa fi pé kán máa nà wọ́n lẹ́gbàá yàtọ̀ sí òfin yẹn ẹni tó bá ti ṣe sófin ìrìnà wọ́n á pe ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wọ́n lè fún níbi 50
0: lójú wọn
1: àti àtúkọ̀ kí ẹ lójú wọn
0: tó
1: pé oníwà ìbàjẹ́ ni bàbá yín.
0: Wọ́n dá bàbá náà balẹ̀ wájú ìyàwó àtàwọn ọmọ ẹ̀.
1: Bẹ́ẹ̀ ni owó pa ìtọ́sàn ẹ kò jọ wọ́n lójú bìkan táwọn ni wọ́n máa ń rówó dáadáa àwọn kọ̀máṣí àwọn yẹn àwọn agba mọ́tò wọn sí wọ́n á tún ṣì wà wù bẹ́ẹ̀ irú bọ́tọ̀ tó wà ní ìyàwó ni ìyànà wòrò yẹn wọ́n má lè ṣe sí bí ìyànà pájà kọ́lá àti alákòókò àti gbogbo àbí tó jẹ́ pé méjọ́ bọ́tọ̀ ìbájà gan wọ́n àgbà tó ti ṣèyẹ kò kí sí ọ̀dọ̀
0: lára ipa tí gómìnà akínwùmí ambodi tí wọn kó ní ìpínlẹ̀ èkó tá a lè gbàgbé nù iléeṣẹ́ bond 92.9 òun ìgbà tí ìbẹ̀rẹ̀ ètò ló jẹ́ kí n wá fẹ́ bèrè ètò báyìí oní ní ọjọ́ ruwẹ́nẹ̀sì ọjọ́ keje oṣù kẹwàá ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́tàdínlógún 17:08 ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣe rí pẹ̀lú ọmọ yẹn Adéolú Adéfọláni Okun Adé Mr. Pilot bẹ́ẹ̀ ti ń jáde lọ lónìí ọkọ̀ bàánú yìí ò ní já ọkọ̀ òfurufú tẹ bá wò ní já ọkọ̀ ojú omi tẹ bá wò kò ní dídànù ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọkọ̀ akérò ọkọ̀ afàfà tẹ̀ ń wà àti tí wọ́n fi ń kọjá yín bọ̀ ní ẹ̀ ní jàǹbá lórí ẹ̀ ìṣẹ̀lẹ̀ lábúrò ò ní ṣẹlẹ̀ sí kankan nu yín láàárọ̀ ẹ̀ bá mi sàmí Mr. Pilot lórúkọ tèmi Adéolú Adéfọláni Okun Adé ìjọba worldwide ni ìyá àti bàbá mi sọ mí o Alàgbà Túndé ni mo mọ tí sí o bó o ni bàbá.
2: Ẹ kú ojúmọ́ sá Alàgbà Túndé lórúkọ tèmi náà
0: ṣe wà pa
2: fún oúnjẹ o
0: yes sir
2: àdúpẹ́ Lagos Ìbàdàn express ó ti rí fọ́ tó bá lọ tó wá ń bọ̀ báyìí lórí ọ̀rọ̀ sí ìlú ọ̀ṣun lẹ́ẹ̀kan yẹn àdúpẹ́ lọ́wọ́ gómìnà yẹn tàbí gómìnà àná ni Akinwumi Ambodi torí fún láti Ọbalẹ́dẹ́ ó máa fi dé bẹ́ẹ̀ gbọ́ kò sí pé mọ́tò dúró lójú ọ̀nà mọ́tò tó bá ti dúró lójú ọ̀nà kò gba ayé mọ́tò kò sí lófin torí pé nọ́mà ọwọ́ kan wà wọlé sí bọ́stọ̀ wà jẹ́ ológun òní dúró ní ojú ọ̀nà tí wọ́n bá lè ṣe gba àwọn kò dúró òrìṣà ń fa irúgbó náà fún mú ọ̀nà kúkú tá lè ṣe bẹ́ẹ̀ bí ìyànà wò yẹn kárí gómìnà tí ó dìde náà torí pé lẹ́jọ́ yẹn nígbà yẹn lọ gómìnà ń bọ̀ dé wọ́n ra káwọ̀ṣ wọ́n sọ ó fẹ́ ni ẹ nígbà yẹn tó tọ́ ẹ pé ibi inú ọ̀la wọ́n sọ di ojú ọ̀nà jáde ìdáwọ̀ sí ìjọba gbàgbé jáde sí pápọ̀ àmọ̀ gbọ́n ẹ̀ lè jáde ń bẹ̀ yẹn tọ́ ikọ̀ ojú ròdì láti ikọ̀ ojú gari tí wọ́n ṣe bọ́sọ̀ kan fàyè lẹ̀ kan ṣe bọ́sọ̀ fún wa ó lọ fún wa kò ní mú ẹ láti gbogbo bẹ́gà tí èdè yà lòun ti dé kíní bẹ́gà bíbẹ̀ kò sí ọ̀dọ̀
0: ìbéèrè kan bẹ mo fẹ bèrè lọwọ ìjọba bàbá wa gómìnà babájídé olúṣọlá sanwóolu nínú nǹkan tí arákùnrin túnde yìí mẹnuba pé gómìnà akínwùmí ambodi ń gbà yẹn wọn ra àwọn ilé kan lọwọ àwọn onílé ní yanuworo tí bẹẹ fi fẹ lọtún tó fẹ lọsì mi mo bá ká ibẹ yẹn ṣe gáràjì o ọgá àgbà fún àjọ lasma ọgá mi dr ọlánìkan bákàrẹ òkì mo pẹ ń gbọ mi alukoro alhaji adébáyò tafik ìyanuworo kì í ṣe gáràjì o àmọ ọkọ̀ lọ ó dẹ̀ ṣiṣẹ́ wọ́n rọ́ pé gómìnà ra ilé epo mobil tó wà ní maryland wọ́n ra ti kọ́nà ètò wà lẹ́gbẹ́ kejì fún ètò kan tí ó tún dàbí ti yanuworo yẹn tàbí kó tún dájú lọ ni àmọ́ mo ṣàkíyèsí pé wọ́n tún wá lọ da páànù bóbẹ̀ yẹn ṣé é ṣe ohun tí mo rò. Mr. Pilot lẹ́nu ẹ̀ dákẹ́ bó bá lọ bèrè ìbéèrè tí ó kọ ẹ sí wàhálà a jẹ́ pé o lọ́lẹ̀ inú ẹni tí ẹ lè lọ́lẹ̀ lọ sí ilé ìwòsàn tí wọ́n ń pè ní

0: iṣẹ́ bond 92.9. A kò sí àsìkò fún mi mọ́ láti gba ìpè kankan. Mo rí pé lọ́tún ló sì lè ń gbìyànjú àti àmọ́ màá gbìyànjú bó tiẹ̀ jẹ́ ìpè ọkàn màá gbìyànjú àti màmá kan sọ̀rọ̀ gidi ni màmá yẹn ní psychiatric hospital ló yẹ kí wọ́n gbé màmá yẹn lọ kẹ́ ewu ni kí wọ́n tún máa kó bá ẹ̀sán ẹlẹ́sọ n tó tiẹ̀ báyìí mọ̀ jẹ́rì ìyá tààrẹ òyà tọmọ ẹ̀ wá dúró tí ilé ìwòsàn lójú ìyá yẹn tààrẹ òyà ọmọ ẹ̀ mọ́lé ṣé ẹ ti pàyà yẹn sára tí nǹkan bá ṣe yà yẹn wà láyé aya ọlọ́run àbí yín hello ẹ bá gbọ́n sókè sáyé dákun ẹjọ́ yẹ sà.
1: Gbogbo
0: olú àwọn ọlọ́pàá báyìí láyé tí gbogbo ẹ̀ tán. Fọ́ ọlọ́gbà mi.

0: wọn ni owó iná mọ̀nàmọ́ná wọn ló tún gbẹnu sókè wọn ni àtúntò owó orí gan ó ṣe nǹkan fáwọn owó orí táwọn sọ báyìí ó ti pọ̀ jù wọn ni oríṣiríṣi àwọn ìjà ló ń kojú àwọn orílẹ̀-èdè wa nàìjíríà wọn làwọn ò bá rọ ààrẹ pé kí wọ́n yẹ̀ bá gẹ́gẹ́ bí àwọn àjọ tí a pè ní jamaatu latu bidia wa suna yìí bọ́ ṣe ń sọ dímọ̀ gbwis wọn sọ ìlú kánò pé ààrẹ ẹ yẹ̀ bá bóyá ààrẹ mo wá gbọ́ àmọ̀ràn mi ò ní gbọ́ kò tí ì yéèyàn oníwèrè daily trust pèsè mọ̀ pé yóò mú tiwọn gbọ́ láti rí pé ikọ́ sí òye wọn wọn fi yé wọn dáadáa inú ìwé trust lẹ́tì lè ka láàárọ̀ tòní.
1: inú ìwé ìròyìn the nation láàárọ̀ tòní wọ́n ní sí ẹ̀sí òsì ò tíyàn bá jẹ gbèsè dandan ni kò san o ǹjẹ́ jẹ́mọ̀ pé ìjọba ìlú ògùn lábẹ́ gómìnà wọn ọmọ badàpọ̀ abiodun wọn ní lánàá òde wọn ti taari ìwé sọ̀wédowó tó ń lọ sí oní bílíọ̀nù mẹ́tò náírà yẹn 3.5 billion naira ǹjẹ́ kí ló fẹ́ fowó ọ̀hún ṣe o wọ́n ní àwọn gbèsè tí wọ́n ti jẹ àwọn tó dipò òṣèlú mú ní àwọn ìjọba ìbílẹ̀ tó ń lọ sí bí ogun àti ìdàgbàsókè ní ìjọba ìpínlẹ̀ ògùn ló jẹ́ pé wọ́n ti o wọ́n ní àwọn tó ti jẹ́ pé wọ́n sì lùlù láàrin ọdún 2016 sí ọdún 2024 tí wọ́n jẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ àwọn igbákejì alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ rí àwọn akọ̀wé sí ìjọba ìbílẹ̀ àti àwọn tó jẹ́ olùdámọ̀ràn àtàwọn kánsẹ́lọ̀ wọn wá ní owó tí wọ́n ti jẹ wọ́n láti ọdún yìí àwọn tó dipò òṣèlú mú lágbègbè bẹ̀ gómìnà ọmọ àpá abiodun wọn ti taari ìwé sọ̀wédowó fún wọn ní òkè mọ̀sán nílùú abẹ́òkúta lánàá òde yìí tí wọ́n sì ń sọ dúró ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n jẹ lówó yìí owó wọn ẹni tó jẹ olùdámọ̀ràn sí gómìnà lórí ìkéde àgbọ̀nú alàgbà Káyọ̀dé Akínmadé àwọn ni wọ́n fi ìwé sọ̀wọ́ náà ni wọ́n fi hàn sí gbangba pé 3.5 billion rẹ o gómìnà ọmọ padà fún wọn ní gbogbo àwọn tó yẹ kí wọn dipò òṣèlú mú gbogbo àjẹlẹ tí wọn jẹ wọn báyìí wọn ní kí wọn lọ máa fọ sáàsùn sílẹ nítorí pé owó ṣìkìṣìkì máa mì owó ti dé sí àpò wọn torí gbèsè tí ìjọba ìpínlẹ ogun jẹ wọn báyìí wọn ni wọn san inú ìwé ìròyìn the nation ẹkúnrẹrẹ ìròyìn wọn wà ń bẹ láàárọ yìí.
0: nínú ìwé ìrìnàjò tó jáde láàárọ tòní wọn ní bí oyin bá wọ lè rà máa wọ tọ ó mọ ní ti ọrọ àwọn olóṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà àti àìṣe tó yẹ pé wọn ní ọkọ̀ òfurufú tó yẹ pé èèyàn lè háyà àti aládàáni private jet operators o wọn ní ṣíkíṣíkí máa mi owó tí ń wọlé báyìí fún àwọn tó ní iléeṣẹ ọkọ̀ òfurufú private jet o gẹ́bí àṣegbọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú pé ojú ọ̀nà ò dá àwọn púpọ̀ ọ̀rọ̀ mú ń bẹ lọ́nà àtòríṣìṣẹ́ ń bẹ lọ́nà o wọn ní bọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ polongo báyìí gẹ́bí iléeṣẹ́ ọkọ̀ òfurufú kan tó jẹ́ pé private jet làwọn lò wọn ni wọn ti ń wá o ìpè kódà gan àwọn ti gba àwọn iṣẹ́ sílẹ̀ tí a mọ̀ sí booking báyìí ìpolongo gbogbo ti fẹ́ bẹ̀rẹ̀ o gẹ́gẹ́ bí ìwé ìròyìn the guardian ṣe ń sọ ó ní ọkọ̀ òun ó ní láàrin ọ̀sẹ̀ méjì báyìí lóríṣiríṣi àwọn èèyàn tí wá ń bà wọ́n tí wọ́n ti ń ṣàtà private jet pé àwọn ò fẹ́ dárúkọ wọn o nígbà tí wọ́n tún dí ìdọ̀ míì náà wọ́n tún ní ọ̀rọ̀ tún sọ̀rọ̀ pé ṣe wá rí iṣẹ́ tiwa àwọn tó kọ bàálù pé ó lọ láti Èkó sí Kánò àwọn ẹlọ́ máa ń gba náírà wọ́n ní kì í gba náírà táwọn dọ́là ni àwọn ń gbà o wọ́n ní pé bóyá ohun ẹ̀yìn náà fẹ́ gbé ọkọ̀ òfurufú aládàáni èyí tí a mọ̀ sí private jet wọ́n ní ó bẹ̀rẹ̀ látòrí bí $5,000 sí méje wọ́n ní tó bá yẹ pé ní wákàtí kan nìyẹn o pápá ìwà fẹ́ ṣáta ẹ̀ ipe báwọn olóṣèlú ṣe máa ń ṣe tiwọn ipe bí wákàtí mẹ́fà ni wọ́n máa fi ń háyà àwọn private jet yìí wọ́n ní wọ́n ó bẹ̀rẹ̀ láti ọ̀sán gbogbo ohun tí wọ́n bá dẹ̀ bá fi ṣe tó bá ti dìrọ̀ lẹ́nu bí pongo wọ́n padà sí ibùgbé wọn wọ́n ní ìyẹn ò wọ́n púpọ̀ o wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà $30,000 sí $42,000 $42,000 wọ́n ṣàṣẹ gbogbo ẹ̀ ìròyìn mú mọ́ọ́kà owó lówó bá ńlá mú wọ́n ní 6 million péré òun náà ni wọ́n fi háyà láàrin ìṣẹ́jú mẹ́fà ẹ̀ wọ́n ní àjọ ìdìbò ó sọ pé àwọn ẹgbẹ́ 22 náà ni wọ́n ti forúkọ sílẹ̀ tó gbangba sùn lọ́yẹ́ nínú ìdìbò tí ó ń bọ̀ ìpè ìpolongo rẹ̀ ti wà lọ́nà ní báyìí àwọn tó ní private jet tó yẹ pé wọ́n fi ń háyà wọ́n ti bẹ̀rẹ̀ sí gbádùn bí i ayanu ṣalanga o.
1: kókó inú ìwé ìròyìn ti láàárọ̀ bond fm lawà 92.9 lẹ́sẹ̀ kùkú inú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Bàrígà LCDA arábìnrin Bukola Adédèjì Ọmọpẹ ti ń sọ dúmẹ̀ pé wọ́n ṣe nǹkan àrà kan ní ìjọba ìbílẹ̀ Bàrígà LCDA ní ọkọ̀ bọ̀gìnì SUV ló jẹ́ pé wọ́n taari sí àwọn alẹ́nulọ́rọ̀ ní ìjọba Bàrígà LCDA o èyí tó yẹ pé wọ́n fún wọn láti rí pé ìṣèjọba tí àwọn ń ṣe lóhùn á lè jẹ́ kí ó kálé kako ní ìjọba ìbílẹ̀ náà nígbà pẹpẹ ọ̀rọ̀ nígbà tí wọ́n fa kọ́kọ́rọ́ ọkọ̀ jíìpù ọ̀hún tí wọ́n fà á lé àwọn kánsùn alẹ́nulọ́rọ̀ ní ìjọba ìbílẹ̀ Bàrígà tí wọ́n fà á lé wọn lọ́wọ́ wọ́n jẹ́ kó di pé àwọn pèsè ọkọ̀ yìí kí ìdàgbàsókè tó lọ́rìn àti ètò mùdùmú ní ìjọba tiwantiwa kó lè máa kako kálé kako ní ìjọba ìbílẹ̀ Bàrígà LCD àti pé kí àwọn aráàlú kí wọ́n túbọ̀ máa ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ìbílẹ̀ onítẹ̀síwájú bí àwọn ṣe ń ṣe àwọn nǹkan mèremère ní ìjọba ìbílẹ̀ Bàrígà LCD

ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nígbà ṣíṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí àwọn èsì ti fara hàn ẹ̀yà kẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye owó ti tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àwọn ti Nàìjíríà lókè òkun ó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún 2 sẹ́yìn ọ̀wọ́n tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn T-BAT ládójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́ ìdí ẹ jáde láti dìbò ẹ dìbò yan

0: àti owó ìrànwọ́ ló jẹ́ pé wọ́n tari sí àwọn akẹ́kọ̀ọ́ secondary tó wà ní Rivers kí wọ́n lè kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ètò digital learning ètò ẹ̀pẹ́ àlàyé lò báyìí wọ́n ní ẹni tó wá ṣojú arábìnrin àkọ́kọ́ ọ̀hún àwọn ni wọ́n tẹ́ pẹpẹ ẹ̀bùn náà nílùú pọ̀tá tí wọ́n sì ń sọ ọdún mẹ́ẹ̀kún wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ tí wọ́n pè ní Nigeria Delta Development Commission ND lójúnà àti èyí tó wà ní abẹ́ Renew Hope Initiative RHI obìnrin Tinubu tó yẹ pé obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Rivers arábìnrin Valerie Fubara tí wọ́n léwájú ètò náà wọ́n ní àwọn ṣe ètò náà láti àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ilé ẹ̀kọ́ secondary ní ìpínlẹ̀ Rivers pé iPad rẹ̀ ó ẹ̀fi kí ètò ẹ̀kọ́ yín lẹ́yìn kó lè máa yé yín kìtìkìtì inú ìwé ìròyìn Nigeria Tribune ròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Nínú Punch tó jáde láàárọ̀ tòní wọ́n ní a ò lè mọ̀ ṣọ́jú ìyá Ọ̀ṣọ́ lọ. Ó dé ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ adíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Sẹ́nẹ̀tọ̀ Solomon Adeola tí gbogbo èèyàn pè ní Yayi tó sọ fún gbogbo àwọn tó ń pè ní ọmọ Èkìtì ó ní irọ́ pátápátá irọ́ gbu ni owó ń ṣọmọ Èkìtì Sẹ́nẹ̀tọ̀ Adeola Solomon tó jẹ́ alága fún ìgbìmọ̀ tó rí sí bí wọ́n ṣe pín owó orílẹ̀-èdè Committee on Appropriation nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ti jẹ́ pé ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Èkó ó ní ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn lòun ọmọ Ògùn lòun bàbá àti ìyá òun Ògùn ni wọ́n ó ní bàbá òun àti ìyá tó bí òun Ògùn State làwọn méjì mi ò wá látẹ̀kìtì Yayi ló sọ bẹ́ẹ̀.
0: Inú ìwé ẹ̀rọ aláàárọ̀ tó lórí jùlọ àti jẹ́ kí ètò ìlera kó kalẹ̀ kakò pàápàá jùlọ sẹ́ẹ̀ kúkú ẹni tó ń jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin tó ju agbègbè Oshodi sọ̀lọ̀ kejì barista Okejo Onuakalusi wọ́n sọ di mímọ̀ pé wọ́n mọ̀ àti ṣọ́ọ̀ṣì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àjọ kan tí wọ́n pè ní Federal Cooperative College Oji River tó yẹ kí wọ́n gbé ètò ìlera ọlọ́fẹ̀dé ọlọ́jọ́ mẹ́rin òní wọ́n gbé wọ́n sọ di mímọ̀ pé wọ́n ṣe ètò yìí lójúnà àti lè jẹ́ kí àwọn ará agbe Oshodi sọ̀lọ̀ kejì kí wọ́n lè ní àǹfààní sí ètò ìtóyè kòrò wọn láwọn ó sì máa tẹ̀síwájú lórí àti jẹ́ kí ètò ìlera alákàkì máa dé bá àwọn olùgbé agbègbè náà wọn láwọn tún ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ kan tí wọ́n pè ní JEGB Nigeria Limited kí wọ́n lè máa pé ètò ìlera fún àwọn olùgbé Oshodi sọ̀lọ̀ kejì ní ìlú Òkè.
1: Bá a ṣe ń lọ ní àárọ̀ ti tòní wọ́n ní kí a máa abilékọ Olúrẹ̀mí Hamza tí wọ́n jẹ́ ìyàwó ìdí gómìnà ti ìpínlẹ̀ Èkó tí wọ́n tún jẹ́ adíje fún ipò gómìnà ní àti ẹgbẹ́ òṣèlú APC abilékọ Olúrẹ̀mí Hamza ẹni tó ní ká máa kí Nubu Fatai Adédayọ̀ Oyewumi aṣíwájú pápá àjàó tí wọ́n jẹ́ SA to Lagos State Governor ní orí mídíà àwọn náà kí kí a kì í dáadáa. Bákan náà lélẹ̀ wá fi ọwọ́ abilékọ bíbí lọmọ Olúṣekù tí wọ́n wá láti Office of the Deputy Governor àwọn náà ní kí a kí abilékọ Olúrẹ̀mí Hamza ìyàwó igbákejì gómìnà pé kú oríire ọ̀bí òní. Bàbá wa Láìlú Ọba Rilwan Babatunde Aremu Oṣolalé Akinde Force Olóyèkó Bàbá Fuad Ọba of Lagos tí àwọn náà ní kí a máa abilékọ Olúrẹ̀mí Hamza pé igba ọdún kan ni o.
0: Eléyìí wá látọ̀dọ̀ ọ̀gá wa Abisola Balogun wọ́n ní látọ̀dọ̀ aṣíwájú Ahmed Ọlálé Sóhùnmí àti Ọ̀gbẹ́ni Wàsíù Ọláwálé Olúṣe tí wọ́n ní wọ́n kí Alhaji Mudashiru Akànbí Ọlárẹ̀wájú Ṣáínà ọmọ Dẹ́túndé kú ayẹyẹ oríkádùn ọgọ́ta ọdún lókè èèpẹ̀ wọ́n ní tẹ́ bá lo gba ọdún láyé èyí ni kẹ́ fi ṣe o Alhaji Mudashiru Akànbí Ọlárẹ̀wájú Ṣáínà ọmọ Dẹ́túndé nílùú Makoko wọ́n ní pé ẹ ó ṣe gba ọdún ẹ ó ṣe ìtẹ́lẹ́gbèje ìgbàkọ̀ lágbára ọlọ́run. Bákan náà ni ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ṣomolú Honorable Abdulateef ni wọ́n ní ká máa kí aya igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó arábìnrin Olúrẹ̀mí Hamzat fún pọ̀pọ̀ ṣíṣe ọjọ́ ìbí wọn tó gbòde kan ló wọn ní tẹ bá lo gba ọdún láyé èyí ni kẹ́ fi ṣe òpérépéré lewé apẹ́pẹ́rẹ́ ọdún péré lewé ìyeyè ìgbà ni wọn ní ẹ ṣe gba ọdún ẹ ó ṣe ìtẹ́lẹ́gbèje ìgbàkọ arábìnrin Olúrẹ̀mí Hamzat aya igbákejì ìpínlẹ̀ Èkó ìyẹn dókítà Kádírì Ọbáfẹ́mi Hamza happy birthday to you ma olùkíni ni alága ìjọba ìbílẹ̀ Ṣomolú Honorable Abdulateef Hashimi tẹ́ẹ̀bá tí ìgbà abala ọ̀rọ̀ ayé pápá kókó ní ìwé ìròyìn iléeṣẹ́ Bond FM kò tí ì parí adúpẹ́ lọ́wọ́ olóòtú wa ọlọ́run ní Ṣọlá olóòtú àgbà alàgbà Gbẹ̀ngà Fáyì Headmaster Bukumi Ilé Sanmiya Jacob Lodowo Bọ́tìnì Mugani Yat Bello Ashiru lórúkọ tèmi.
1: Abi ọdún fọlọ́ṣọ lorúkọ bí adúpẹ́ pẹ̀lú tẹ́tí sí wa.
2: Fẹ́lá ni pẹ́pẹ́
3: ìrètí àsọdáfẹ́.
2: Ipa obìnrin pẹ́pẹ́ ìjọ.
4: Ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pà ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
3: A dèrò nkẹ́ lọ ẹ èmi ti sọpánu ijó alẹ́ òní ẹ dáyàn mọ́.
2: Ọbẹ̀lẹ́ o
5: kí ló fa tó pọ̀nù.
4: Bàbá ẹ̀yin náà ti sọpánu ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ní ti ba iṣan

0: ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tọ́ láíláí yóò sì máa gbà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì mukka.
1: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n irú oorun bẹ́ẹ̀ sì ré orí mátírẹ́sì mukka nìkan lẹ ti lè rí i. Mukka a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé èèyàn.
2: Orí ìfamu ẹ̀dọ̀ ibùgbé ojútùú kẹ́yìn mẹ́ja lálẹ́ odò
3: èmi fapá ńlá ti gbọ́kọ̀ tẹ̀lé oṣó mo ní kí wẹ̀ fọ́rí yìí kó bọ́ọ̀dì mọ̀ nìkan yá.
2: Bàbá ẹ wo ni gbogbo eléyìí ṣàdìsá jáun ni àbí gbìn àdìsá dìde kò gba rexol paracetamol yìí járe.
3: Sure mọdé yìí ọmọ ogun
2: oògùn bíi jíire bàbá
3: rexol paracetamol
2: a jẹ́ bíi dán akatakiti oògùn tí ń kojú ẹ̀fọ́rí ara ríro àbí tó bá fẹ́ ṣe ni bí òtútù àdìsá bẹ̀rẹ̀ rexol paracetamol lura kíákíá ni gbogbo ara rẹ yóò jẹ́ tiẹ̀ padà.
1: Ìlera ló gbọ́rọ̀ yan rexol paracetamol láyò fẹ́ fọ́rí ara ríro àti bó bá ń ṣe ni bí òtútù rexol paracetamol a jẹ́ bíi dẹ́ rexol paracetamol tó wà lọ́lọ́mi fọmọdé bára rẹ̀ wá yálé yọjọ́ méjì lórí dókítà rẹ̀. Rexol paracetamol iléeṣẹ́ Daily Need Industries ló ṣe.
4: Your Nescafe is not just a drink, it's your vibe.

Ìṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka àrọ̀sà ẹ̀ka àrọ̀mà ẹ̀ka àrọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ gẹ́rẹ́gẹ́ ni aago mẹ́sàn-án àbọ̀lù tí kò bá lò lọ́dọ̀ tí ẹ̀jà lè kọ́nà ní lọ́jọ́ keje oṣù kẹwàá ọdún 2026. Èmi àsàn wàásù wàásàn àsọmọ àsàn àṣà ẹ̀kú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ gánìyà àti bello ashiru lórúkọ tèmi gẹ́gẹ́ bí akéde ètò láti ìdájídé aago méjìlá àbọ̀ pẹ̀lú ẹnì kejì mi láàárọ̀ yìí ìyẹn bùkúnmi ilé sanmi aya jacob tí aago mẹ́sàn-án àbọ̀ bá ti lù kílẹ̀ a máa ń ṣe iléeṣẹ́ bond fm ní gbogbo ọjọ́ wednesday a lọ sórí ètò gbẹdẹmukẹ ni o pẹ̀lú màmá gbẹdẹmukẹ ìyẹn abisola balogun torí pé ó ti wà ní kalẹ̀ báyìí láti tún fún wa tán lórí àkọ̀tun ètò náà ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀ láàárọ̀ yìí

0: ti so fun mi ni e kan brief e
1: o se pe awon kini ni e
0: eyin ati o awon la se ma eyin ati o dabi na ni
1: la soda
0: ki le pe la soda ni o da lagba simple lati egbe ikorodu arabirin ade to npopo ola awon na so arakoso ile ise ton pe ni last park Lagos State Park and Garden Agency.
1: Okay.
0: Beni sir. All right sir. Hello. Hello e kaaro o. Ah won ti da yin danu ni. Hello.
1: Hello.
0: Hello sir e kaaro sir o.
1: E kaaro.
0: Yes sir.
1: Da re mo to pe
0: pa. Okay okay. Ibere wa ni ki an fun yin lote yi.
1: E fun mi ni ibere ke edun.
0: Number 15 12115. Eh. So ti ya.
1: Oya
0: ma. Late number ta ni. Ni Lagos State melo ni gbogbo e iyen ko ni bere yin o melo ni gbogbo e
1: gbogbo e o je 20
0: okay o ye fun mi ni mewa nbe half of it
1: ani bdg
0: okay
1: ani ktu futu
0: okay
1: ani ggg
0: nbo ni yen soju
1: agege
0: o ni gg ki le pe
1: gg okay. I don't know me.
0: Okay, better. Tori ki le gbo dada.
1: ND.
0: Ki le pe?
1: N.
0: Any. Any ati kini?
1: Ati ND. Yani Lagos State Line.
0: Any abi eli?
1: Eli ND. Eli ND. Yani Lagos State Line.
0: Okay. Eli ND.
1: Eli
0: any d
1: eh
0: okay okay Lagos Lagos ki le pe no no n n d e Lagos ki le pe
1: Lagos Island
0: n n d n n d Lagos Island
1: n n d ben
0: okay
1: ben ye k k k k k
0: k k j ni keja
1: ben
0: k j ni keja
1: ben
0: IKJ ni keja o de keta ti ma ba yin pe o IKJ iyen lo ma ja yin o IKJ ni keja ngbo ore nte IKJ ni keja
1: IKJ
0: IKJ ah alagba alagba kini Raymond IKJ ni keja so gbogbo to ba ti ni plate number koda ayo aliya bukumi kí ló rúkọ fẹ olúwa fẹ mi ìdírẹ́chẹ
1: ìkòròdú náà wà bẹ
0: ìkòròdú kí ni ti ìkòròdú yẹn ti máa pè kí ni ti
1: IKD
0: ni ìkòròdú ìkòròdú IKD ni ìkòròdú ẹ wo alàgbà kí ni mo kàn fẹ́ fún yín ni torí pé ẹ ti kọ́kọ́ wé síta mo kàn fẹ́ fún yín nígbà tẹ sọ wípé ìkẹjà IKD kéje ìkẹjà. Ètún ní ìkòròdú IKD ní ìkòròdú KDR ẹ̀tún ní LND ẹni Lagos Island ní Lagos Mainland ni. Torí ẹ̀ mo tẹ́ ẹ mo kàn fún yín mo kàn fún yín mo kàn fún yín ni mo wo tọ́lọ́ mo fún yín torí gbogbo ẹ̀ pátápátá ẹyọ kan méjì lè gbanú ẹ̀.
1: Ẹ̀gbà
0: ìkòròdú o ẹni ìkòròdú IKD ìkòròdú is kíni ìkòròdú. KRD ni ìkòròdú ẹni IKD IKD kọ́ ní ìkòròdú KRD ni ìkòròdú KRD ni ìkòròdú ṣé ẹni pé mo jàre báyìí méjì péré náà lẹ́kàn gbà ń bẹ̀ kò sí wàhálà àáfún yín bẹ̀ ẹ máa gba káàdì lọ́dọ̀ látọ̀dọ̀ aṣíwájú láti UK àwọn náà ń gbọ́ wa ń sìn máa fún yín bẹ̀ ó yá hello ẹ káàárọ̀ o
1: ọmọlára
0: láti ìkòròdú. Ìbéèrè wo ni kí n fún yín mà ẹ̀yin ò tí ẹ gbọ́dọ̀ má gbà béèrè wa lé ní àbí ẹ ti rẹ̀kẹ́ wa lé ní.
1: Ọlọ́njẹ́ ń gbà.
0: Ẹ kò fẹ́ bẹ̀rẹ̀ kéde. Number 7 is a number. Ó ti ya.
1: Ó ya.
0: Ẹ jẹ́ ká jọ lọ sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ṣé ó ti ya?
1: Ok.
0: Mo fẹ́ dárúkọ àwọn mẹ́ta yìí. Ẹ wá sọ ibi tí wọ́n ṣojú fún nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó.
1: Ó ya.
0: Mojisola Merenda akoko ṣó ti ya. Lukman Olumo o di meji.
1: Okay.
0: Ẹlẹ́kẹta Jubril Abdulkarim Mboni.

0: iléeṣẹ́ Bond FM 92.9 tẹ̀síwájú láàárẹ̀ pẹ̀lú àwọn èsì wa lọ́lọ́kan ìjọ̀kọ́ aago mẹ́wàá lálọ́gbọ́ ìròyìn ìyálẹ̀ta kété lẹ́yìn ìròyìn a lọ sórí ètò NAFDAC
1: pẹ̀lú àtìlera rẹ̀.
0: A lọ sórí ètò NAFDAC aago mẹ́wàá àbọ̀ lálọ sórí ètò ọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú kánsẹ́lò àrèmọ ayénirọmọ ọlọ́gbọ́n ọmọ tí ń yà fọ́kọ́ aago mọ́kànlá ètò àlàáfíà tayọ̀ aago mọ́kànlá àbọ̀ ètò ayélujára aago méjìlá ìròyìn àpapọ̀ lẹwà lẹ́la àǹfààní àti gbọ́. À ń tẹ̀síwájú láàárọ̀ kí a máa kí ọlọ́jọ́ bí òní olóyè olúrẹ̀mí Hamzat fún ti pọ̀pọ̀ ṣinṣin ọjọ́ ìbí wọn tó gbòde kan lé nìyẹn aya igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn dókítà Kádìrì Ọbáfẹ́mi Hamzat. Àwọn olóyè ní ká máa kí yín o baálẹ̀ lúlá òkè odò olóyè Sọ́lì Babátúndé Dàda Akinlabi wọn àjọnú ọmọlọ́ni ká bá wọn kí wọn dáadáa pé wọ́n kú oríire ọjọ́ ìbí òní wọn ní ìgbà ọdún kan nìyẹn.

0: FM 92.9.
1: Ẹ̀wọ̀ ọ̀dọ́ ìwòyìí tó níwẹ̀ nínú odò adágún ọtí, ìwà èérí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjí ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò. Ẹ̀wọ̀ ọ̀dọ́ ìwòyìí tí ó sọ ìbẹ̀rù àgbànù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere. Àlẹ́bámi wo ọ̀dọ́ ìwòyìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré tí àsìkò sì dúró dé. Ìgbà àtijọ́ yóò kọjá lọ, ìgbà tuntun yóò sì dé. Ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé, irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ? Ìwọ ọ̀dọ́ ìwòyìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀. A mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́. Ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ akíkanjú onírà tútù, ìwọ ọ̀dọ́ onírọ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kan iṣẹ́ àti òṣì léèmọ̀, kí o fi gbogbo okun rẹ lé ibi dànù láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kúlé ayé, ò bá di àmọ̀ràn rẹ ìwọ ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí, kí ayé lè kó kìkì rẹ, kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdánkátà rẹ. Ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o, ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́. Iṣẹ́
2: àsìkò ìdìbò dé, ẹ̀tọ́ gbogbo wa láti dìbò àbí o sí níbẹ̀ ní bí wọ́n ṣe pin ọ̀dà? Ta ni wọ́n máa ń pín ìpín kúkúlé lọ́wọ́ bí ọ̀ṣẹ́ ẹni tí ò sí níbẹ̀ ṣe bí ẹni tí ò sí ń lé lẹran rẹ̀ ń bò ó kọ? Ọ̀rọ̀ ìdìbò ń lé gbogbo wa lọ́kàn o. Ẹni bá ń kọrin kòkànmí tí ò jáde dìbò, ìwọ̀nba ìbò tí àwọn tó jáde dìbò bá dì ni wọ́n máa ta. Lẹ́ni tí ò yẹ lóye ó wọlé tí ó sì máa ṣèjọba lẹ́ni tí ò dìbò lórí, lẹ́ni tí ò dìbò sì lè gbé. Nítorí owó ló fàyè sílẹ̀ fẹ́ni tí ò yẹ lóye láti wọlé, nítorí ẹyọ ìdìbò kan ṣoṣo lè gbólóṣèlú wọlé. Ẹyọ ìdìbò kan ṣoṣo lè fẹ̀yìn olóṣèlú jọlẹ̀. Ẹ̀tọ́ rẹ̀ ni láti dìbò. Ipa rẹ̀ láti ẹni tó wù ọ́. Ẹni tí ó dìbò ń kóbá ara rẹ̀, ó sì ń kóbá Nàìjíríà. Iléeṣẹ́ Bonde FM 92.9 ló ń rọ̀ yí pé ẹ̀jẹ̀ á jáde lọ dìbò lásìkò ìdìbò, torí ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ṣe.
0: Band

0: ẹkú kalẹ̀ ẹ ti kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn ẹ ẹyẹ méjì ẹkúnkún jàṣà ètò nafdac àti ìlera rẹ náà ni oṣù ọ̀wàwà ìyẹn oṣù kẹwàá ọdún ti ọdún 2026 àdúrà wa ni wípé ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ oṣù yìí ayọ̀ náà ni a ó fi parí rẹ̀ o gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn pàtàkì òun ni a tún wá fún yín ní ọjọ́ tòní nítorí wípé níwọ̀n ìgbà tó bá ti kan ọ̀rọ̀ ìlera yín sẹ́ a fẹ́ kó jẹ́ wípé ẹ máa sọ wípé mo dẹ̀ lérò o mi ò dẹ̀ mọ o kò dẹ̀ dá mi lójú rárá níwọ̀n ìgbà tí ẹ bá ti ń tẹ́tí gbọ́ ètò yìí pàápàá jùlọ tọ̀rọ̀ ìlera àti oògùn tá à ń lò láti ṣe ìtọ́jú ìlera wa tó bá ti wọ inú ọ̀rọ̀ náà níṣe la fẹ́ kó dá yín lójú níṣe la fẹ́ kó yé yín yéke yéke nítorí náà nǹkan lórí ètò tòní a ó máa dìjọ rin ìrìn àjò ẹbí mi pé ibo là ń lọ ìlú èkó láti bí nigeria farmer manufacturers expo abala kẹjọ èyí tó wáyé ní ìlú èkó ìròyìn ò tún àmójúbà nítorí wípé ètò tá à ń wí yìí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ètò iṣẹ́ ìṣègùn láti orí ìṣelọ́pọ̀ títí dé ìtọ́jú ìlera títí tó fi dé ìṣàkóso lórí ìdókòwò àti ìṣòwò ọ̀tún gbogbo wọn ni wọ́n pé tí ojú wọn pé tí ẹsẹ̀ sì pèlé sí ibi ètò tá à ń wí yìí ètò náà sì wáyé ní harbour point event center ní victoria island ní ìlú èkó ẹgbẹ́ pharmaceutical manufacturers group association of nigeria PMG MAN pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ GPE Expo PVT Limited ni wọ́n sì ṣe àgbékalẹ̀ ètò náà. Àkọlé ètò náà nǹkan ó jẹ́ èyí tó ṣe pàtàkì púpọ̀ òun náà ni Regional Manufacturing Advancing Africa's Farmer and Life Science Sovereignty Through Localization. Èbó ọ̀pẹ rẹ̀ èbó jàǹkànjàǹkàn àmọ́ ẹ̀yin ẹ má ṣe ìyọnu àwa wà nílé fún yín ohun tí à ń sọ̀rọ̀ rẹ̀ nípa àkọlé yìí àti nípa ètò yìí náà ni wípé kí áfíríkà kó lè ní ìtẹ̀síwájú nínú ìṣelọ́pọ̀ àwọn oògùn àti àwọn ohun èlò ìtọ́jú ìlera tí a nílò ní áfíríkà yálà kó jẹ́ wípé níṣẹ́ la tún gbẹ́kẹ̀lé àwọn ìlú òkèrè mìíràn láti máa gba àwọn oògùn àti àwọn ohun ìtọ́jú ìlera wa bó ṣe lọ nìyẹn o ọ̀gá àpáta àjọ nafdac ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyẹ àwọn náà wà níbi ètò náà wọ́n sì fi àsìkò náà sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ tí àjọ nafdac ti gbé láti ṣe àtìlẹyìn ìṣelọ́pọ̀ oògùn ní orílẹ̀-èdè wa ní àyín ibi tí ọ̀rọ̀ náà tí ó ti wá tún dùn mọ́ni púpọ̀ nìyẹn o torí wípé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ lè máa rò wípé kí ni ohun tó yàtọ̀ gangan kí tiẹ̀ làwọn ohun tí nafdac ti gbé ṣe tàbí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti wípé àwa gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà rere kí ni ọ̀rọ̀ yìí túmọ̀ sí fún wa nígbà tí a bá wọ ilé ìtajà oògùn pé a fẹ́ ra oògùn fún ìtọ́jú ìlera ara wa a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹbọ̀ lápò ni ẹ̀yin fọkàn yín balẹ̀ gbogbo ìbéèrè yìí àti àwọn tójú bẹ́ẹ̀ lọ́gán ni a ó máa jíròrò lé lórí tí a ó sì máa ṣàlàyé kó lè yé wa yékéyéké nítorí náà nǹkan ẹ má gbé kúrò níbẹ̀ o èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣeun odúkọ̀yà ọmọ bántàmọ́ alágẹ̀ ọmọ mẹ́rìndínlógún ọmọ wa ń rìn ilẹ̀ ń mì tìtì ọmọ bá níyan rò ẹ máa bá wa ká lọ lórí ètò tòní ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò nafdac àti ìlera rẹ náà ni ẹ̀ṣẹ̀ ń tẹ́tí gbọ́ wàyí àsìkò ti tó láti tẹ́tí sí ìròyìn ọ̀sọ̀ọ̀sẹ̀ wa kí ló ti ń ṣẹlẹ̀ báwo ló ti ṣe ń lọ oníròyìn wa ubaida adeola ismail ó ti gbaradì báyìí láti fún wa ní ìròyìn bó ṣe ń lọ ubaida oya o
1: ẹ ṣe ọmọ dúpẹ́ ẹ kú déédé wòye o ìròyìn láti àjọ nafdac ni ẹ mú wá sétí gbọ̀yìn lọ́sẹ̀ ubaida ismail lorúkọ mi ẹ máa bá mi ká lọ àjọ nafdac ti ṣe ìkáwọ́ ohun mímu ọtí tí iye wọn tó 87 million naira ní ìpínlẹ̀ èkó àwọn ọjà náà tí ó wà nínú ọ̀rá àti kékèké tí ìwọn rẹ̀ tó 200 milliliter ni wọ́n fòfin dè lásìkò iṣẹ́ ìgbófinró wọn tí wọ́n ń ṣe ní àwọn ọjà pàtàkì mẹ́ta ní ìpínlẹ̀ náà àjọ náà sọ pé wọ́n ń ṣe àwọn ìgbésẹ̀ wọ̀nyí ní ọjà ilé epo ọjà ojúwòye ní mushi àti ọjà òkè àárín ní lagos island àjọ nafdac tún sọ pé wọ́n mú àwọn alábàápín àti àwọn oníṣòwò pàápàá jùlọ nígbà ìwọ́de tí wọ́n ṣe ní ọjà ilé epo gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ awon osise won gba opolopo awon ti to finde kuro ninu awon oja wa be ajo Nafdac so pe iwadi ti fi yen pe awon alabapin ati awon onisowo kokan ko awon oja to finde na pamo nitori pe iye owo re ati onibara npo si ajo na so pe ifofinde yi je lara awon akitiyan won lati ri daju pe awon eyan tele ilana ijoba apapo to fi ofinde tita ati pinpin awon ti nu ora tabi kekekeke ti won ro to 200 milliliter siwaju si ajo Nafdac tun kilo fun awon alabapin awon onisowo ati awon elomiran to nse iru ise yi lati dawo duro lori tita pinpin tabi sise ipamo awon oja to fin ti de won yi ajo na so pe ifofinde na lo lowo ko si se yi pada leyin ti asiko afikun ti won fun awon oluse lopo na lati dawo sise awon oja na duro o tun pase fun awon oluse lopo ti won nse awon ti won yi lati gba gbogbo awon oja na pada kaakiri agbaye won si kilo pe enikeni to ba rufin won ma ti ile ise na pa ni ajo Nafdac so pe iye owo ti to fin de ti won se ikawo re to million 3 naira eyi ni iroyin ti mo mu ase ti gbo yin lose won tun ma kan si yin lose ti nbo Ubaida Ismail oruko mi o digba
2: o seun pupo Ubaida fun iroyin gbogbo gba a ma riyin ba o waye ka wa koju si ohun to koju si wa lori eto toni Minister fun awon ipinle lori eto ilera ati alafia ilu Dr. Isaac Salako ni won si eto na ninu oro ise ti won nibi eto na o mo ni gbolohun kan ti won pe ti o fa akiesi gbogbo wa eyin na si ni wipe afojusun ijoba apapo orilede Nigeria ni wipe ki a ma se iselopo opolopo ogun ti a nilo fun itoju ilera wa ti a ba ma fi mu odun 2030 lati ri wipe meje ninu mewa ogun ta lo ninu orilede wa fun itoju ilera yo je wipe orilede wa ni aye ni ati nse eyi ni wipe ida 70 ninu 70% ko je wipe orilede wa ni aye ni ati nse awon ogun fun itoju ilera wa awon eniyan jankan miran ti won wa ni bi eto yi lara won na ni oga agba pata ajo Nafdac ojogbon Mojisola Adeyeye oga agba lati Pharmacy Council of Nigeria Pharmacist Ibrahim Ahmed ati alaga Nigeria Pharma Manufacturers Expo Committee ti won je Pharmacist Patrick Aja nibi eto na oga agba pata ajo Nafdac ojogbon Mojisola Adeyeye tun soro nipa ilana ajo Nafdac eyi to je 5+5 policy iyen ni karo maro po mo maro ati import ceiling list e ti le ba wo pe he won tun ti gbe ibode ani e ma se yonu awa wa nle fun yin ni ayin awon ilana ta nsoro re yi ohun to daye lori na ni lati le se isakoso iye ogun to nwo orile ede wa nigbati a si npese aye fun awon ile ise tiwantiwa ni ayin lati le se iselopo ogun siwaju si gege bi alaye ojogbon Adeyeye awon igbese yi ti se iranlowo lati le mu igbelaroge ba awon ogun ti a nse ni orile ede wa ni ayin eyi ti fa to be to ja wipe awon ogun ta nse lorile ede wa ti poju awon eyi ta ngbe wole lo to ja wipe ti a ba mu ogun mewa meje ninu re ni a nse ni orile ede wa bi idasi meta pere nikan ni a ngbe wole eyi si ti se iranlowo lati tun mu itesiwaju ba agbara awon ile ise isegun lorile ede wa sugbon ka to wa tun keke oro ni perewu e ja sare yoju ka darapo mo awon osere wa
3: gbogbo rẹ náà ló wá dojú sú mi báyìí ó dojúrú báyìí ayé ti wá doríkodò olúwa rẹ fẹ́ lọ sílùú Èkó láti lọ gba nọ́mbà ẹ̀rí fún àgúnmọ́ mi ewu ló ń bẹ lọ́nà yìí tí ń bá ní kí n wọkọ̀ lọ sílùú Èkó àwọn ènìyàn burúkú ń bẹ lọ́nà owó sì pọ̀ lọ́wọ́ mi láti wọkọ̀ òfurufú kí ni kí n wá ṣe báyìí wo yàwókọ̀ lọ sọ́jọ́ ìyábọ̀ ná kí n lọ wá nǹkan jẹ ná ta ni bẹ́ẹ̀ yẹn ta ló wà níbí báyìí
4: alamu jọ má bínú jàre mo ń bọ̀ ó dáná kí ló fẹ́ jẹ àmàlà wà iyán ń bẹ pẹ̀lú ẹran lóríṣiríṣi àmọ́ṣá ewu wá ní ẹrù tó dìbẹ́ ẹni tí wọ́n lé lù.
3: Wo má bínú lọ́rọ̀ o jàre torí inú ń bí mi.
4: Má bínú.
3: Wo ṣáà fún mi ní àmàlà mẹ́rin pẹ̀lú àbọ̀là kí o wá fi ẹran kan sí i nítorí ẹyin dùn mí ò lè jẹun púpọ̀ báyìí.
4: Ọlọ́run ò àlàmú nigba wo lo fe jawo lori oro eran jite
3: ki lo wi
4: ah monkey oni bi pe eniyan gidi ni e wo je ki lo gbo nje re wa ni kia kia
5: eh yabo yabo wa
4: kini
5: bo se n lo gbe onje alamu wa yen ba mi fi temi na kun nitori ebi pa mi gidi gan ni ko mi ni eba meje ati idaju ori eran
4: ewo wa la riwo gan jinodu ah o da mo ti gbo mo nbo
5: eh alamu ewo leru tin be nle bi eru were ngo lo nlo bo le ilu ni
3: agumo ti mo se lo nbe nibe o mo lo si ile ise nafdak leko lati lo gba number ise ni
4: alamu o nje re re jinodu gba ti re na
5: o seun o seun o seun yabo eh alamu kini o wi na oni o lo si ilu eko ko ye mi o ki lo fe lo se
3: wa se etin du oni o gba nigba ti mo ni mo lo si ilu eko lati lo gba number fun agumo mi ni
5: alamu oro na se mi ni kayefi ni se o wa ni o mo pe nafdak ti yato si ti atenyiwa ni
4: ah jinodu jinodu o da na ki lo nso kini kan ti nafdak si yato si tatenyiwa
5: eh
4: se bi eko ni mama mi ti lo se iforuko sile ti won gba iwe ase fun agbojedi wa kini o wa yato nbe
5: ati iwo na yabo ati iwo na
3: wo je kin lo wo ko jare koda eniyan buruku gba ni jinodu
4: oho
3: o se ton le ba mi so ah olorun seun oga tunde lorun lo de yi oga tunde e kaabo oga tunde mo ki yin o
6: alamu alamu mo ki wa na o yabo tara sasaku fun mi ni iyan mefa pelu opopolopo eran ki o wa ba mi fi obale pelu itan etukan
4: ye pa o da na mo nbo alamu ma mo owo mi lo o
6: e wo ni gbogbo eru yi alamu
3: ah oga tunde mo lo si ile eko ni lati lo gba number se nafdak fun agumu mi
6: ile itun je iya lenu fun mi o se wa wa so pe o mo ayi pada rere to ba nafdak ile ise nafdak ti yato e nilo lati lo si ilu eko tabi abuja lati gba iwe ase fun oja yin nitori pe nafdak ti ni awon oludari fun isori mefefa to wa ni orilede yi
5: sebi won so fun o abi o so fun
3: iya bo ase alaimo kon ni wo na
6: e ko wa tan sibe o koda o le se iforuko sile lati inu yara re ti awon osise nafdak yo wa ba o fun ayewo to peye
3: eh jinodu sebi ore ni emi ati e dakun wa ko mi bi emi na se se pelu ero igbalode aye lo jara dakun je ko ba odele na won pada wa ki o wa ko mi bi won se se
5: o mo aduro owo ti o ba padanu se lori oko ni tabi lori owo hotel ni ilu eko
4: o ah alamu ni boloda ba mi mo mi jo wo ma je se pe fun o
3: ah iya bo
4: kini
3: o ti e le eko loju o ni bowo fun enikeni se o mo po ga ile ise ni mi ni o je ma je kin binu fe o sile
4: asha katikati se ti won ba ni ero ni wo ni yo kan nipa so wa je bi igbin bi ti eni won fun mi lo mi jare fe o sile ko fe o sita ni
2: ni ti won ri awon eko yen wa se pataki fun wa lati modani e le kan si wa nipa atejise tabi whatsapp lori number 08 02 8 63 8 1 ifura loogun agba oju lala kan si fi nsori ti e ba gbo nipa ibi kibi tabi e mo ibi kibi ti awon eyan ti won tin se iselopo itoju tabi ti won ta ohun elo ti sise ra okun oju osuwon tabi eleyi ti ojo to wulo mo ti koja tabi eleyi to ti je ayedero patapata e ma gboju kuro rararara e ma so pe ko kan mi ha o kan yin o ohun to ba ti kan oju o ti kan imu na ni e kan si ajo nafdak lori number 08 02 08 01 03 03 tabi number eleyi 08 02 08 01 03 03 niwon gba ti iroyin ba ti je ooto ere nla nbe fun yin lati ajo nafdak boya oruko yin le tan kale pe boya eyin le wa so kini ko e ma se iyonu ko si ohun to jo be mosinu mosiku eyin ati ajo Nafdac ni iroyin ti e ba mu wa
7: dokita ki se igba kokore ti omo ima ni aisan iba ile ise wa lagbara to yi
8: arabirin aisan to so mo yin leju be se lero lo awon ayewo ta se fi han wa pe omo yin ti mu ti se die o si ti sakoba to po lagwa ara re
7: ah iro la niyan e ko le je be
9: o tan ni mami o ti na ra pelebe lo ma fi gba naira ate ma fun lo sile eko ra lojojumo
8: o ti mu mo ba po lomode je ni o n sakoba fun bi mo se ni agboye ni ile eko be lo n sakoba fun sise ipinu to ye koro fun won ninu agwara nko o ma n ba kidirin ati edo je ni o n fa eje riru be lo si n se na fun arun jejere lati yara bo ninu agwara won lojo waju
10: o tun ma n sokun fa irewesi okan aini farabalẹ aidara eni loju tun si ma n so won di omu ti paraku ti won ba ti bere si mo ti nigba ti won wa lewe
8: eje ka fowo so wopo lati dekun oti mi mo fa won iwe wa eje ka gboju agan si oti inu ora pelebe ati ti won se sinu igo kekeke ti oju 200 ml lo lati yo awon omo wa kuro ninu igbokun oti mi mo ka le da abubo ojo waju won ajo Nafdac pelu ifowo so wopo ajo National Orientation Agency lo se kede yi
2: so kawa para si iroyin ta mu wa fun yin ni ojo toni asoro nipa Nigeria Farmer Manufacturers Expo abala kejo eyi ti ati se apejuwe re wipe ah ohun ni o je oja ipate to gberegejigeju to fenfeju to tobi ju ni gbogbo agbegbe West Africa to ja wipe o dojule awon ohun elo ti a fi se ise isegun eyi se je ami ilosiwaju gidigidi nitori wipe ni aye atijo idasi meje ninu mewa ni a ngbe wole to ja wipe idasi meta ni a nse ni orilede wa sugbon ni bayi iyato ti wa fun ilosiwaju eyin na le ware bayi idi to fi je wipe oro yi wa di ara ijiroro pataki nibi eto na amo ka ma ka onka apa kan niyan ibere to se pataki to si kan gbogbo wa ni wipe bawo ni eleyi se kan wa be ni o awon omo Nigeria rere to je wipe awa la ma nlo si ile itaja lati ra ogun ati lati lo awon ogun yi awon onise itoju ilera salaye wipe idabobo ogun ki se nipa ilera nikan o won ni o da lori bi orile ede tikala re se gbaradi lati le se itoju awon omo orile ede re papa julo nigbati nkan ba fe le die tabi nigbati nkan ba fe yiwo eje ka ro bayi pe teyan ba nilo ogun kan to si je wipe a nse ogun ti a nilo yen ni orile ede wa ni ayin eyi tumo si wipe a o nilo lati ma duro olojo pipe ka to gbe ogun na wa lati orile ede miran lara ohun ti a nsoro nipa niyan nigbati a ba nsoro nipa medicine security tabi national resilience ati sovereignty ebo kankankanka ebo bi opere amo ohun to wa leyin re na were ni ko le rara ohun ti gbogbo re dale lori na ni wipe ti a ba ti le nse iselopo ogun funra wa ni orile ede wa eyi o fun wa ni idabobo papa julo nigbakigba ti idiwo kankan ba sele nipa agbewole ogun lati orile ede miran eyi lo si fa ti ajo Nafdac fi se agbekale awon igbese ti o da lori ati ma se atileyin awon ile ise isegun ni orile ede Nigeria ki won tun le tesiwaju ninu iselopo ogun ni ayi ojogbon mojisola adeyeye soro lori eyi nibi alaye won nibi eto na eje atete gbo won
11: we did a survey I believe late 2018 and we found out that most of the
1: ni odun 2018 a se iwadi kan to fi han wipe awon ogun to le ni ogun ta n gbe wole lati oke okun la n se lorilede wa nigba yen awon ile ise iselopo ori nkan kan se pupo iyen tumo si pe pupo ninu awon irinse wa kan wa nile ni won fi sise lasiko atankale aisan yen COVID-19
2: ojogbon adeyeye tun salaye ohun to sele nigbati arun COVID-19 waye
1: lasiko ti aisan atankale yen bere awon eyan wa n pe ajo Nafdac lati wa ogun ajesara mo ranti pe a n se ipade pelu ajo International Coalition of Medicine Regulatory Agencies iyen je egbe ajo to mojuto isakoso ogun kaakiri agbaye ose ose lati n se ipade yi pelu won nigba na a ti ri abere ajesara won si ma n bere wipe nigba wo lawa na ma bere si ni se abere ajesara tiwa ti mi o si ni esi si ibere yen awon ile ise iselopo ori nkan kan se si ko de ki n se fun abere ajesara nikan sugbon ati gbogbo awon ogun pelu
2: asiko arun COVID-19 yi ko opolopo orileede logbon kaakiri agbaye lara re na si ni wipe nigbati ajakale arun nla kan ba be kale ki se asiko yen ni eyan fe ware wipe ha ase a o le se awon ogun ti a nilo fun itoju ilera wa ni asiko yi ẹnu olóbì la ti ń gbọ́ pọ̀ ohun ẹja tẹ́tí gbọ́ ohun tí ọ̀gá àgbà pátá àjọ NAFDAC sọ nípa ìgbáradì wọn nígbà tí àrùn COVID-19 bẹ́ kalẹ̀.
1: Ohun tá a bẹ̀rẹ̀ ní ọdún 2019 ìyẹn ìlànà òfin 5+5 wáyé lẹ́yìn tá a bèrè lọ́wọ́ ara wa wípé kí ló dé tá a fi máa gbé àwọn oògùn tá a lè ṣe lórílẹ̀-èdè wa wọlé láti òkè òkun. A sì bẹ̀rẹ̀ sí ní ṣe ṣùgbọ́n ìjọba wa ò kọbi ara sí wa. Àfìgbà tí ìjọba Bọ́lá Ahmed Tinubu wọlé láṣẹ wá ń rí gbogbo àwọn iṣẹ́ takuntakunta tí ń ṣe sẹ́yìn wá. Mo rántí bó ṣe le koko mọ́ àwọn iléeṣẹ́ ìṣelọ́pọ̀ ogun láti ṣiṣẹ́ nígbà yẹn. Torí wípé yàtọ̀ sí omi, gbogbo nǹkan tó kù ni wọ́n kó wọlé láti òkè òkun. Àwọn oníṣègùn wa àti àwọn àgbẹ̀ wa jẹ́ ọmọ Nàìjíríà rere. Torí kò sì rẹ̀ wọ́n. Torí ẹ̀ ni mo fi ní kí ìjọba yọ owó orí àwọn ọjà tá ń gbé wọlé láti òkè òkun nígbà yẹn. Àfìgbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé òfin ọdún 2024. Ìyẹn executive order jáde ṣùgbọ́n kò rọrùn bẹ́ẹ̀ náà torí àwọn mínísítà ètò ìlera méjèèjì ti ìjọba àpapọ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n Ali Pate àti àwọn mínísítà ìpínlẹ̀ náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti jẹ́ kí èyí ó ṣeé ṣe.
2: Èyí wá tún mú wa padà wá sí ìlànà 5+5 policy ìyẹn kárò márùn pọ̀ mọ́ márùn ẹlẹ́wà rò wípé márùn kárò márùn pọ̀ mọ́ márùn ṣé a ti ń ṣèṣirò ni ìlànà yìí ó jẹ́ lára ìlànà tí àjọ NAFDAC gbé kalẹ̀ láti lè ṣe ìrànlọ́wọ́ àwọn iléeṣẹ́ ìṣègùn tiwantiwa láti lè ṣe ìṣelọ́pọ̀ oògùn lórílẹ̀-èdè yìí. Látorí iṣẹ́ ìṣelọ́pọ̀ títí tó fi kan àwọn ènìyàn àti àwọn ọlọ́jà pàápàá tí wọ́n ní í ṣe pẹ̀lú ètò iṣẹ́ ìṣègùn yìí. Ẹ jẹ́ kí a gbọ́ bí ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ ṣe ṣàlàyé èyí fúnra wọn.
1: Ìgbésẹ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀lú àjọ wa. Sí àwọn ìpínlẹ̀ láti rí ẹ̀rí iṣẹ́ déédéé lẹ́nu iṣẹ́ àwọn òṣìṣẹ́ ìṣelọ́pọ̀ wa. Iléeṣẹ́ USAID pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ USP náà láti bẹ̀rẹ̀ sí ní iléeṣẹ́ ògùn tiwa tó sì kún ojú òṣùwọ̀n torí ó ṣe pàtàkì sí ìlera àwọn ẹni tó bá lò ká má bàa lè ṣe àṣìṣe kankan lẹ́nu iṣẹ́ ìlera wa. Ó ní àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tí a ti fún ní oṣù mẹ́fà torí pé a fẹ́ kí wọ́n lè ṣe ògùn kó dáa kó kún ojú òṣùwọ̀n kí iṣẹ́ wa lè máa tẹ̀síwájú.
2: Àmọ́ o, ká sọ tòótọ́. Láti tẹ̀síwájú látorí ìlànà títí dé èsì rere kìí ṣe ohun tó kàn máa ń dédé ṣẹlẹ̀ o. Nítorí wípé kò sẹ́ni tó máa gbin ohun ọ̀gbìn ní alẹ́ yìí tí yóò sì máa bẹ̀rẹ̀ sí ní ká èrè oko ní àárọ̀ ọ̀la. A ní láti ṣe iṣẹ́ ìpilẹ̀ṣẹ̀ tó yẹ. Nítorí pé ìrìn àjò sí àfojúsùn àti mú ìtẹ̀síwájú bá ìṣelọ́pọ̀ oògùn ní orílẹ̀-èdè wa ní ààyè òun náà ní àwọn ìdojúkọ tiẹ̀. Báwo ni ìrìn àjò yìí báwo ni ó ṣe wá ń lọ ẹja tẹ́tí gbọ́ ọ̀gá àgbà pátá àjọ NAFDAC.
1: Láti ọdún 2021 títí di ọdún 2025 àwọn oògùn tá à ń gbé wọlé láti òkè òkun à ń rí wípé ó ti dínkù lábẹ́ òfin 5+5 bí ìdá 80 nínú ọgọ́rùn-ún. Èyí jẹ́ nítorí wípé àwọn iléeṣẹ́ ìṣelọ́pọ̀ ogun farada gbogbo ìṣòro tá à ń kojú nígbà yẹn. A sì ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ìṣelọ́pọ̀ wa láti máa rí dájú pé àwọn oògùn tí wọ́n ń ṣe ó jẹ́ àtìlẹyìn sí ìlera àwọn èèyàn wa torí ìlera àwọn èèyàn wa ló ṣe pàtàkì jù fún wa. Bẹ́ẹ̀ yóò ṣe àtìlẹyìn fún ọrọ̀ ajé ṣùgbọ́n tá a bá ní àtìlẹyìn tó dáa ọrọ̀ ajé wa ó lè tẹ̀síwájú. Lórí èyí àjọ NAFDAC kò fìgbà kankan sùn.
2: So, ẹ lè máa wá bẹ̀rẹ̀ wípé gbogbo àwọn ìlànà àti àwọn ìgbésẹ̀ yìí níbo gangan ni wọ́n ti wá gbé àjọ NAFDAC dé? Ìbéèrè pàtàkì. Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ ṣàlàyé àwọn ìtẹ̀síwájú tí iléeṣẹ́ náà rí láti ọdún 2021 sí ọdún 2025. Ẹja tẹ́tí gbọ́.
1: À ń tẹ̀síwájú láti máa ṣẹ̀kọ́ fún àwọn òṣìṣẹ́ wa torí ẹ̀kọ́ tá a ní nìkan la lè fi ṣiṣẹ́. A ṣẹ̀kọ́ lórí ISO standard. Ẹ̀kọ́ tá a ṣe ló jẹ́ ká ní ìdàgbàsókè dé ìpele kẹta lẹ́nu iṣẹ́ wa ìyẹn maturity level 3 ní ọdún 2022. Nígbà tí wọ́n fún wa ní nǹkan 1000 láti ṣe ìyẹn láti àjọ tó mójútó ìlera lágbàáyé láti gbà yẹn àjọ NAFDAC kò sùn. Báyìí a ti ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ mìíràn káàkiri àgbáyé a sì ti ní ìdàgbàsókè lẹ́nu iṣẹ́ wa náà tí wọ́n sì máa ṣe àtúnyẹ̀wò iṣẹ́ tá à ń ṣe. Èyí ló jẹ́ kí àjọ NAFDAC jẹ́ àjọ tó ṣíwájú nínú iṣẹ́ ìṣàkóso ogun nílẹ̀ adúláwọ̀. Gbogbo èyí là ń ṣe torí àwọn èèyàn wa.
2: Lákọ̀ọ́kọ́ níbi ètò náà apàṣẹ wa àti olùdarí iléeṣẹ́ May and Baker Nigeria Limited tí wọ́n jẹ́ pharmacist Patrick Aja. Àwọn náà rọ gbogbo àwọn olùkópa wípé kí wọ́n gbìyànjú láti rí wípé àwọn náà sa akitiyan láti rí ọ̀nà tí orílẹ̀-èdè Nàìjíríà ti a le fi daduro ninu iselopo ogun.
12: What we are here to do today is very, very critical. Where Nigeria needs.
13: O ti awa se loni o se pataki gan ni o. Si ibi ti orilede Nigeria nilo lati de. Eyi si ni pe ki a le ni idagbasoke to duro sinsin. Ninu igbelaruge sise oja ogun lorilede wa. Lai gbara le awon orilede miran nikan. Anfani la ni fun wa lati ni honorable minister wa gege bi alejo pataki laarin wa loni eyi to se ami pe apejo wa yi o se pataki gan o tun ba ise PMG man mu iye awon to nse ogun lorile ede wa eyi to je lati ri daju pe agbekale ati dagbasoke ise ogun atawon elo ogun lorile ede Nigeria o ni tesiwaju ni ona rere ọpọlọpọ awọn ọkọ ti a ti nlo ninu ise isegun ati ogun o ni a si ma ko wole lati awọn orilede miran ṣugbọn awọn kan bi ọga agba ajọ NAFDAC won ti sise takun takun lati ri daju pe a le se ọpọ ninu awọn kan wọnyi nibi lorilede wa nitori na inu wa dun gan ni lati ni awọn alejo pataki ti won ni ife ati ipinu lati ri pe orilede Nigeria o gba ipo to ye fun ni ile Africa iyen ni pataki ninu sise ogun atawon elo isegun adupe pe won wa sibi loni lati fi atleyin won han ati lati ri bi PMG man se n tesi waju o han kedere pe a nilo atleyin ijoba eyi ti a si tin ri gba ni awon ona kan si omiran apere ni atleyin ati fosopo ta tin ri lati odo are orilede wa ati fosopo pelu awon ile ise bi Bank of Industry nitori na ohun ta wa se loni ni lati fi han pe iru atleyin be o ti se anfani pupo fun wa gege bi ile ise to si ran wa lowo lati mu ise iselopo ogun atawon elo ogun orilede Nigeria ko lo si iwaju si lona to to ati to ye ati lati je ki orilede wa ko tubo ni agbara lati se opo ohun ta nilo lati se fun ara wa.
2: Ní báyìí ni a ti wá dé ibi tí ó fìkàlẹ̀ sí lórí ètò tòní. Lórí ètò lónìí, a jìjọ rin ìrìn àjò lọ sí ibi Nigeria Pharma Manufacturers Expo. Ẹlẹ́ẹ̀kẹjọ èyí tó wáyé ní ìlú Èkó ní ọjọ́ 28 àti ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2026 yìí. Níbi ètò náà tí àjọ Nigeria Lab Expo darapọ̀ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ tí wọ́n lé ní 200 síwájú sí láti lè fi ẹ̀sùn kan nípa oògùn tàbí ohun èlò tí ṣíṣe rẹ̀ òkun ojú òṣùwọ̀n tó jẹ́ ayédèrú tàbí tí kò ní ìdáàbòbò. Ẹ kàn sí nọ́mbà 08080016 6322. Bẹ́ẹ̀ sì ni ẹ lè kàn sí àjọ NAFDAC lórí ayélujára ní www.nafdac.gov.ng láti mọ̀ sí nípa iṣẹ́ àti ìṣeun. Ìmọ̀ràn wa fún yín ní gbogbo ìgbà. Ẹ máa rí àrídájú kí ẹ tó rà. Ètò yìí jẹ́ àgbéjáde Gado Agency Limited ti àjọ National Agency for Food and Drug Administration and Control NAFDAC jẹ́ onígbọ̀wọ́ rẹ̀. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọ̀gbẹ́ni Malaki Upong fún gbogbo akitiyan wọn lórí ètò yìí. Ohun àwọn òṣèré tẹ gbọ́ nínú eré ìdárayá wa àwọn náà ni Elizabeth Popoola, Kọ́lá Alèjà, Fẹ́mi Òjoyè, Time Bello àti Victoria Alagbe. Godwin Odemije ni olóòtú ètò tí Ọlọ́runfẹ́mi Kádírì àti Olúwaṣẹ́gun Shitabe sì ṣe àtìlẹyìn wọn. Èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera. Olúwa ṣeun Odúkọ̀yà, ọmọ bá tàmọ́ alágẹmọ 24, ọmọ bá rìn ilẹ̀ mìtìtì, ọmọ bá níyànró.

0: alafia tayo ni eto ni alafia tayo lagbara olohun ati mi ati wa ati eyin ati wa won ni fowora oxygen fun wa ki atomi alafia ara wa ko ni di fiafia ije ni bola nlo ni bola re lori eto alafia tayo laaro toni gege bi awon eyan se pe wa titi lori prostate I saw jejere prostate ti a gbe yewo ni ose ti o koja o na lo se je pe amu apa keji wa pelu awon ibere tawon eyan bere lowo mi ti won so pe emi mi ki so authority ni ona yi o awon olujanileko wa o na ni a tun pe pada ti won tun wa se alaye e lekun rere ti won wa se fun wa gebi e se mo baba wa bade jo Isaiah o na ni won ma ba wa tu yebe yebe lori etu laaro tun ni ni won ma ba tu yebe yebe lori etu laaro tun ni a ma pe won wole kete ti won ba ti wo ile agbara bayi laaro tun ni ohun ti awon eyan bere lowo wa ni ose to koja o po pupo won ni ki baba wa tun alaye se lori si ara si sonju bakan na ni awon kan ni oro kan ti eru awon loju nipa ibalopo gbogbo e o na ni baba wa o ma da wa lohun laaro tun ni e ku ojumo baba wa
1: e se go atokun
0: e tu daruko yi fa awon ara ile o bo te ti je pe I ti di customer dada ni
1: e se go atokun oruko ti mi ni Olusegun Isaiah Badejo mo je oludanileko agba lori eto ilera tele fun ipinle Eko gbogbo ara Nigeria gbogbo ara Eko gbogbo agbaye mo ki wa kojumo o akujo meji ojo meta salafia ni mo ba yin ajinde ara ma je o
0: ami oluwa e seun mo dupe fun yin baba wa ipe a pe yin ni ose yi etun da wa lohun bo ti e je ipe ojo nse weli weli je ki yen di yin lowo e seun seun baba alagba Badejo Isaiah gebi ase ti soro ko to di pe agori afefe pe awon eyan won mu bere wa ni orisirisi lori eto ti a se ni ose to koja sugbon fun ro awon to ye pe won si nbe lati gbo ni ose to koja e kokko ba wa salaye on to je prostate son jejere prostate e ba wa kokko soro lori e laarin iseju perete
1: se goma arun prostate je aisan to ma ba awon okunrin ja o le je arun jejere ele ti o ma nsaba dujuko awon okunrin and ninu egberun lona 100 okunrin 100 ninu won ma nsaba ni aisan arun jejere ti andaruko e arun ye de je arun to lagbara o de ma nse pupa ni lopolopo
0: e seun baba wa inu mi dun pe e ba wa mu loni konbe konbe konbe lara ibere ti awon ti won pe ni ose to koja lori eto lara ibere ti won bere ohun na la bere si ni tari si yin laaro yi won ni en salaye ara sisan ni asan julo ni ose to koja sugbon ipe to wole ko je ka badele ejo e tun ba mi salaye lori ara sisan ni asan ju laarin iseju kan si keji
1: segun atokun gege bi mo ti so lára àwọn tó máa ń fa àrùn jẹjẹrẹ ti prostate ti àwọn ọkùnrin òun ni ara sísan lásán jù ṣé mọ pé ọ̀rá bí ọ̀rá bá ṣe ń wọnú ara bóyá láti nǹkan ti ti ajẹni most of the time nǹkan ti ajẹni àwọn ọ̀rá yẹn a máa pin ara wọn ìgbà míì ó lè jẹ inú ló máa wà ẹni pẹ́lòmíì sanra sínú ó lè jẹ́ ẹ̀yìn fọkùnrin míì ẹ̀yìn ló máa sanra sí ẹlòmíì dẹ̀rí àyà ló máa sanra sí ṣẹ́rí àwọn ọ̀rá yẹn kò wá ní dúró lójú kan wọ́n máa pín ara wọn káàkiri gbogbo àwọn ẹ̀yà ara ọpọlọ ojú kíndìnrín ọkàn ẹ̀dọ̀ fòkù ẹ̀dọ̀ kí gbogbo bẹ̀ ló máa pín ara wọn sí bákan náà ni prostate yẹn náà òun náà ṣe kíni òun náà gbà nínú ọ̀rá yẹn á wá tóbi so bó ṣe tóbi yẹn bí ó ṣe tóbi yẹn ìyẹn gan ló léwu torí pé nínú títóbi ẹ sẹmọ ibi private ibi ẹyin nǹkan ọmọkùnrin ló wà
0: òun
1: dẹ ló máa ń pèsè òun ní omi tó máa ń kọkọ wọ inú nǹkan ẹyà nǹkan ara ọmọkùnrin tó bá ti ń bọ ní ìbálòpọ pẹlú obìnrin so òun náà níṣẹ tó ń ṣe mẹ tó bá ti wá ń tóbi ẹ àwàdì wàhálà a rí pé kó máa sún ibi téèyàn ń gbà tọ kó máa fún un títún máa fi kun tó ń tọ̀ wọn ò nílé tọ you know, she went up watching Penny. I saw he said, so obesity, Alas is on Jill Conti, Oman Fa, Papa, who are walking, Tawaji, Tawala, Adula.
0: A shoe. Lara, he buried. See, want to bury. In fact, I want to bury, lay low woman, one lady Majila. She mumbled even in the face, you see. Once I think what you are born on, you pay tea or pony, tickle by knee, by look, or nick book, by day, you pay Oshisha Kofa. I saw JJ reposted, see. Kinney, I like you, Loria, sir.
1: She go out talking. Sherry, what the Avi Mosaisi? Oh, she be the deep emule. Support unty a common pay, Chemo game with Solepo. Prostrate yi ise to nse sembo o ni pe o lo ma produce omi ele to ma kokko jade ki nkan mo kunrin ta npe ni ato ko to di pe o tele ngba ti o ba ni ibalopo so ti okunrin ba wa nje ni to ni ibalopo to nti o ja wa je ki prostrate ko ma sise bo ti ye bo ti to ati bo ti ye o nu a ma gba onje o nu a ma gba oxygen awon nkan to ma bile je ki o le sise bo ti ye. At so, tori ti won ba do dede okunrin o ba ni ibalopo iyen ni bi ti awon eyan so bi okunrin o ba ni ibalopo o le di pe ki prostate yi ko se kini ko adipo o le ko da bi block
0: ngba ti o sise
1: awa da bi block tori pe ko se kini ki sise dede ti o da pe machine moto ti yan ba gbe si ta to nwo mo e to nlo kaakiri ngba to ba ya se le nje ma se kini Isiluma wanyipo mi prostate na jiri ni so ti block lo ba ti ni ibalopo regularly o le se akoba nla fun prostate yen tori pe ohun na wa se kini adipo awale to ba de ti wale wahala de niye o ti so ise ati agbara e o ti so nu anything lo de le lo le jije jade
0: e se o baba wa isaya o da ri loju pe gbogbo awon ti won pe lati bere ibere yi oni kaluku ti mu ti e nbe won ni bo ti le je pe science ko fi die mule won ni o sese ki o ri be pe o sese ko ri be won de si salaye gbogbo nkan ta ni lati mu nipa ibalopo bi o se je mo prostate aisan jejere prostate yi ante siwaju lori eto yin eto wa eto alafia tayo fun awon ti won tin pe ese osun oluwa yo ni fe yin awon ti won wa ti ni number wa lowo 0706316916 0706316916 o na ni number ti e o fi pe wa 0706316916 o na ni e o fi pe wa lati bere ibere lowo ojogun Isaiah. Ante si waju lori eto alafia tayo laro toni awon ona wo ni alegba lati dena ejo e ma flash o olohun oni fi nkan rere flash gbogbo wa e pe ni ona wo ni alegba lati dena prostate yi to fi je pe ko ni wole tokunrin
1: okay e se go atokun ona akoko ta alegba dena ni pe number 1 okunrin because ara nkan to nfa oni ajogunba seri anybody any okunrin to ba je pe ninu iran won awon okunrin to wa be ti ni aisan arun jejere ti prostate ri then o ma jafara to ba ti nwo omo ogoji odun ko lo ma se test yen so PSA yen yen prostate specific antigen ohun lo ma show wi pe eni yi ni ojo waju o likely ko no skini oni aro jejere yen so then apart from pe ate wajogunba gbogbo okunrin to ba tin wo age 40 lo soke won gbodo ma se PSA ni ododun ekan lodun so then again o tun lawon test kan ti won le se oye wa nsin sugbon nitori ele to ma easy fun won o na mo ti daruko e won le se digital prostate examination wọ́n lè lọ rí doctor kí doctor bá wọn exami prostate ọ̀bóyá ó tóbi àbókiri then another thing ni pé ṣe rí bá a ṣe ń gbé ìgbé ayé wa ó tún nílò láti determine bí ìlera wa ṣe máa rí so lábẹ́ ibẹ̀ yẹn a gbọ́dọ̀ rí pé ara àsanjù àṣekíni àjẹkù
0: ayé
1: jíjẹ ọ̀rá nǹkan ẹran ẹlẹ́jẹ̀ bí àgbò bí ẹlẹ́dẹ̀ bí ewúrẹ́ bí màálù tó máa ń ní ọ̀rá tó pọ̀ téèyàn bá ti ń dàgbà irú àwọn ẹran bẹ́ẹ̀ yẹn ó yẹ kó máa yẹra fún wọn láti máa jẹ àwọn ẹlẹ́yẹ àwọn ẹran ẹlẹ́jẹ̀ torí pé wọ́n máa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rá lọ́pọ̀lọpọ̀
0: àwọn tó láìkè àti máa jẹran àwọn jẹran jẹran
1: a dẹ̀ gbọ́dọ̀ gbìyànjú láti rí pé ara sísan à ń ṣe eré ìdárayá ọkùnrin gbọ́dọ̀ máa ṣeré ìdárayá lóòrèkóòrè ní 30 minutes per day kó dẹ̀ ṣe fún ọjọ́ márùn-ún láàrin ọ̀sẹ̀ kan which will be 2.5 hours exercise nǹkan tí WHO tí ó recommend òun nìyẹn then a gbọ́dọ̀ rí pé ọkùnrin gbọ́dọ̀ rí pé òun sìgá mímu a yẹra fún torí àkẹ́míkà yìí ibikíbi tó bá wọ̀ ó lè change normal structure ara yẹn torí pé kẹ́míkà burúkú tí ó lágbára ni then ọkùnrin tó bá ti wà ní 40 ẹ jẹ́ ká yẹra fún ògo ọtí líle bí ògógóró akọ̀gbà ọ̀pá ẹ̀yìn kan tàbí àgbo tó ti da ọtí líle sí ẹja ṣọ́ra àtẹnujẹ máa ń ṣe àkóbá ńlá
0: fún ìdíjẹ
1: so ohun tá a bá ń jẹ then a gbọ́dọ̀ pé àwọn ẹran ẹlẹ́jẹ̀ yẹn ajá yẹra fún àwọn ẹran tó yẹ ká máa jẹ rí ṣe ń gbọ́ mi ẹran tí ò lẹ́jẹ̀
0: irú ẹran wo ni kò lẹ́jẹ̀
1: bí ẹja bí ìgbín bí akọ bí ìdí àwọn ẹran tí mò ń dárúkọ ẹwọn ọ̀lẹ́jẹ̀ wọ́n dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ ó ti yí wá sìn then a gbọ́dọ̀ rí pé àwọn epo tá a bá máa fi máa òróró tá a máa fi máa dín kínní kìí ṣe bí olive oil bí groundnut oil tá a máa lò a gbọ́dọ̀ rí pé ilé tí wọ́n refine dáadáa ni kìí ṣe àwọn àbúrò tọ́kàn lọ ṣe táwọn kọ́kàn jókòó sí nǹkan tó lọ ṣe nǹkan tó mọ̀ tó wá ń tà sí ọjà torí àti kínní
0: torí
1: àti gbogbo then àwọn nǹkan dídí ṣe wọ pé tó bá ń dín nǹkan ọ̀rá máa pọ̀ lára lọ́pọ̀lọpọ̀ níbi nǹkan tí wọ́n ń dín yẹn ṣé ọ̀rọ̀ mi ti ń sè so as a result of that a dẹ̀ sọ pé a fẹ́ kí èèyàn kó ṣe kínní káwọn ọkùnrin kan máa jẹ nǹkan tó lọ́ra torí kán bá lè ṣe kínní wọ́n lè avoid ara sísan àsanjù then nínú oúnjẹ wa a gbọ́dọ̀ rí pé èso vegetables àwọn nǹkan tá à ń jẹ nìyẹn bíi pọ́pọ̀ bíi mango àwọn bíi pineapple orange and so on and so forth so àwọn nǹkan yẹn la gbọ́dọ̀ máa ṣe sẹ́yìn tá bá ti ń ṣe bẹ́ẹ̀ tá a dẹ̀ ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè a rí pé ohun tá à ń pè ní àrùn jẹjẹrẹ ó máa jìnà sọ àdé àwọn ọkùnrin kò yẹ wá ń sìn gẹ́gẹ́ bí ìbéèrè tó béèrè ẹ jẹ́ kó máa ní ìbálòpọ̀ déédéé regularly mo tún rí fìtẹ̀ gbogbo ọkùnrin pátápátá a gbọ́dọ̀ máa ní ìbálòpọ̀ regularly apart from the fact pé ó máa ń jẹ́ kí prostate kó ní àlàáfíà àti ìlera pípé ó tún da fún gbogbo àgọ́ ara ó máa ń jẹ́ kí ọpọlọ jí pépé á jẹ́ kí kíndìnrín lè ṣiṣẹ́ dáadáa á jẹ́ kí ọkàn lè ti ẹ̀jẹ̀ jáde á jẹ́ kí ẹ̀dọ̀fùkù tí ó máa ń gbé afẹ́fẹ́ wọlé tá a gbé ilé tí ò dá tá a ti jáde á jẹ́ kí gbogbo ọkàn lè máa ṣiṣẹ́ àti ẹ̀dọ̀ kí liver oníkàkù máa ṣiṣẹ́ èèmù pẹ̀lú pé èèyàn ṣe kí ni èèyàn ní ìbálòpọ̀ torí exercise tí ó dáa ni ilé máa dẹ̀ fún ara ní ìlera pípé so ká máa ṣe nǹkan yẹn lóòrèkóòrè ká dẹ̀ rí pé bàbá rí nǹkan kan bóyá a wá ń rí àwọn àmì ìdánimọ̀ kan tí mo dárúkọ tẹ́lẹ̀ kìí sìn bóyá onítọ̀hún yẹn kàn lọ́tọ̀ ọkùnrin lọ́tọ̀ ó wá rí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ tàbí orí pé tún bá tọ̀ tí òun máa ń ní waist pain ìbàdí máa ń rò ń kókó tàbí orí pé tó àbí tó bá rí pé
0: ó kàn lọ́tọ̀
1: á dàbẹ́ ni pé ìtọ̀yẹ̀wò tán a tún padà lọ sí tọ́ẹ́lẹ́tì.
0: Bàbá wa ẹ ní sùúrù ẹnìkan ti wà ní orí afẹ́fẹ́. Hello. Wà á lékún sàlàn kí lórúkọ yín ibo lẹ ti ń pè wá. Kí ni ìbéèrè tẹ̀fẹ̀ bí dókítà wa?
2: Ìbéèrè ẹ tọ́ bá ti pa àwọn olóyè ìbẹ̀ àwọn tó ti fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn o àlájà balẹ̀ kí ìsà ti
0: ẹ má bínú bàbá wa òkú ò papọ̀ mọ́ láyàwó.
1: So a dẹ̀ gbọ́dọ̀ rí pé àwọn èèyàn bá rí pé bóyá a lọ ń tọ̀ látọ̀jù à ń jílẹ̀ márùn-ún mẹ́fà láì bá jẹ́ pé èèyàn ní àrùn diabetes láìsí àìsàn ìtọ̀ ṣúgà tàbí tó wà lórí oògùn hypertension ẹ jẹ́ kó tètè ṣe kínní kó tètè lọ sí ilé ìwòsàn obi gbajare pe ejo nkan to nse mi re o so tabi ngba ti won ba ni baluko ton to wa fe da nkan omo kunrin sile to wa ri pe se ni abe nkan gogogogogo tabi oju ara ejo ejiru awon yen be kan ma dake
0: won ma so se kan tete lo si ile ewosan
1: ni lo si hospital
0: ni akoton
1: ayin ti won fun doctor
0: e seun ni akoton ti okunrin ba ti ni aisan jejere prostate yi
1: ben
0: kini won le se laarin iseju
1: meji so ko ma se ni pe akoko ki won ka won kan te to lo hospital kon koko lo si laboratory kon lo se test yi ko yi wa se
0: ben
1: test mo daruko PSA
0: prostate e to ba ti se awon test yi ti won ti wa ri ke awon ti ni ki ni sise
1: koja 0 to 4 to ba ti koja badu to ba ti koja 4 ni result ye o nto tete ma lo hospital then ya won ami danimo mo ni o ti mo tun daru ko le ko yen ti o ba ti du eje kon se kini test ye pe la won ami dan ko ti lo hospital to ba je to ma sale fun doctor doctor mo awon nkan ti o ma se fun o
0: to e seun seun baba wa Isaiah Abadejo e se pelu alaye yen okun fofo o mo si o si da mi loju pe gbogbo awon ti won bere bere kan abi ekeji ta fi mu part 2 wa lori eto prostate ohun na lo je pe won ti fi ti sile no ti gba alaye yin dada baba mo lero pe da wa tun pe eyan asisua e tun da wa lohun
1: o se problem awa fun awa fun ra wa na ni
0: e se nso
1: ani
0: alagba badijo Isaiah ohun na ni e ti n gbo lori eto alafia tayo lataro yen ejo ke to ma lo baba wa e ba mi fi number yin sile
1: okay, number tele pe mi siri 081 4626 7919
0: adupe e seun ije bi o se je lori aisan jejere prostate o na ni yen ti gbo lati enu ojogbon badejo Isaiah ti won ti salaye e ti won ti yanan na e gbogbo eyin te pe ni ose to koja ti e bere ibere kan abi omi o da mi loju pe gbogbo ibere yin o na ni won ti fi esi to kun rere ni won ti fi si je bi ba je be ope pataki lowo alagba badejo Isaiah fun asiko won ti won fi sile fun wa ni ile ise Bond FM lori eto alafia tayo ope pataki lowo olotu mi yen bi odun folo nso bi a se n lo lori eto laaro otu ni ani dagbere faye gani ati belo ayashiru omo olojo bi to gbode ohun na lo je pe o wa ni ori owo button ohun na lowo button mi bukun mi le san mi aya je cobu ohun na wa nbi bayi omo to tin wa girlfriend lo so po mo tuntun adupe adupe Moshood Aliya ohun na wa le agbara awon mo IT wa ni mo menu ba yen oje dele Oluwa ni fe mi Ayanwale Ayomide Oladosu Rachel gbogbo awon ti mo fe ti ko yi ohun na lo je gbogbo wa nbi ise o won o sere lo o lagbara Olorun gbogbo yin e saseyori ayo atawon ti wa na bi gbogbo ibi ti won ba wa Orolu Ogunlaike loruko temi adupe lowo gbogbo awon alase ilese Bond FM 92.9 won ti fun wa ni aye lati se eto yi laaro tuni lagbara Olorun ateyin atawa atun pade ni ose to nbo lori eto yi agbara Olorun oro Oluwa Ogunlaike loruko temi o di gba kan na
3: ilera loro ani asoju ile ise Vital Royal Health to ni awon egboogi to je pe yo se anfani fun ilera wa kile ni fun wa
4: oruko mi ni Fola Oluwa Tola asoju ile ise Vital Royal Health awon egboogi wa ti a fi eroja Indian Ayurvedic se akoko ninu awon egboogi wa ti a pe oruko re ni Royal Rest Royal Rest ti a fi eroja ashwagandha extract se o n sise fun iporuru okan ti a mo si stress abi aibale aya o n sise fun palpitation o ma n fun eniyan lagbara ati okun lati koju ise o n pese oje fun omo okunrin ko le se ise akoni ninu ile o n je ki ole ayo so ninu omo obirin ikeji ninu egbo igi wa ta tun ni la npe ni Royal Guard. Royal Guard ti a fi eroja neem extract se o ma n fo idoti inu eje ti a npe ni blood purifier. O ma n fo rore isaka ati italara kuro o n je ki ara jolo ti a npe ni skin rejuvenator. O ma n so agba dewe ti a npe ni anti aging. O ma n je ki eyan rewa si o ma n je ki eyan dun wo loju. Fẹ ba fẹ pe wa lori ile ise wa e le pe wa si ori 0806655 5103. E je kin tesi waju iketa ninu egbo igi ta tun ni fun yin ni Royal Intact. Royal Intact ti a fi eroja maca root ati chilajet ati ashwagandha se o nje ki okunrin fakoyo ninu ile o nje ki okunrin se ise bi omo okunrin o n pese oje fun omo okunrin ko le se ise ako ninu ile. Ikerin ninu egbogi wa ta ni la npe ni Royal Insucap. Royal Insucap ti a fi eroja Genemas Investor se o ma n fo atogbe kuro lara o si ma n je ki ara bo sipo lowo ailera. Navdak ti fi ointelu gbogbo awon egbogi wa ta ni awon egbogi wa eleri won ra nile itaja ogun kaakiri eleri ra ni BC Lola Pharmacy won wa legbeda ati Okunola eleri ra ni Ojes Pharmacy egbeda bakan na eleri ra ni Juta Pharmacy won wa ni Sheri won wa ni Council won wa Layobo eleri ra ni Ramsgate Pharmacy ni Sango ni Idi Iroko Road won wa ni Abule Egba won wa ni Ijaye won wa ni Kola ati Iyana Iyesi eleri ra ni B Emmanuel Pharmacy ni Alasalatu Road ni Mushin eleri ra ni Zin Pharmacy ni Mushin eleri ra ni Vinpo Pharmacy. Vinpo Pharmacy wa ni Mushin eleri ra ni Uzo B Pharmacy ni Mushin eleri ra ni M&J and Son Pharmacy ni Mushin eleri ra ni Wellness Pharmacy ni Jakonde Gate Isolo Road eleri ra ni Yankee Pharmacy ni Badagry eleri ra ni Satchmore Pharmacy won wa ni Badagry eleri ra ni STB Pharmacy won wa ni Badagry eleri ra ni Great Lord Pharmacy Ajayi Road Ogba eleri ra ni Esteem Pharmacy Ogba Bus Stop eleri ra ni Neb Pharmacy ni opposite NNPC filling station ni Bank Road Agege eleri ra ni Bruno and Matt Pharmacy Nepa Bus Stop Ejigbo eleri ra ni Ben Eze Pharmacy number 1 Demoni Street Ketu o wa ni Nesco Pharmacy ni Ketu eleri ra ni Promino Health Care Jumafac Bus Stop Ikorodu eleri ra ni Lux Pharmacy ni Ikorodu opposite UBA and Ikorodu Garage eleri ra ni Gabi's Pharmacy Idugoran Idumota eleri ra ni Pharmacare Pharmacy won wa ni Festac ati Satellite Town eleri ra ni Ox Pharmacy won wa ni Festac ati Satellite eleri ra ni Omega Pharmacy won wa ni Church Street Akeogun ni Paja legbe Post Office ni Paja won wa ni Command na awon ero ibanisoro wa ni 0806655 5103 0703039 8601 or 0145087 2 address office wa Victoria Health 7 Awolowo Way Ikeja Lagos opposite Ikeja Local Government Olorun o ni faison se wa o.

0: sẹ́ni ọlọ́run bá pè ní ríṣẹ́ àjà tí wúrà ṣe.
1: bọ́lọ́run bá pè yàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfeda hajj and umrah services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó nínú ìrìn àjò ló ti mọ̀ gbóró pa.
0: bẹ́ẹ̀ má bàa kó oyin sígbà àtù láfi sọ pé alfeda hajj and umrah services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
1: àwọn tí wọ́n ti bá wọn ṣe àjà tí wúrà rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ alfeda lárọ̀rọ̀ tán.
0: ẹ kú ti mọ iléeṣẹ́ alfeda hajj and umrah services pẹ̀lú àkàmọ́ iye àṣeyọrí níbi kákọ́ ni sìnrìn àjò àjà tí wúrà. àwọn àpá ẹ̀tọ́ mọ̀ nípa súnà ní kọ́ ní rìnrìn àjò nílé iṣẹ́ alfeda o. wọ́n àṣe ìdàdé náà gbẹ́yìn.
1: bákan náà oúnjẹ ilẹ̀ wa tẹ́ fi lọ tẹ́ fi dé. aṣọ àràbí lọ́fẹ̀. ilé ìgbélé ti bèbè aram ní maka àti madina. bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe sí ara àdé gbogbo àwọn àyè àmì tó ṣe pàtàkì.
0: àyè ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù àjà tí wọ́n báyìí nílé iṣẹ́ alfeda àjà ńlá sáfìsì.
1: àwọn tí ó lọ sí umura ramadan.
0: wọ́n mọ̀ gbéra ní february 25 wọ́n sì mọ̀ padà ní march 10 2027. àwọn alálẹ́jọ́ mọ̀ gbéra ní may 12 wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè nàìjíríà ní may 22 2027. masha allah nílé iṣẹ́ alfeda wà ní.
1: number 92 ìkòròdú road
0: fàdé bus stop nílùú èkó 7080 3410 5710 tàbí 08024717601 nílùú ìlọrin wọn wà ní dojúkọ kiris hospital ọlọ́sọ̀gbọ 7080 3247 9451 ẹ̀yin ti saki àti gbogbo òkè ògùn ẹ máa pe ilẹ̀ adéọ̀nà lápọ̀ sórí 08038 3078 24 alfeda hajj and umrah services limited àwọn ni wọ́n ń kọ́ni lọ sí àjà tí ń múra pẹ̀lú rọrùn.
2: àlàáfíà ni bàbá àgbà tó yẹ ká kọ́ ni owó ọgbọ́n òde.
3: bẹẹni àlàáfíà ṣe kókó ìjẹ ìṣọkan ń bẹ tó ń dà ní làmú bí tí ó bá rí bẹẹ ìròyìn ayọkọ rẹ fún yìnyín nípa ilé ìwòsàn kan tó yà lára ọtọ ia and nest national medical international limited dr idris ajibade phd ni olùdásílẹ rẹ oríṣiríṣi àìsàn ara ni wọn ń tọjú pẹlú ìmọ ìjìnlẹ tí kò mọ ògùn nílò dání gẹgẹ bí chinese acupuncture tó jẹ ìlànà tọjú tí àwọn china máa fi tọjú oríṣiríṣi àìsàn lọdọ wọn bẹẹni wọn tún máa ń lo àwọn ìlànà ìtọjú mìíràn bíi cupping ijana physiotherapy heat therapy àti àwọn machine lóríṣiríṣi láti fi ṣe ìwòsàn ara bẹẹ náà ni àyẹwò ara láti ní orí títí dé ìkọlù ẹsẹ ògbẹyìn nǹkan tí ẹ ń wá lọ sí sokoto òun rèé ní àpò sokoto yìí ní abúlé ẹgbà ní true test medical diagnosis building lẹgbẹjẹ ńbọ uton bus stop abúlé ẹgbà ẹpè tàbí whatsapp sórí 0803869-0104 ẹ̀ka ilé ìwòsàn wà ní korodu ní number 2 daniel simon street off high school road sábẹ ìkorodu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí whatsapp ti korodu ni 0815-585-8582 a kì í gbókèrè mọ dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ dara pẹ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ní àlàáfíà látọ̀dọ̀ wọn ìjáfara léwu a ó máa retí yín.
4: ilé ìfowópamọ́ Tax Bank pẹ̀lú ìfowópamọ́ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè èyún ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòjútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tà ìrán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027 yàrá má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹmú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tax Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.taxbank.com tàbí pòpò wá ní 07008252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Tax Bank ìwọ nìkan láì fẹ́ wá o.
5: Uncle, the meat just arrived. Can I put on the big freezer?
6: Go ahead, my dear.
5: Okay, and the DJ is here. Can I put on the sound system?
6: Put it on.
5: Uncle, customers are working, you know. Can I switch on the big screen?
6: My dear, please. No more questions. We have big energy. The Sun King Power Hub Pro Solar Inverter can handle it all. The freezer, the big sound system, the TV, even this whole building if we need it.
5: So, no more worrying about power.
6: Worry for what? We have the Sun King Power Hub Pro Solar Inverter. We have big energy. Life doesn't stop, neither should your power. Switch to big energy with Power Hub Pro from 5 kVA up to 30 kVA. Call 0800-786-5464 today to get yours.
7: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك
0: sẹ́ni ọlọ́run bá pè ní ríṣẹ́ àjà tí wúrà ṣe.
1: bọ́lọ́run bá pè yàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfeda hajj and umrah services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó nínú ìrìn àjò ló ti mọ̀ gbóró pa.
0: bẹ́ẹ̀ má bàa kó oyin sígbà àtù láfi sọ pé alfeda hajj and umrah services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
1: àwọn tí wọ́n ti bá wọn ṣe àjà tí wúrà rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ alfeda lárọ̀rọ̀ tán.
0: ẹ kú ti mọ iléeṣẹ́ alfeda hajj and umrah services pẹ̀lú àkàmọ́ iye àṣeyọrí níbi kákọ́ ni sìnrìn àjò àjà tí wúrà. àwọn àpá ẹ̀tọ́ mọ̀ nípa súnà ní kọ́ ní r rìnrìn àjò nílé iṣẹ́ àlè fìdáò wà sí ìgbàdé náà gbẹ̀yìn.
1: Bákan náà, oúnjẹ ilẹ̀ wa tẹ́ fi lọ tẹ́ fi dé. Aṣọ Arabi lọ́fẹ̀ẹ́. Ilé ìgbélé ti bèèrè Aram ní Makka àti Madina. Bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe síárà dé gbogbo àwọn àyàmì tó ṣe pàtàkì.
0: Àyẹ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù ajá tí wọ́n báyìí nílé iṣẹ́ àlè fìdáò ajá ń rọ́ sáfìsì.
1: Àwọn tí ó lọ sí Umrah Ramadan.
0: Wọ́n mọ̀ gbéra ní February 25, wọ́n sì máa padà ní March 10, 2027. Àwọn alálàjọ mọ̀ gbéra ní May 12, wọ́n sì máa padà sórílẹ̀-èdè Nàìjíríà ní May 22, 2027. Masha Allah. Ilé iṣẹ́ àlè fìdáò wà ní
1: No. 92 Ìkòròdú Road.
0: Fàdé Ibostom nílùú Èkó. 7080-3410-5710 tàbí 080-24-71-7601. Nílùú Ìlọrin wọ́n wà ní Dojukọ Kidis Hospital Olosogo. 7080-3247-9451. Ẹ̀yin ti Saki àti gbogbo òkè-ògùn ẹ máa pe Ìlàdé ọ̀nà lápọ̀ sórí 080-38-3078-24. Àlè Fìdáò Ajá Múra Services Limited. Àwọn ni wọ́n ń kọ́ni lọ sí ajá tí ń múra pẹ̀lú rọrùn.

0: machine. That's why you need Aleve. Rise above pain with Aleve. If symptoms persist after 2 days, consult your doctor.
1: Bẹ́ẹ̀ni, àlàáfíà ṣe kókó. Ǹjẹ́ ìṣọ̀kan ń bẹ tó ń dà yín láàmú bí? Tí ó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀kan rèé fún yín nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀. IA & Next National Medical International Limited. Dr. Idris Ajibade PhD ni olùdásílẹ̀ rẹ̀. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí kò mú ògùn nínú dání gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà tọ́jú tí àwọn China máa fi tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ni, wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi copy, ìjánà, physiotherapy, heat therapy àti àwọn machine oríṣiríṣi láti fi ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò ara láti wo orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn. Nǹkan tí ẹ̀ ń wá lọ sí Sokoto òun rèé ní àpò Sokoto yín ní Abúlé Ẹ̀dá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀dá Dapè tàbí WhatsApp sórí 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wà ní Korodu ní No. 2 Daniel Sumoni Street off High School Road Sabo Ikorodu. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp ti Korodu ni 0816-585-8582 0816-585-8582 A kìí gbókè ìrìnà dídùn ọbẹ̀. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ní àlàáfíà látọ̀dọ̀ wọn. Ìjáfara léwu, a ó máa retí yín.

0: àpérò alásọtẹ́lẹ̀ ọlọ́dọọdún ti Mountain of Fire Miracle Ministries ẹlẹ́ẹ̀kọkànlélógún irú ẹ̀rí àpérò alásọtẹ́lẹ̀ iná ọtọdún 2026 tí ó pe àkọlé rẹ̀ ní àsọtẹ́lẹ̀ òróró àti agbára ìdásí àtọ̀runwá àti ìrírí ògo yóò wáyé nínú olú gbọ̀ngàn Mountain of Fire Miracle Ministries lágbàáyé Lẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí níbi tí alábòjútó gbogbogbò Mountain of Fire Miracle Ministries jákèjádò àgbáyé dókítà DK Olúkọ̀yà yóò ti máa wàásù ní gbangba wálé láago mẹ́jọ àárọ̀ bẹ́ẹ̀ ni wàásù àsọtẹ́lẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ alásọtẹ́lẹ̀ ìrónilágbára àsọtẹ́lẹ̀ òpin àsìkò yìí àti ṣíṣọ́pọ̀ àsọtẹ́lẹ̀ àyànmọ́ fún ilẹ̀ wa yóò wáyé àpérò alásọtẹ́lẹ̀ ọlọ́dọọdún ti Mountain of Fire Miracle Ministries ẹlẹ́ẹ̀kọkànlélógún irú ẹ̀ àpérò alásọtẹ́lẹ̀ iná ọtọdún 2026 àsọtẹ́lẹ̀ òróró àti agbára máṣáláìsí níbẹ̀ torí yóò ṣe atọ́nà rẹ sí ìlànà tuntun lè láti gba ìsọfúnni tàbí ìbéèrè ní ojú ẹ̀rọ yìí pé 003-324-546-8-003-327-7919-006-617-0558 website www.propheticministry.org Jesu ni Oluwa.
1: Ìjọ ti Mountain and Fire of Miracle Ministries MFM wọ́n fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn sí àpérò wọn tí yóò wáyé ní ọjọ́ Sátidé èyí tó ń bọ̀ yìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 àsọtẹ́lẹ̀ òróró àti agbára wo ni a kò rí ibi tẹ́ ti máa bá bàbá wa pàdé Dr. DK Olúkọ̀yà ẹni dédé aago mẹ́jọ àárọ̀ ẹwà kẹwàá gba àmì òróró kẹwa gba ìdáǹde àti ìtúsílẹ̀ ní ti ìjọ MFM tí wọ́n fi tìfẹ́ tí pé gbogbo ènìyàn síbi àpérò wọn ó yà ó ẹ má mí sí ẹ̀ ẹ̀ wá gba ìdáǹde Jésù lolúwa.

0: ìdí tí ìtọ́jú àyíká wa pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrààlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ tí alábòjútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀fọ́ kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí bí èsì lè wọ ara èèyàn pé àtọ́jú àwọn kò tèè dáa nínú wa ó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbín ìdọ̀fọ́ àwọn ọlọ́mọ láńké ká yí da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ní àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀n sísí ní ìgbìmọ̀ iná ló wọn ṣe onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ní bon92.9fm ló mú kéde yìí wá ṣe sì gbọ́ mi.
1: àsìkò ìdìbò dé ẹ̀tọ́ gbogbo wa láti àbí òsì níbẹ̀ orí bí wọ́n ṣe pe ọ̀dà ta ni wọ́n máa ń pè ìpínkúpin bí ọ̀ṣẹ́ ẹni tí ò sí níbẹ̀ ṣe bí ẹni tí ò sí nílé lọ́rọ̀ rẹ̀ ń bò kọ́ mo ń lẹ̀ gbogbo wa lọ́kàn o ẹni bá ń kọrin kòkànlí tí ò jáde dìbò wọn bá ibò tí àwọn tó jáde dìbò bá dì ní wọn máa ta lẹni tí ọyọ lóye wọn gbé tí ó sì máa ń jọba lẹni tí ó dìbò lórí lẹni tí ó dìbò òsì lè gbé nítorí olófà rẹ sílẹ̀ fẹmi tí ọyọ lóye láti wọlé nítorí ẹyọ ìdìbò gbólóṣèlú wọlé ẹyọ ìdìbò kan ṣó lè fẹ ẹyọ olóṣèlú jọlẹ ẹtọ ẹni láti dìbò ipa rẹ láti ẹni tó wù ọ ẹni tí ó dìbò kó bẹ̀rù sí kó bá nàìjíríà iléeṣẹ́ bọ́dẹ fẹmẹ tún dọ bẹ́ẹ̀ ló ń rọ̀ yìí ẹ̀jẹ̀ á jáde lọ dìbò lásìkò ìdìbò torí ọwọ́ ara ẹni ṣe.

0: Gómìnà Mákindé. Wọ́n sọ níbi fọ́nrán kan tí wọ́n fi léde lórí ìkànnì Instagram page wọn. Òní wọ́n ti ń sọ di mímọ̀ tí wọ́n sì ń ṣàfihàn káàdì ìdìbò tiwọn. Bákan gbogbo àwọn orílẹ̀-èdè tó ṣe pàtàkì ó sì ṣe kókó láti pé wọ́n kópa lórí ìyan adarí fún orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà pé wá sọ di mímọ̀ pé kí wọ́n má jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n ṣì wọ́n lọ́nà ibi tí wọ́n bá ń lọ ni kí wọ́n kọjú sí. Gómìnà Kinde tí wá tẹpẹlẹ mọ̀ pé ẹ̀yàn ọmọ orílẹ̀ èdè wa Nàìjíríà tó bá máa fi di ọjọ́ kẹsàn-án ọdún tá a wà yìí àǹfààní yóò wà fún yín láti lọ máa gba àwọn káàdì alálòpẹ́ yín ní àjọ elétò ìdìbò tó bá wà ní agbègbè yín. Wọ́n ní rí tèmi dèmi onítọ̀hún aṣọ tẹnu ẹ̀kọ́ tó lọ ni ọ̀ àjọ ètò ìdìbò orílẹ̀ èdè wa Nàìjíríà àjọ INEC àti ilé iṣẹ́ ọlọ́pàá oní kọmínú lórí bí kò ṣe sí owó láti pé wọ́n fi bẹ̀rẹ̀ gbígbáradì fún ètò ìdìbò ọdún 2027. Alága àjọ INEC Wọ́njọ́ Ash Amúpìtàn ni ó sọ̀rọ̀ ibi mímọ̀ tó sì sọ di mímọ̀ pé kí ìjọba pọ̀ tètè ni pé wọ́n taari owó jáde lórí àti lè ra àwọn èlò tí àwọn nílò àti ìrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá lójúnà àti lè jẹ́ ètò ìdìbò náà kẹsẹ̀ járe. Gíwa gbogbo ràwọ ọlọ́pàá lórílẹ̀-èdè yà Ọlátúndé Dìísù àwọn náà sọ di mímọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni àwọn ti ń gbáradì lórí ètò ìdìbò ọ̀hún èyí tí igbákejì rẹ̀ yẹn Àrẹ̀nu Hindu wa ṣojú fún níbi àpò. Wọ́n sì sọ di mímọ̀ pé gbogbo àwọn irinṣẹ́ tí àwọn nílò làwọn gbọ́dọ̀ ti lè máa gbé káàkiri lásìkò tá a wà ní ìgbáradìde ètò ìdìbò ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe ń sọ, ó ní gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí yóò kópa ètò ìdìbò náà ni àwọn ti ń fún ní ìdánilẹ́kọ̀ọ́. Ẹ̀rẹ̀ ni Joash Amúpìtàn náà tún jẹ́ kó di mímọ̀ pé àìsí owó bàbá ìjayà ó lè ṣokùnfà kí ìfàsẹ́yìn wáyé díẹ̀ láti ètò ìdìbò ọ̀hún tó sì rọ ìjọba àpapọ̀ láti pé wọ́n mú lele lórí ẹ̀ láti ti owó jáde fún ìgbáradìde ètò ìdìbò náà láti lè. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ẹni tó jẹ́ bíṣọ̀bù tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Christopher Sunder ó ní ó ti rí ẹ̀wọ̀n he báyìí o látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ń ṣe àkójọpọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́mọkùnrin kan èyí tí àṣírí rẹ̀ tú. Wọ́n ní Sunder ló ti fi ẹ̀sùn kàn ní ọdún 2022 tí ó sì jẹ̀bi lórí pé ó fi pátipá bá àwọn ọ̀dọ́kùnrin lájọṣepọ̀ tí wọ́n sì fẹ̀sùn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ kan kó tó di pé wá ṣe ẹ̀ṣẹ̀ ilé. Ní báyìí wọ́n ti ní pé kí ó lọ wò wá fún ọdún mẹ́fà àbọ̀. Bàbá náà ni wọ́n pè ní ọdún 84 tí wọ́n sì taari ìjáde tó bá máa fi di ọdún 2031. Wọ́n ní bàbá náà jẹ́ ọ̀kan gbòógì lára àwọn adarí ìjọ àgùdà ní orílẹ̀-èdè ọ̀hún kó tó di pé wọ́n fi ẹ̀sùn fífipá bá àwọn ọ̀dọ́kùnrin lò pọ̀ ní orílẹ̀-èdè náà. Ẹ̀yin èèyàn wa, ojúṣe gbogbo wa ni láti pa kópa nínú ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká fọ pẹ̀lú ìṣèjọba tó lọ lọ́wọ́ yìí kí wọ́n lè kó wa délẹ̀ lórí yóò ṣe ṣe fún wa. Ní àpapọ̀ tọ̀sán ní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí tó mú wá sópin ẹ̀ túgbà àwọn kókó inú lẹ́ẹ̀kan sí. Ìjọba ìpínlẹ̀ Èkó tẹpẹlẹ mọ́ ìpinnu rẹ̀ lórí ìṣàkóso ìdọ̀tí láwọn ilé ẹ̀kọ́ jákèjádò ìpínlẹ̀ Èkó. Olùpèsè ohun èlò nílẹ̀ Nàìjíríà bèrè fún ríra ọjà lọ́dọ̀ àwọn olùpèsè nǹkan lábẹ́lé kí ìdàgbàsókè lè bá àwọn ilé iṣẹ́ nílẹ̀ yìí. Àjọ tó rí ṣètò mádàndófò ìyẹn Nigeria Social Insurance Foundation ṣèkìlọ̀ lórí ìpolongo ìgbanisíṣẹ́ lórí ẹ̀rọ ayélujára pé ayédèrú ni. Wọ́n ní kí àwọn èèyàn wà ní ojúlé alákọ̀ọ́fín ṣọ́rí. Bákan náà ni àfitẹ́yìn létí pé bíṣọ̀bù kan lórílẹ̀-èdè Australia ló ti rẹ́wọ̀n he lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Èyí ló pinnu ìròyìn tó ti ń dé sọ̀rọ̀ yín láti iléeṣẹ́ Bond FM 92.9. ọ̀pẹ lọ́wọ́ Frank Oníṣọlá àti Olúwaṣẹ́yí Ayọ̀ Mákindé tí wọ́n kó ìròyìn jọ dédé láti yàrá ìròyìn wa. Ganiat Bello Ashiru lorúkọ tiẹ̀. Ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti tiwa ire o.
1: Ojúmọ lójú rí àpapọ̀ kọ́ o. Ìjìmọ̀ rẹ̀ lójú rí ẹwà àpapọ̀. Ọba òde lójú rí ẹwà àpapọ̀ kọ́ o. Ìjìmọ̀ rẹ̀ lójú rí ẹwà àpapọ̀ kọ́. Níbi ká pé àtìpọ̀ lọ́wọ́ kò ṣe ròyìn.

Because I'm going to

pé ìdàgbédó tó àìmátẹ́yẹ sí ìwéhọ́lẹ́mẹ̀ títòdé èyí lọ́rọ̀ 2026 environmental bees club handlers sí òrùnkún títójí pẹ̀ òhúrọ́yìn lè lẹ́dó títò sí àzọ́wé sí tó dàhó òwéyàn tó gàjí ọmọbọ́lájí àzọ́gán mercy monsurat bánirẹ́ nọ̀tẹ̀mẹ́ná títílọ́jí pẹ̀gbọ́n ehe gbogbo rọ̀ pọ̀bọ̀dó tọ́ná lẹ́dọ́mẹ̀ ní wé ṣeṣe tàùn òrùnkún títò kàdó ògbó síhùnmẹ̀ dé ògbó zọ́súsọ gbọ́náfíè ògbó sí òrùnkún títò tó ẹ̀rọ yín bìbà yìí tó wéhọ́lẹ́mẹ̀ lórí jẹ̀hẹ́rọ́ àló zọ́ yànde ògbó zọ́ yín zíza tó wò àpérò gbọ́nádé ònúyẹ̀ ríńkọ̀ zọ́hẹ̀ẹ́ nìkan yìí gbọ́nà tó múlẹ̀ ro mọ́kẹ́rẹ́ pẹ̀ òmẹ̀pọ́ntọ́ àtòdóré tòtí ọ̀ṣúgá ẹnẹ́ ambassador philip obois ọ̀ṣúgá tó tìtúrọ́ sí wẹ̀nù ẹgbọ̀n ó rọ̀ fíye ògbó mẹ́mẹ́ pọ́n tó wẹ́họ́lẹ́mẹ́ dúnáná yín òdòdéná gàjí àdózọ́ yán dé ògbó mọ́ńkọ́ zọ́ yín dìẹ̀ lóró àdórẹ́zùn òdòníza dàgbé ná tòmìnirẹ́ tí fún ìsinmi 92.9 sí lóṣù àlàjú nàìjíríà tán pius sọhẹ ìyá rẹ̀ tó rẹ̀ mí káàjẹ̀rì ìdíwò ìyá sí ìwé nù ìyá rẹ̀ tó àzọ́ngò ìzọ́fìrí rẹ̀ dẹ́dẹ́wẹ̀ àyán máa ń wòzàn ó dé

I'm not a saint.

ẹni bá ṣe ń tẹ̀síwájú lọ́sàn yìí lè ṣe bọ́ndẹ fẹ́ 22.9 oníka tó máa kí ọlọ́jọ́ bí èni ẹni tó jẹ́ aya igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dókítà kadri hamzat màmá olúrẹmi hamzat wípé ẹkú kò ṣeṣe ọjọ́ ìbí yín o aishi sọ́ọ̀lì babatunde dada akinlabi wan àwọn oníka máa kí yín pé tẹ bá lo gba ọdún láyé ẹni ni kẹ́ fi ṣe o àtẹ̀pẹ́ lẹsẹ̀ ń tẹ̀nà gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ bí

0: pa Olorun ba to ba di ago mẹ́rin àbọ̀ ní ìrọ̀lẹ́ láǹfààní àti bá ẹ̀ka ìdí ọmọlúàbí pàdé lórí ma wa wúra ọlá adénìkẹ adégòkè lórúkọ ọgíwa wálé ọ̀dẹ fẹ̀mí alàgbà gbẹ̀ngà fátìlì ni a fi kí pé ẹṣẹ́ púpọ̀ tẹ́ǹtẹ́tì ní àtìgbélò aṣíwò orúkọ tèmi o bísọ́lá balógun àjọ wà ń bí ìbá ẹni ọ̀gùn náìkè náà wà ń bí láì gbàgbé tuji ọlálékọ tó náà ń pè bọ́ ṣe ń pè láti lè ga ní ẹgbẹ́ lọ sókè ẹgbẹ́ ó ti ń pariwo jù fún bẹ́ẹ̀ ẹ nípa ráhùn gbogbo ẹ̀ náà ẹ sì mọ̀ pé tọkàn tá a fi ń ṣiṣẹ́ wọ́n wà pẹ̀lú wa nípa ti ọkàn láti gbé gbogbo iṣẹ́ náà ọ̀dẹ̀dẹ̀ agbórin fún yín o lágbára ọlọ́run ọba ọwọ́ wa báyìí láà fi gba ìtọ́ wa ẹni ẹlẹ́nu nígbà ṣe wa ṣe lágbára ọlọ́run ọba gani àtìbélò aṣíwò lórúkọ tèmi pẹ̀lú ẹnì kejì mi.
1: Kúkú mi ilé-sọmí jẹ́kọ̀ọ́ lóbìnrin ẹ̀ṣọ́ tẹ̀ tó ti sí wa láti fi rí pàdé odígbà kan náà.
0: Ayọ̀ àtàláfíà láfi pàdé a kí àwọn mákẹ́tà wa náà lẹ́ka kátàkà abúlé àti ògún sọ̀yà wo kí ẹ ò ṣe o. Ọlọ́run ṣọ̀dún ayọ̀ fún ọ̀nà. Mo ti ràn láà òye dókun yẹn náà wọlé oúnjẹ lórí ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì wọn ni àfáàmù tí bó la ṣe íńtánẹ́ẹ̀tì àmọ́ṣe náà ni òun náà wọlé lóúnjẹ rẹ̀ akí gbogbo yín pátápátá tẹ ṣùgbà wa láti ṣiṣẹ́ gbogbo yín pátápátá là kí gbogbo yín tẹ̀sí ẹjí ni abáyọ̀ àwọn náà ti débi wọ́n ti wá kí wa lẹ́yìn láti ṣiṣẹ́ wa kí gbogbo yín pátápátá àtẹ̀yìn àtàjèrè ní gbogbo wa ọ̀mà àtà ayọ̀ àláfíà láti fi pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ẹ ṣeun.

I'm going to go to the hospital.

I'm not a cousin.

지키 세유 프로그램스 모두나 지키 세유 사랑이다가 응가를 소마이크해서 우와 아보 순서 나나가라사 이 친구 하마다

0: 102.9 ẹ̀kọ́ ẹlẹ́ni bí kíbi tẹ bá ti ń gbọ́ wa.
1: Lẹ́mi yọ iye àti bára lárí èyí tí mo tún gbọ́dọ̀.
0: Ẹ̀gbọ́ Alájíbárí Wọ́ndà ni ẹ́, ó ní kẹ yá mi létí yín. Kẹ tún ṣe kí ni, kẹ tún gbé ìtí mo tún gbé wá lọ́sàn-án yìí.
1: Àyíǹde òkú máa ń yára. Ìwọ́n náà ti máa ń yára ìwọ́n náà ti máa ń yára.
0: Tó bá ti yí tó gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa, ìwọ náà máa mọ bọ́ ṣe ń ṣe. Bond 92.9 ni 92.9 FM. Bond FM ló yí sí yẹn níbikíbi tó bá ti ń gbọ́ wa.

I'm not a man.

mañana, mi alma.

boat.

Don't

I'm going to go to the hospital.

0: ètòyìn ètò àojúṣe ìtaní ṣe ń tẹ̀ síwájú iléeṣẹ́ bond fm 92.9 ẹ̀yìn aráalé àǹfààní kan tún rèé olùkọ́ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àbí dìrẹ́tọ̀ ilé ẹ̀kọ́ kan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó lè pè wọlé báyìí báyìí báyìí à discount wà fún yín slot wà fún yín ẹ láǹfààní àti jẹ lọ 09066216137 09066216137 àbí ẹyin tẹ bá ní ìbéèrè kan sí kejì lórí ètò tá à ń bá bọ̀ látàárọ̀ lórí dfa islamic edu fair ẹ fẹ́ béèrè bẹ́ ṣe máa débẹ̀ àbí olùkọ́ kan wà tó ń gbọ́ mi lọ́lọ́ báyìí tó fẹ́ wá kópa níbi ètò náà 09066216137 ètò yín ètò wa ojúṣe ta ni ó ṣì ń tẹ̀síwájú aji jubril dfa islamic edu fair ilé ìkọ́ lákọ̀ọ́kọ́ o. Àwọn the likes of Obi àtàgbàlagbà tó jẹ́ ti adult torí pé wọ́n ní 1000 plus adult tó bá lọ pọ̀ jù báyìí lọ nǹkan
1: ayé gbà wọn ìdí ni pé a fẹ́ káwọn òbí náà kọ́ wá support àwọn ọmọ ẹ kò má kùn ẹ má kò dà wọn lẹ
0: nǹkan má kọ ní kọ́ ọmọ kan má kọ́ wọn lọ
1: so àwọn schools kan máa wà tó ṣe pé wọ́n ṣe islamic school tọ́ ni lè kọ́ àwọn ọmọ wa tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ wọn lọ sáwọn skool tó ṣe ẹ̀yin náà lè ka ọmọ wa fún wa ẹjọ́ wọlé 5000 ẹ̀yin náà máa san ẹ̀yin náà láǹfààní in fact inú tèmi tẹ̀ máa ń dùn tí skool bá wá tó kún ọ wá ẹ̀yin náà ẹ̀ wá lọ́tọ̀ ẹ̀ wá lọ́tọ̀ ẹ̀ jẹ́ ká ọmọ yín rí lọ́kàn pé mọ́mì wa dáàdì wa kọ́ wa mú yín káàkiri ẹ ra bisikíìtì fún wọn ẹ ra nǹkan kéèkì ẹ ra àwé fún wọn ẹ ra tọ́ì fún àwọn ọmọ yín ò ní gbàgbé so ara àkọ́tà ń sọ ni pé we are building mind and shaping character ara àkọ́tà máa jẹ́ kọ́ ọmọ yẹn dàgbà kó dọ̀la ni pé òbí dáadáa làwọn
0: òbí mi
1: ìgbà tí mo kéré skool wa kó wa lọ síbi kan mọ́mí àti dáàdì tún wá
0: lẹ́wà ń bẹ̀
1: wọ́n tún wá kí wa àwọn ọmọ yẹn ò ní gbàgbé láéláé so ara àkọ́tà.

ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti fara hàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èrè lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga. Ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré. Owó inú àpò ìfowópamọ́ sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn. PBAT látòjúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́ ìdìbò. Ẹ jáde láti dìbò, ẹ dìbò yan.

káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Èkó ilé tẹ̀ ń gbọ́ lè ṣe alára àgbàyídá Bond FM 92.9. Ẹjẹ́ jábọ̀ ọ̀ṣẹ́ gómìnà láàrin ìṣẹ́jú péréte tó kù yìí. Olórí òṣìṣẹ́ ọba nípínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Àgòrò Bọ̀dé Ọlábọ̀dé Àgòrò ti ké sáwọn òṣìṣẹ́ ọba wípé ẹ wá o. Bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ọba lóòrèkóòrè yìí. Your physical fitness should be your priority. Ìgbáyé gbádùn àlàáfíà tó péye yín kò jẹ̀yìn lógún o. Ìlera eré ìdárayá lóòrèkóòrè ètò ìlera yín kẹ̀ mú ní bàbàrà. Èyí jẹyọ níbi ètò 20th edition of the Head of Service Games tó wáyé ní Ìṣẹ̀rí Bágà ní Lagos State Rehabilitation Center. Níbẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ náà di mímọ̀ wípé ẹ máa láǹfààní àti exercise, relax your brain. Kẹ́ interact pẹ̀lú ara yín tẹ́ ẹ bá ti kú lẹ́nu iṣẹ́. Eré ìdárayá máa jẹ́ kí ọpọlọ ẹni ó jí pépépé. Akọ̀wé àgbà lẹ́nu iṣẹ́ ọba nípínlẹ̀ Èkó abilékọ Súnkànmí Oyègbọlá sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó rọ àwọn òṣìṣẹ́ ọba wípé ẹ máa ṣeré ìdárayá football, ẹ máa gbá bọ́ọ̀lù scrabble, chess, tug of war, tennis, ayò ọlọ́pọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yóò jẹ́ kẹ́ ẹ máa ṣe dáadáa lẹ́nu iṣẹ́ ọba bí yẹn bó ti ṣe wà nìyẹn o. Àwọn nọ́ọ̀sì nípínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó sọ pé ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè yóò máa jẹ́ ti yín o. Regular professional training láti jẹ́ akọ́ṣẹmọṣẹ́ lẹ́nu iṣẹ́ ọba gẹ́gẹ́ bí nọ́ọ̀sì. Èyí jẹyọ níbi annual nurses assembly tó wáyé ní Aláùsá Ìkẹjà pẹ̀lú àkòrí our nurses are future. Empower nurses save life. Akọ̀wé ilé ìwòsàn Alábọ́dé nípínlẹ̀ Èkó Dókítà Ibrahim Mustafa ló kéde àwọn ètò amóríyá tó ń bẹ̀lẹ̀ fún àwọn nọ́ọ̀sì wa kí ìlera wọn kó bá péye torí ẹni bá gbádùn ní òtọ́jú aláàárẹ̀. Dókítà Mustafa sọ pé ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè yìí àwọn ó mójútó dáadáa pẹ̀lú àwọn ètò amóríyá welfare packages. Ìgbáyé gbádùn fáwọn nọ́ọ̀sì kẹ́kẹ́ àwọn nọ́ọ̀sì kó máa rí ròǹdòròǹdò kó máa dángbinrin bí ẹ̀yìn áyán káwọn náà gbáyé ìrọ̀rùn. Dókítà Mustafa ló gbẹnu gómìnà Babájídé Sanwó-Olu sọ̀rọ̀ náà di mímọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ náà. Director Nursing Services Lagos State Primary Care Board Nurse Anne Olusunbo Oyesanya wọ́n sọ di mímọ̀ wípé iṣẹ́ nọ́ọ̀sì ti kú oníṣẹ́ abẹ́rẹ́ nìkan o. Wọ́n ti nílò ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kan dàbí tòkèrè torí pé ọgbọ́n ń bẹ lórí wọn bí ìtẹ́sílé ọba. Wọ́n ní tó bá ṣe gbádùn tó ni wọ́n ṣe tọ́jú àwọn aláàárẹ̀ bí yẹn bó ti ṣe wà nìyẹn o. Ẹ̀jẹ̀ ń kó ń bẹ̀ yẹn ná. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ní àwọn ò ní dákẹ́ láti gbógun ti àwọn àìsàn burúkú èyí tó gbóògùn àti tí ò gbóògùn láti dájú pé abẹ́rẹ́ àjẹsára lóòrèkóòrè ó yẹ fún àwọn tó lẹ́tọ̀ọ́ fún. Èyí wáyé níbi 2026 World Patient Safety Day láti fi sàmì àjọ tó ń mójútó ìtọpinpin àwọn iléèwòsàn gbogbo láti gbógun ti àwọn jẹ̀kọ́jẹ̀kọ́ nọ́ọ̀sì àti àwọn iléèwòsàn tí ò dángájíá tó. Olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò ìlera Dókítà Kẹ́mi Ògúnyẹmí ni wọ́n sọ̀rọ̀ náà di mímọ̀ pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ pẹ̀lú àìsàn hypertension, diabetes, cancer, heart disease, sickle cell diseases àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì nílò ìtọ́jú tó péye. Dókítà Ògúnyẹmí sọ pé àyẹ̀wò lóòrèkóòrè medical test consultation lóòrèkóòrè ó ṣe kókó ṣe pàtàkì fún àwọn aráàlú Èkó nípẹ́ ẹ gbọ́dọ̀ fìlera yín tàfàlà lábẹ́ bó ti lòun kó mọ. Akọ̀wé fún àjọ ẹ̀fámà Dókítà Victoria Egunjọbí wọ́n ní àjọ ẹ̀fámà ti pógún ọdún wọ́n dẹ̀ focus lórí promoting standard and quality and safety healthcare facilities across Lagos State. Fún ìdí èyí wọ́n fa gbogbo ilé ìwòsàn tí ní iṣẹ́ wọn ò gbá yágiyági létí pé ẹlọ́bìlà gbogbo àwọn jẹ̀kọ́jẹ̀kọ́ dókítà àtàwọn nọ́ọ̀sì àfẹ́yìn ilé Èkó àti ilé ìwòsàn o. Ìyẹn dúró báhùn ìjọba ìpínlẹ̀ Èkó ti ké sí àwọn ọ̀dọ́ tí wọ́n ń wọ tí wọ́n fi skéètì àwọn bàtà ìbọ̀sẹ̀ tó ní táyà nínú tá a mọ̀ sí skate shoe wọ́n ní ẹ má wà nígboro ìlú Èkó mọ́ o. Èkó ti kọjá àti lajú ju bẹ́ẹ̀ kó yẹ pé àárín Èkó lẹ ti máa wá máa wá skéètì ibi tẹ́ ti dẹ́mi ara yín légbodò tọkọ̀ ńlọ ńbẹ̀. Wọ́n ní gbogbo ààyè ìgbafẹ́ tí wọ́n fi ilẹ̀ ti máa wá skéètì bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú pópó wọn ò fẹ́ yín bẹ̀ mọ́ o. Àjọ Lasmalu gbẹnu gómìnà Babájídé sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Ọládékan Bákàrẹ́ kí adarí àjọ Lasmalu gba àwọn òbí àtàlágbà tó yànjú pé ẹ fa àwọn ọmọ yín létí kọ yé wá skéètì lójú pópó mọ́ o kó má bàa dẹ́mi ara wọn légbodò. Ìjọba ìpínlẹ̀ Èkó
won ti pa lase fun awon eniyan to ngbe ni tosi odo flood prone communities at awon to wa ni riverine area ipe bidike ojo meje ni won fun yin o ajo to ri si boju ojo ti se ri Nigeria Hydrological Service Agency won ti fa wa leti wi pe laarin September 19 si 25 wo osu ta wa yi omi ma so kale n somo iti odo o si kun etembe liti osa Lagos Island okera nla ni aja kirikiri ilaje waterfront ati be be lo oni e se gaya die o awon dukiya yin to le baje ekoko n to si komi yale ogbara ya shop ma ba baje bi yen ti se wa niyan awon eleti ikun to nbe ni Eric Moore Road ni suru lere to je pe idoti buruku ni won se laarin ilu ajo loma ati joba ipinle eko ti dari awon olopa sibe o pe ki won be si ku won ku awon ti won ba ti gboran ko won gbe ran oju won ati je ki ilu eko ku mo toni toni won ko da awon shop kan ni ago palace way won ti ti pa tori idoti je la fin so fun gbogbo eyin ya loja babalaje awon onisowo eje ka yi ka oja yin o mo toni toni ku mo toni toni o ibe eko ibi idoti ba ti wa won ti oja abe pa gbogbo e gbogbo lati dinu awon ajakale aisan to le demi wa legbodo ni ile itura plaza lounge warehouse tembe ni ago palace way ati gbogbo aye ojo gbogbo ijoba ibile lapapo won ti jike esora se o biyan bo ti se wa le e a pe kini kan ni eto ilera iko opolopo araalu ni o ja anfani e ko si da to ijoba ipinle iko labi ajo ajo lashma Lagos State Health Management Agency won ti kesi gbogbo ile iwosan ipe faye ile fun awon araalu ki won foruko le won de ti ni e titi ma gbe ambulance yin kale lati toju awon alaare to ba nbe ni emergency patients across the state pe ko gboro ma si delay rara ke titi ma se toju won lore kore ni wa se sa lati ma se demi awon ti o ye ki awon nonchalant attitude lo se ku popolopo awon eniyan ni pele Eko Dr. Emmanuel Azamba akọwe agba fun ajo Lashma lo pepe na ni bi stakeholders meeting to waye ni lu keja won ni emergency care coordinations won lo lati sise won bo ti to ati bo se ye won ni down si sele pajawiri awon down si lori kore sugbon awon lewo san ni lo lati ma down lohun ni wara sesa gbogbo gba to ba ti ri sele pajawiri to jomo ti emergency no oro ti re adari emergency and care management manager dokita favor oluwaniyi so de mo pe ijoba ipinle ko lakaka to leka eto ilera o araalu ni ko shamulo awon eto ilera to wa nle e shamulo re bi yan bo ti se wa ni e je tun tes waju die kin jabo ise gomina ilu eko amo kin to lo eyin ti won ti commission ise akanse ladugbo yin e fokan bale gomina abajiri sanwo olu ti sadehun pe awon oni fi ise kokan le lai commission re wipe gomina to nbo lodun 2027 pelu ase olorun ko ni jogun ajo ko ni jogun ba ise asepati abandon project rara dipo eleyi awon new project ni joba to nbo yogun le yato si fourth mainland bridge to je pe ise akanse niyan togun moran imoran yin ba tin joma awon kekeke gbe pata ni won commission re ilewosan mercy hospital to nbe ni Lagos Island won commission lai pe lai jina o ti fe pari ojo general hospital inla la to nbe ni last bus stop yanoba e ti ri lowo si yin be yen se ri pe wa massive gan it is massive Lagosian o ku ni massive baby to rara ilu Eko ni mo ba soro mi o ba baby soro bi yen bo ti se wa ni e gbo awon se won yi ni gomina se adehun re pe yo wa ni pipari ta won se handover fun ibulo araalu ijoba ipinle Eko so pa awon ti ni ajosepo to domoran pelu ile ise kan ti won pe ni Save the Children International lati daju wi pe won kan pa ofo bi atalagbato to improve child immunization across the state abẹ́rẹ́ àjẹsára ṣe kókó ṣe pàtàkì fáwọn ògo wẹ̀rẹ̀ wa Dr. Ibrahim Mustafa tí wọ́n jẹ́ permanent secretary
fun Lagos State Primary Health Care Board ni won soro na di mimo won de gba leju director of Save the Children International Ogbeni Dunkan Avi won gba lalejo ni ile ise oba won de ni ajo na se ni ajo kaakiri orilede Nigeria ipinle ko ni won fi se opapu tele rin ajo won lati boost the project won nipa immunization fun awon ogo were dokita Mustafa so pe ijoba ipinle ko won sawari statistic ati data ati n tojo mo population won ni eru n po si ni ipinle ko ni o won se improve immunization fun awon children awon ogo were wa pe o gboro ma waye lori kore won awon agbegbe bi alimoso iropo nbe ikorudu won ni ro biba ilu tawon eyan sawaju lo lasiko ta wa yi alimoso nbe nbe ikorudu nbe nbe ojo nbe nbe ati be be lo lo mu gomina ipinle ko Babajide Sanwo Olu sise pelu awon alen loro lati daju wi pa bere ajesara o se koko se pataki koda awon delegate yi Dunkan Abe o se abewo si agbede primary care board to be ni korudu won de wo awon irinse to nbe nbe won gborin fun ijoba ipinle ko gomina Babajide Sanwo Olu pe tegan ni e ise takutaku le se leka ito ilera lori oro idabubo awon ogo were wa tori pe Girl Child Day osu ta wa yi na ni ayajo re joba ipinle ko so pe obi atalagba to awon oni gba awon osi ni fowo leran ke ma fi yaje awon ogo era lobirin lo je pe ipolongo ti bere fodi dojo marun 5-day child protection campaign program lati target over 1500 children across the state lekun eto eko mefefa nipinle eko won ti ma mu won be lati daabo bo eto awon ogo were ipe awon mo kekeke ndake ipe nijade n koju awon o fe faye ele mo koda ogbeni ona dipe ope bere to je ada alukuru ajo Lagos State Domestic Sexual Violence Agency won lo didi ose kan ipolongo na yo fi waye domestic violence ka ma fi aja awon mo kekeke lobirin ninu ile a o fe a faye ele mo be no ni dokita titi layo vivo adeniyi nfa yin leti oko to nlu yawo e nlukulu bowo ba ti bayin iya buruku nbe nle fun yin iyawo onisan lapa to ngboko e leti domestic violence niyan na toro anybody obo baba sikira opelenge obo mole ilukulu iya nbe furu obirin be no nilu eko yale to fi ajo mo yawo domestic violence ni iyawo to ya omo iyale ni village loju tori pe iya re ti ku abi ko gbe lodo re domestic violence ni gbogbo yin le ni ofin le si ni iya fine nbe iya nbe fenikeni to ba ti fi iya jera awon to teto eni loju mole nilu eko gbogbo ile won yi ni gomina Babajide Sanwo Olu ati Dr. Kadri Obafemi Hamza ati ngbiyanju lati gbe na gbigidina re ilu to lalafia nilu eko a o gbodo fayida gidija gan le bele gbogbi oloro a fe laarin awon odo wa nipinle eko e ja dina rere si gbogun to le ba wahala to le darugudu le nipinle eko niyan bo ti se wa niyan awon ile eko wa fasiti wa gbogbo nipinle eko o ri daba soke be ni o ri daba soke oro doti lawon ile eko e ja mojuto daada Eyi je yo ni bi idanleko 2026 Environmental Bees Club Symposium. Won ni gbogbo eyin oluko, gbogbo eyin proprietor, eyin principal lokunrin ati lobirin. Gbogbo ile eko wa to je primary, secondary school, university, nursery, primary ati bebe lo. Ayika ile eko gbodo mo toni toni o. Kesi ma kole yin fodomo lanke. Biyen na bo ti se wa niyan. Oni bara raja bo lati dabubu eto re won ti introduce to free line kan si ipinle eko bayi pe te ba ti ke fi fake product expiring product eyi to ati poor service te ni mo value owo te ba na lawon ile itaja la to goruko sori won ti ni e ma ke gbajari ke ti ma so edu okan yin ke si ma gbe sori ero ayelujara lojudo ati segun awon oogun ayederu onje ayederu awon oogun ti expiry date ti wa lori e adari ajo lo afolabi solebo ro so di bimo o won de lanfa ni ati lo sori ero ayelujara last copper
lastcopa@gmail.com lastcopa@gmail.com abike pe ro ba ni soro 080 0005 2726 080 0005 2726 e la anfani lati fi ru ogun be onje be nkan mi mo be ke fi esun won kan to ojo ori e ba ti pe o ti expire abi fake ni e fejo won sun ijoba gbina oju won e je draw cutting si ki size si fose eto ni lori eto ni eto wa ikole ose to nbo latu pade ise oba o se ma je odu oba o se ma wo ibi lanfani ati je se oba we dey lanfani ati wo nu odu oba ise gomina baba jide sowo ilu mo je ati gba keji re Dr. Kadri Oba Femi Amzat Adeyemi Adesina lolotu Abdul Fatah Abdul Gafar lo ko mi your majesty on the MIC irila fi pade lose to mo o double

aago meje aṣalẹ tilu ẹkọ ajalẹ o akuṣẹ lónìí iroyin agbaye re to n dese ti gbọ yin lati le ṣabanda fm 92.9 ikeja nipinlẹ eko siwaju ẹgbọ koko to n bẹ ninu iroyin naa iroyin pajawiri gbe wa wipe wọn ti dole mi awọn agunbaniro ogun ti wọn ji gbe ni ipinlẹ imo wọn ti gbominira o gbontarigi olukọ ile ẹkọ lasuwe bi sọ pe apọju ero apọju akẹkọ ninu yara akawe jẹ ipeninija fun awọn olukọ o ọmọ ọdun mẹsan kan ni ọwọ ti ba wipe o dana sun ile o si ṣe ku pa obinrin meji ati ẹgbọn rẹ meji ni ipinlẹ yobe awọn ẹlẹwọn ni ilẹ amẹrika ti ọmọribọ ninu idajọ iku la gbọ pe wọn ti n gba eto ilera to peye o wayo ori naa re lakọtun latẹnu abdul fatahi abdul kafar awọn agunbaniro ti wọn to ogun ta gbọ pe awọn ajinigbe jigbe ni opopona owerri onitsha road nipinlẹ imo ni wọn ti gba ominira o awọn agunbaniro naa ti n gba itọju nile ewosan ti o gbẹni dss ni ilu owerri nipinlẹ imo lọwọlọwọ gẹgẹ bi iroyin bagaja naa ti ṣe wọle ni yajo yajo ẹwẹ olukọ agba ile ẹkọ to jẹ ti university of education lasuwedi nipinlẹ eko dokita adesanya adeyemi ti ṣe apejuwe apọju akẹkọ ninu yara ikawe gẹgẹ bi ọkan lara ipeninja to n koju awọn olukọ ti ọpọlọpọ wọn ki fi n kẹsẹ jari lẹnu eto ẹkọ wọn dokita adeyemi sọrọ naa di mimọ fun awọn oniroyin ti o si pe fun ọna abayọ lati gbogun ti ipeninja to n koju awọn olukọ lolede wa naijiria o ṣe alaye wipe ti olukọ ba ni ijipepe ọpọlọ lo le lanfani ati mojuto awọn akẹkọ rẹ ati wipe bi akẹkọ ba ti pọju ni yara akawe o ṣeeṣe ko ṣe akoba fun ijafafa awọn olukọ o olukọ agba naa ke si awọn alẹnulọrọ lati dakun ma gba awọn ogbontarigi akọṣẹmọṣẹ amoye olukọ sẹnu iṣẹ ọba loju naa ati di alaafo ainito awọn olukọ lawọn ile ẹkọ gbogbo lolede naijiria o bakanna ẹwẹwẹ ìjọba ìpínlẹ̀ èkó ti sọ yàrá ìtọ́jú ìgbógun ti àìsàn covid-19 tó ń bẹ ní mainland hospital ní yàbá di ààyè ìkẹ́kọ̀ọ́ fún ilé ẹ̀kọ́ lagos state university college of medicine lasucom lójúná àti ṣe àmójútó àìnító àwọn akọ́ṣẹmọṣẹ́ lẹ́ka ètò ìlera kọmíṣánná fún ètò ẹ̀kọ́ nípínlẹ̀ èkó ìjọ̀gbọ́n akin àbáyọ̀mí ló sọ̀rọ̀ náà di mímọ́ tí wọ́n sì yọ̀ǹda iléeṣẹ́ ọ̀hún fún ilé ẹ̀kọ́ náà lójúná àti ṣe àmójútó rẹ̀ fún ìdàgbàsókè àwọn akọ́ṣẹmọṣẹ́ olùkọ́ tó jẹ́ ti àwọn nọ́ọ̀sì àtàwọn dókítà ìjọ̀gbọ́n àbáyọ̀mí sọ pé wọ́n ṣe léyìí lójúná àti fi àyè sílẹ̀ fún àwọn akọ́ṣẹmọṣẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ tó péye àti ìdánrawò ohun ìdánilẹ́kọ̀ọ́ láti ní àwọn olùkọ́ ní ẹ̀ka ètò ìkọ́ni bá a ti ṣe ní nọ́ọ̀sì àtàwọn dókítà láti dí àlàfo ìṣòro àìnító àwọn nọ́ọ̀sì àtàwọn dókítà tí wọ́n ti sá kúrò nílẹ̀ yìí tá a mọ̀ sí japa sọ di mímọ̀ wípé àìnító àwọn olùkọ́ akọ́ni ní ẹ̀ka ètò ìmọ̀ ìjìnlẹ̀ nọ́ọ̀sì àti dókítà àti àìnító àwọn dókítà láwọn ilé ìwòsàn wa jẹ́ ìpèníjà tó ń kojú ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n ṣe yọ̀ǹda ààyè ìtọ́jú covid-19 ọ̀hún lójúnà àti kó irinṣẹ́ ètò ìlera tó péye síbẹ̀ kí àwọn dókítà lè ba ṣàmúlò rẹ̀ adarí àjọ lasiama abilékọ adẹnìkẹ adẹkànbí ni alámòjútó àwọn iṣẹ́ àkànṣe project team onímọ̀ ẹ̀rọ yẹmísí adẹnìbígbé sojú rẹ̀ mbẹ́ wọ́n sì gba àwọn irinṣẹ́ ọ̀hún lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkó ẹ̀wẹ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn àkàndá ẹ̀dá tí wọ́n jẹ́ onípèníjà ọpọlọ lórílẹ̀‐èdè nàìjíríà ti ké sí àwọn alẹ́nulọ́rọ̀ o láti máa ṣe àmójútó wọn àtìlẹ́yìn fún àwọn àkàndá ẹ̀dá tí wọ́n ní ìpèníjà ìjìpépé ọpọlọ
nigba to n ba won niroyin soro omi na Victoria Bimbola to je alaga ajo ohun se alaye wipe aisan jipepe aijipepe opolo ti o n ba awon akonde eda kan funfira o je ipe nija to nilo amojuto pe to peye ki awon na le ba wulo ninu awujo wa omidan abimbola pe fun ajosepo to domoran lodo ijoba ati lati fi aye sile fun awon akonde eda na ki won ni eko to peye o tesiwaju ninu oro re bi pe bi ijoba ba le se atileyin fun awon alaisan akonde eda to je ti cerebral palsy yi won yo ni idabasoke to peye lenu ise lenu idabasoke eko won won tun pe fun ile igbe fun awon ti won be ni ekun ilu Ikorodu tori pe awon akonde eda be to je ti cerebral yi won ni won po lekun ilu Ikorodu o okan lara awon ogun were to ni aisan na gbeni Taiwo Adekunle o so di mimo wi pe omo odun meta dini ogun ni aisan ohun ti se akoba fun ijipepe opolo ohun ko to di pe o di akoko yi won ni awon molebi to ni awon akonde eda to ni aisan bayi won o gbodo ma deye pelu won won si rawo ebe si awon baba won lati gbaruku tirufe awon omo na ki ojo la won le jire adije dupo gomina labi asia egbe oselu apm nipinle eko omo ba laja adioye ti so wipe okan lara awon eto atuntun eko tohun ni ninu eto amoriya fun dabasoke ipinle eko lo mu idabasoke imo digital ati ibanidore pelu awon odo daniu ogbeni adioye laja so di mimo wipe bi idabasoke baba ise imo digital ohun technology ati idoko lori ero ayelujara awon odo won yo ri nkan se won si tun gbinoya leta idokowo nipa imo digital omo ba de oye se ibiri wipe kari ile aso nsuga lohun yo fi imo digital yo fi se ti o fi dodo awon osise oba nile ise oba ati jafafa ipinle eko gege bi to oke okun oludamoran pataki si laja lori imo digital ati ikosira eni ogbeni omo ba adeoye lo soro na di mimo o nigba ti won tesiwaju ipolongo obo re lati se amojuto awon odo bi won yo ti se wulo gege bi irinse yipada fun atunto eko eyi to gbedani o soro na di mimo bi pe ko da to bi opolopo awon odo wa ti se nfese rin gbere nigboro ilu eko ti won si nlo won fun ise buruku lagbo osilu oro awon odo nde na lati dide fuya kopa ninu idabasoke alaale eto atuntu eko ta mo si Lagos Reset to gbe dani fun idabasoke ilu eko olohun oni se ijoba ti o ko rewesi okan ba awon odo ohun yo samulo won pupo gege bi irinse ni imo digital ati idabasoke eto oselu bori ba se ohun lori gege bi gomina ipinle eko iroyin agbaye le n gbo lati le ise bonde fm 92.9 ikeja nipinle eko. Thank you.

0: ogun ti o fi pe o pelu won. Baba yoro yi ele bi nti pade yin
1: e ka yo
0: e baba ni omo gun ni gan
1: omo ayulu ojo ala fi ojo pase ke ro ati ba
0: ka bi se ka
1: kare
0: e ra sa e ko ka so se ni eba ebi ati gbo nle ni
1: ba ni
0: e da si wo lenu se na ki se kekere le
1: ka sa kere mi o
0: adupe lo lo
1: alhamdulillah
0: baba so mo yiro o tun mo se pe gbogbo e so baba o na le ndi pelu
1: lagbara lo lo lagbara lo lo
0: ko se so hun
1: sari ti o fi je be ni wi pe e ri wi pe elomi ninu awon ti won si segun ibile o le so wi pe okunrin nikan elomi o le so wi pe
0: obirin nikan lo ndi pelu
1: elomi o le so pe ju nikan elomi o le so wi pe jedijedi nikan elomi ji pelu
0: opo yin
1: elomi opo yin elomi isan sari ti o fi ri be ni wi pe ikako meko ati igba gbogbogbo
0: owo imokun
1: ati iwa imokun imo o lo fi ri be se si mo wi pe gbogbo wa ka to di pe a bo sori feed yi ke o to le ma soro eyan gboro se ayewu lodo joba eyan ti n pe ni course nigba ti a lo si course ti e gbe wa ayewu ni ani ko si arun ti eni yi o le toju bi pe omo pa eje atebo oro re o si danto
0: thank you sir emi ko ti mo n pa so mo ti gbe yi o pelu pelu ka se
1: e to
0: pe eyan pa nkan le o to pe kini yi
1: o pa o mo la
0: ki o ba ti elegun lo ogbodo tun wa imo kun imo
1: e
0: ba ta ro run
1: agbaye
0: mo dupe ro pe mo tun ba gbadu leko si
1: agbaye
0: awon eyan lo so pe I so agbara gbawa ta ba de gbadu ro mo so pe ke ke mi aye ma joko lo
1: agbaye
0: se se ko mo je sa agbara gba
1: be agbara
0: bi o fe ku o mo de o fe ku
1: leko se ni ko wa ku
0: ha se agbara gba ko lo so ni abi o mo de lo laisan ti
1: ah e ka re ni asiko ta wa yi atomode atagba ni lo laisan ko do o mo ti an bi lowo bayi o laisan e itu ma re ni ko alakoko ni ta nje ta mu on lo fa gbogbo aisan to po bayi e ri pe laye ijohun aisan to wa o niye o si ni pele ṣugbọn nisin awọn ọmọ ye aisan ti o ni pele
0: ko jade
1: ti kan jade ti n jade tori pe ni ta nje lọpọlọpọ nisin kemika ni wọn diba oúnjẹ ni ṣe wá rí kẹ́míkà tá à jẹ oríṣiríṣi àwọn kẹ́míkà tí a fi ń sóúnjẹ yẹn o oríṣiríṣi àìsàn ni wọn máa fà síyàn lára ẹnẹ́ fi rọ́rùn ní ìfijọ pé ojú rẹ̀ máa sú ẹlòmíì apá rẹ̀ máa gbà ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ ní ọmọ gbà àti lè ṣègbàṣẹ alágbára ẹlòmíì
0: yóò kọ̀ ojú gbogbo lọ́wọ́
1: ẹlòmíì kò ní lè rìn dàbí alára iṣan yóò máa fà ẹsẹ̀ rẹ̀ so ibi tí kẹ́míkà yẹn bá ṣiṣẹ́ sí lára oníkálukú níbẹ̀ ni àìsàn ti jáde
0: ok kó tó di pé ọ̀rọ̀ àjá ṣílẹ̀ sá ẹ bá mi pé ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ẹ̀ka bá mi pé office address iná sá.
1: Mo wà ní number 25 Odunlami Street opposite Access Bank ní ìlú Somolu ní Bajulaye Abiodun bus stop 08080 68 68 65 58 84 84
0: lẹ́kọ̀ọ́sà 08080 68 68 65 58 84 84
1: ẹ bá sọ kó pé tá lọ́wọ́ ni ẹ sà. Ní agbára lọ́wọ́ lọ́wọ́ ẹ bá pè ẹ rí pé ọba parun ẹni
0: ọdún. Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé tó bá ti wá sí iléeṣẹ́ yín oko tó bá ń ṣe wọ́n lẹ́gbẹ̀ẹ́ wa tó bá ti rí pé nǹkan kó sà ń ṣe wọ́n tó ń ṣe kúlukúlu àbí wọ́n rí pé apá àwọn gbé orí bíbí tẹ́lẹ̀ àbí wọ́n sùn wọ́n jí àbí wọ́n rí kókó rí pé dúró wọ́n bàbá àbí kókó rí pé wọ́n rìn díẹ̀ ẹ̀yin wọn wọn tẹ kolùbà kolùbà
1: gbáyé
0: báwo ni sọ́tọ́ bá ń dí ọ̀dọ̀ yìí ẹ̀ fi ń dá olójú sí pé kọ́ lọ fọkọ̀ balẹ̀ sà.
1: Ní agbára lọ́wọ́ lọ́wọ́ ṣe rí wọ́n ní nǹkan díẹ̀ òun náà ni máa ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ṣe rí gbogbo ìtẹ́ ìsọ yìí àrùn wọ́n bẹ̀rẹ̀ látòrí kékeré yóò wà fi dín nílá.
0: Nígbà bí kí mo tó ọ́ sí kẹ́kẹ́
1: kẹ́kẹ́ tó mọ́ ọ́ ìmọ̀jìnlẹ̀ àti àyẹ̀wò tó péye gbogbo ẹ̀ làwa fi ń ṣiṣẹ́ tí a bá sì dé àdúgbò mi lè fọwọ́ bu etí dẹ̀ lè béèrè kí wọ́n sọ pé bo lẹ́ ń lọ wọ́n lè sọ pé yóò awẹ́kọ̀ mi.
0: Ẹ̀kọ́ bẹ́ẹ̀ pé bàbá ìrọ̀
1: bàbá ìrọ̀
0: ẹni àdúgbò rẹ̀ sọ
1: gbogbo àdúgbò mi pátá so because nǹkan tá a máa ń pẹ̀ ni ẹni kan ọ̀dẹ̀ wá rí kọ́kàbà mọ́ mo lọ rí èèyàn sì tọ́jà tá èèyàn
0: olú máa ju olú
1: rẹ bẹ́ẹ̀ so wọ́n sì ní ọ̀kọ́ tọrọ èèyàn gbọ́dọ̀ ta sí ilé kódà ẹ̀kọ́ tọrọ èèyàn gbọ́dọ̀ ta sí ibi ìtàn ọ̀gá torí pé tẹ̀yà bá ta bí ó jìnnà
0: bàjẹ́
1: orúkọ ti bàjẹ́.
0: Ó dáa ṣé iléeṣẹ́ bàbá ìrọ̀rùn tá a sọ̀rọ̀ pa yìí sá báwo ni ṣé irú àwọn ẹ̀rọ wọlé nílò ṣé tìgbàlódé ni àbí ẹ̀kọ́
1: ẹ̀rọ ìgbàlódé òun la fi ń ṣe àyẹ̀wò
0: ẹ̀kọ́
1: ṣàyẹ̀wò fún ọ náà rẹ ti o ri na daada eni ti o je wi pe owo ngban ese ngban eni ti o le se ebe lati le sumo birin abi eni ti o je wi pe ko le lo si le gbase dabi alara abi eni ti o le seyo dabi alara abi eni to je wi pe ti ba rin lo bata nbo lese re to mu o ni mo eni mi wa ti pe bata to lo bi eso ni omo ogun iru gbogbo awon ru nkan ba yan awon ni ti awa ba ti to lo gba lagbara lolo yo di ro
0: Abere ko ti pe mi ri ti mo le wo pe ah se ru nkan ba ile ma se le amoye
1: agboye
0: mo wo bi ri yi o ni tin ba ri ohun awon ba awon le la la lo nda awon la ko nfe o
1: agboye
0: mi susubo oko to mo nfe ohun ni fe mo fe file sugbo o ti bi mo
1: won ni ah
0: ti o si ohun to ba file fi oko ohun le oloko wa pa re o
1: ah tori kini
0: o ni ibi ti awon ti ru ogunde ibile ati ti oni gbogbo to ti lo ohun kan ma kuri ele ohun to ba lori ohun ba yo ma sukun ni so mo wo pe we boya tin ba pa re si ru odo yin ma baba baba irorun boya yo ro na ba yo ile se ile iko ni ko lo wa nsa
1: a wa ni ikorodu ni ilu ofe ile se wa wa nbe
0: se ni ile ofe sa fun gbogbo
1: ti a ba ti di ofe e bi de church bus stop folusho adedeji
0: folusho
1: adedeji number 1617
0: okay ti bo ran ti ile se to ni to si won bi npo sa
1: number 25 odolani street opposite access bank ni ilu somolu gbogbo eyan lo mo wa nbe o baba e lo ba mi soro mi
0: 080 080 68 65 65 58 54 84 80 00 68 68 65 65 58 54 84 adupe lowo yin no asiko ta yo gba be o ba ti kesi nkan kan lagbara ko si ti lo sayewu
1: pe
0: o ba dake ta yo ba dake ni ndorun kan mo to adupe wo yin sa pe ape yin pe de je wa e ba ma je o e ba de ma je
1: iru ara ti e so le kan yen olubirin te so yen obirin kan na wa o wa ni pe o wo mo igba ti mo wa tu ku esa si o wa di pe ko se nkan osu re mo o wa ni pa bawo le se wo mo o ni ohun ti n wo mo kaakiri o ti kaakiri mu yen omo ko le gbo mo do mo wa nisin nkan osu le koko wa na
0: lo
1: te ba ti ri nkan ba ti wa a wa bo si level awon mo so o wa so pe awon o so ba fun gbogbo bi to lo lo won a le so be fun won ka ku se kose ototo ni so eleyi si pe a lo do baba kan ngba ti arun kan si wa yo ori be isegun bi le o ti koja be emi ni mo n ja owo ni mo wa egbo ni mo n ka eso eyi to ba si je mo ki n gun ma gun eyi to ba je mo ki n lo ma lo eyi to ba je mo ki n se ma se agbo ti wa lo free ti eni o ba dodo mi yoo
0: adupe lowo olorun agbo ti ba lo lo ori eto leni adupe lowo alejo wa baba
1: irorun abaki
0: asenta center
1: to wa ni number 25 odolami street opposite access bank ni ilu somolu
0: bariga
1: ero ba mi soro mi lekan si
0: 080 080 68 65 58 54 84 080 080 68 65 58 54 84
2: ojojuro ma ni fun lo le iya biliki niko kilo sele laarin iwo ohun ore ni
3: kini oni sele oro re ni ti fun ewo wa le se
2: iru aro wo ni se o to le je seju sele lodo aye are se opa yin ti re ni bi ase dede se wa laarin oko ni lo se wa lobirin aro ipolopo
3: ti ti pe lara ma nse kufa
2: idiwo ti are abari ti ere abi iba lo sirisi aile mokuro bo daada bo ma je paso ro ro jina tori o lo ti idakole oba pa awon idakole worldwide ti gbogbo won mo si ireun abakia center eyi ti yese to le ma bara wo ja to si ti sayewo re bo ayewo re ma bo lodo irorun abakia center oba pa awon idakole worldwide look me da to wa ni number 25 odolami street opposite access bank abiodu bus stop ni baji laye sele ni ko kadike pe won sori
4: 080 68 65 58 84 lekosi 080 68 65 58

ìtò àwórí ó wà gẹ́gẹ́ bí a ṣe bá lọ́dọ̀ wọn bàbá wa tó dẹ̀ ti ní àkọsílẹ̀ látọwọ́ tó ti pẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ilé iṣẹ́ ìgbọ́ yẹn ọ̀rọ̀ ni o àti àtúnlẹ̀rọ tí ò lè ṣeéṣe ọ̀ kí sọ́mọ tómi ọ̀ lè sọ̀tọ̀ àwórí àwọn ọmọ tómi láre sọ̀tọ̀ àwórí làmọ báwo ṣe lè rìn àwọn ọmọbi tó ti lè rìn sí ìṣeré lórí sí o ìṣeré ògùn lórí sí o ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré ìṣeré

ìjìyà. Olúwa fẹ́ aráyé tó bẹ̀ẹ̀ gẹ́ fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Èni ikọ̀ ajínrere Ẹ̀bìráká Crusader lábẹ́ agbóoru ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wa. Celestial Church of Christ Àfonífojì Ìbùkún Parish. Pẹpẹ Salvation 2026 tó wáyé ní àyíká ilé ìjọsìn wọn. Tó wà ní 39 3818 Agege Motor Road lẹ́yìn ilé epo NNPC Challenge Ìṣínlẹ̀kọ́. Lọ́jọ́ Friday 16th October ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́jọ àṣálẹ́ mọ́júmọ́ kedere. Akọ̀rí ìfẹ́ Ọlọ́run sí gbogbo àgbáyé. Ibi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ẹni àmì oróore pé wọ́n dájú bíi Prophet Golden Emmanuel Asábàwọlá Evangelist Sunday Aluko Tolóòbé tí ó jẹ́ àlejò olórin àti àwọn host choir ni wọn yóò máa fi orin wólé ìṣùpalẹ̀. Ogun aṣẹ́ ìdè ọlọ́jọ́ pípẹ́ máa já lọ́síwájú máa bá iṣẹ́ rẹ̀ bàbá wa Reverend Dr. Lagun Adesanya ní olùgbàlejò lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa Saint SBJ Ọ̀ṣọ́fà. Ìwọ náà wá sí ti ọdún yìí. Àjọṣe ìwọ náà gbà pé Ọlọ́run SBJ Ọ̀ṣọ́fà ṣì wà síbẹ̀.

0: Hallelujah.
1: Olúwa fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ẹni ikọ̀ ajínrere Ẹ̀bìrákà Crusader lábẹ́ agbóoru ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wa. Celestial Church of Christ Àfonífojì Ìbùkún Parish. Pẹpẹ Salvation 2026 tó wáyé ní àyíká ilé ìjọsìn wọn. Tó wà ní 39 3818 Agege Motor Road lẹ́yìn ilé epo NNPC Challenge Mishin Lekoo. Lọ́jọ́ Friday 16th October ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́jọ àṣálẹ́ mọ́júmọ́ kedere. Akọ̀rí ìfẹ́ Ọlọ́run sí gbogbo àgbáyé. Ibi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ẹni àmì oró rẹ̀ pé wọ́n dájú bíi Prophet Golden Emmanuel Asábàwọlá Evangelist Sunday Aluko Tolóòbé tí ó jẹ́ àlejò olórin àti àwọn old squire ni wọn yóò máa fi orin wólé ìṣùpalẹ̀. Ogun aṣẹ́ ìdè ọlọ́jọ́ pípẹ́ máa já ìlọsíwájú máa bá iṣẹ́ rẹ̀. Bàbá wa Reverend Dr. Lagun Adesanya ni olùgbàlejò lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa Saint SBJ Ọ̀ṣọ́fà. Ìwọ náà wá sí ti ọdún yìí. Àjọ ṣe ìwọ náà gbà pé Ọlọ́run SBJ Ọ̀ṣọ́fà á sì wà síbẹ̀. Hallelujah. Olúwa fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ẹni ikọ̀ ajínrere Ẹ̀bìrákà Crusader lábẹ́ agbóoru ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wa. Celestial Church of Christ Àfonífojì Ìbùkún Parish. Pẹpẹ Salvation 2026 tó wáyé ní àyíká ilé ìjọsìn wọn. Tó wà ní 39 3818 Agege Motor Road lẹ́yìn ilé epo NNPC Challenge Mishin Lekoo. Lọ́jọ́ Friday 16th October ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́jọ àṣálẹ́ mọ́júmọ́ kedere. Akọ̀rí ìfẹ́ Ọlọ́run sí gbogbo àgbáyé. Ibi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ẹni àmì oró rẹ̀ pé wọ́n dájú bíi Prophet Golden Emmanuel Asábàwọlá Evangelist Sunday Aluko Tolóòbé tí ó jẹ́ àlejò olórin àti àwọn old squire ni wọn yóò máa fi orin wólé ìṣùpalẹ̀. Ogun aṣẹ́ ìdè ọlọ́jọ́ pípẹ́ máa já ìlọsíwájú máa bá iṣẹ́ rẹ̀. Bàbá wa Reverend Dr. Lagun Adesanya ni olùgbàlejò lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa Saint SBJ Ọ̀ṣọ́fà. Ìwọ náà wá sí ti ọdún yìí. Àjọ ṣe ìwọ náà gbà pé Ọlọ́run SBJ Ọ̀ṣọ́fà á sì wà síbẹ̀. Yeah.

ìgbédìde pẹ̀lú ìlé olórun alaye prophet peter b oladejo glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter b oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yín sí wa

gbogbo ìkòríta tó ti ń filà kàkà àtàgbàràkà àgbáyé ẹ̀mí àwọn wòlíì ṣe kó fẹ́ bẹ̀bẹ̀ wò nípasẹ̀ ìjọ́lọ́ lórí àwọn ìránṣẹ́ prọfẹ̀ gbẹ̀ngà ìjọra bishop dr jamie adeyemi prọfẹ̀ johnson e fasuyi prọfẹ̀ ṣẹ́gun adémọlú nígbà tí wọlé ọlọ́run alàyè glorious child prọfẹ̀ peter biola nìkan yóò máa súre látọjọ sunday 4th october the friday 22nd november ìsìn méjìlá ó máa ṣe ní gbogbo ọjọ́ sunday aago méjọlá àárọ̀ àti méjìlá ọ̀sán lọ́jọ́ thursday aago mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́fà ìrọ̀lẹ́ nínú ìjọ christ ambassadorial prayer ministry incorporated ó wà ní number 27 Awoniyi street Avenue Road Mushilega 0020976

0: ìgbédìde pẹ̀lú wòlé Ọlọ́run alàyè Prophet Peter B. Oladejo glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ Ọlọ́run láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlé yìí wákàtí ìgbédìde wòlé Peter B. Oladejo glorious child iṣẹ́ wo ni Ọlọ́run rẹ̀ yìí sì wà lónìí
1: Ọwọ́ ìgbédìde fẹ́ kan gbogbo ènìyàn iṣẹ́ agbára
0: Ẹ̀yin ọmọ Ọlọ́run ọ̀yà nínú ìjọ Christ Ambassadorial Prayer Ministry Incorporated Ọlọ́run nínú ayé wòlíì Peter bí Ọládẹ́jọ́ glorious child tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o nínú àwọn ìpàdé májẹ̀mú gbogbo yẹn gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́ ìpàdé májẹ̀mú yẹn ìgbédìde

0: ẹni tó lọ́run àtayé ní súre fún ọ lásàálẹ̀ o ní ṣẹlẹ́yà ìtàn pè ní ìkorò o ní bá wọn rí ẹnikẹ́ni tó torí ẹ̀sùn ògùn ìkà yóò ṣera ẹ̀ bàbá ẹni tó ní ọ̀run àtayé tó dá ọ ọlọ́run gbogbo ẹ rárá ó ní sọ bẹ́ẹ̀ fún ọ pé o ní fi ìkorò àti ìdààmú lùgbà ìdààmú lórúkọ jésù lórúkọ yìí kò ní jẹ́ ìpín rẹ̀ ẹni torí ẹ̀sùn ògùn ìkà yóò para ẹ̀ ẹni torí rẹ gbàdúrà òdì yóò ṣera ẹ mọmọ ohun tó kúnnú ọdún ìkúta sọ ọgbẹ ayé rí ò dẹ sí lọdọ ẹnikẹni ayé rí ò sí lọwọ wòlíì kò sí lọwọ àfáà kò sí lọwọ babaláwo ọwọ rẹ ni ayé rẹ wà bó bá ti mọ ọlọrun rìn tó bó bá ṣe mọ bá rìn tó ló ṣe jìrì rẹ ẹgbọn èèyàn ọmọ ọlọrun ẹgbọn ohun èèyàn tó ń gbọ mi nàìjíríà yìí ọpọlọpọ wa fojú wi many things a rí n tó le a rí n tó burú a rí ojú wa ti rókun ó ti rọ́sà náà ojú tó dẹ̀ rókun tó rọ́sà tí ò fọ́ ire lókù tó fẹ́ rí mọ̀mọ́ n tó ti sà ẹkọlọ́mì ti mèwọ́ lògbòlògbò ẹkọlọ́mì kì í sọ ilé ẹlòmíì dá oró ẹkọlọ́mì sọ ẹlòmíì dá ṣẹ́wó ẹkọlọ́mì ti sọ ẹlòmíì dá alágbé ẹkọlọ́mì ti sọ ẹlòmíì di òkú òkú ayé àtòkú ọ̀run mọ̀mọ́ bọ̀ lẹ́yìn eléyìí torí nígbà tí ogun bá dé ogun bá lọ tán ó yẹ kéèyàn wá jèrè ogun ara mi sí ẹ wí pé gbogbo ohun tó kù tọ́rí ó fi parí olórun sọ pé òun fẹ́ fi adùn bá ọ lò ẹ kọ̀rọ̀ ohun olúwalẹ̀ lẹ́nu mi bí tẹ́ ti ń gbọ́ mi olórun sọ pé òun ràn adùn sí gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ ọlọ́run gbọ́ gbogbo ẹ̀ tẹ́ bá ń gbàdúrà lórílẹ̀‐èdè olúwalẹ̀ padà jẹ adùn ẹ ti rí ìkorò ẹ ti tọ́ ìkorò ẹ ti rí ìdààmú ẹ ti rí many things olórun ní tó kù tọ́rí ó fi parí oṣù méjì àti bí ọ̀sẹ̀ tó kù yìí olúwalẹ̀ fi ní ìfọ̀kànbalẹ̀ àti ayò ẹ ò ní bá wọn jẹ ibi mọ́ ọlọ́run ní kí n kéde fún gbọ́n tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ohun olúwa ni mo ń sọ yìí mi ìdásí ara mi jẹ́ nínú ìpàdé tá a máa ń ṣe lọ́dọọdún yìí a pè ní my dry season is over ìpàdé yìí ọlọ́run ti lo ìpàdé fáwọn tó ń lọ lóyún ìbọn àwọn tó ń wọ́ ọmọ àwọn tó ń wá ṣe àwọn tó ń sà tí mo lè fọwọ́ sọyà bẹ́ẹ̀ àwọn tó bá ti mọ̀ mí tàbí tó bá ti mọ ìpàdé yìí tán ti wá rí wọn mọ̀ pé tí mo sọ òtítọ́ ni náà sà ẹ̀mí mọ́ olúwa ni kí n tó wá kéde fún àwọn tó bá ní orí ọ̀fẹ́ kán ra oyin tán bá dẹ̀ nílé kan mọ̀ dání kájọ pàdé jésù olúwa wa ní ọ̀la bẹ́ẹ̀ ni bí sọ pé ọkàn tó yó ó ti afárá oyin ọkàn bí sọ pé ọkàn tí ebi ń pa ohun gbogbo tó korò ni ó mọ dùn lẹ́nu ẹ̀ mọ́mọ́ ó ní jẹ korò mọ́ lágbára ọlọ́run ìkorò lórúkọ jésù ọlọ́run ò ní jẹ́ kó bá wọn fẹnu kàn mọ́ sà níbi tá a dé dóyin lórílẹ̀‐èdè adùn ló kùtọ̀ ẹ̀kọ́ jẹ sà ẹnu kan náà fi ṣe o ojú kan náà fi ṣe o wà á wá olúwa níbi tó wà ní wà á lọ bá níbi tó jókòó sí tí àánú rẹ wà jẹ́ àpàdé lọ́la wà á lọ gẹ́ẹ̀tì oyin tó bá nílé mu tó bá ó bá nílé lọ́ra kájọ fi gbàdúrà ìyẹn ní bòmà tó bá ti dé mọ́ṣẹ́ last bus stop bèrè address gbọ́dọ̀ number 27 Awoni Street off Lute Road nílùú mọ́ṣẹ́ lọ́la ni o lọ́la ni o lọ́la ni o jẹ́ bá ọlọ́run mi rìn ọlọ́run ìpè apostle àyùmọ̀lá ó fẹ́ mú ìdààmú kúrò lọ́rọ̀ rẹ ìjọ mọ̀ pé òòrùn tó kù ní ọ̀dọ̀ ìta sọ pé tó o bá dẹ̀ dákẹ́ nǹkan tó lè bàjẹ́ o sà ibi tí òkùnkùn ba nǹkan jẹ́ dé yìí mọ̀jọ́ ba nǹkan jẹ́ mọ́ rọ ọwọ́ olúwa báyìí jẹ́ kémi àti àjọ pàdé lọ́la kó tó wá di lọ́la yẹn engineer a fẹ́ pray tá a bá gbàdúrà tán ó ń padà bọ̀ wàá fọ́ nọ́mbà tó pè mí sí wàá dẹ̀ gbàdúrà fún ọ God bless you.
1: Ẹ lajú bẹ́ẹ̀ wo mi.
2: Open your eyes and fasten it to
1: the prophet. Mo fẹ́ ṣe ẹ̀rí.
2: The Bible is my witness.
1: Fún èèyàn 200
2: For 200 people.
1: Bẹ́ẹ̀ bá gbàdúrà yìí.
2: You do not take this prayer.
1: Olúwa wí pé.
2: The Lord said. Ó ṣe
1: pẹ̀lú àṣẹṣọ́ o. Olúwa ni bí ọ̀tá rẹ̀ ó ṣe bá wọ December.
2: That is the way your enemy will
1: go. Ìwọ́n tó fẹ́ bá lọ báyìí ní kò gbàdúrà yìí.
2: Ẹ lajú bẹ́ẹ̀ wo mi. Go like this, pray.
1: Ìjọ àdúrà ló wa yó.
2: You are in a ministry of prayer.
1: Má ti ṣeré wọ́n ṣeré bí o.
2: Nígbà
1: tó ń bọ̀ o kọ Factory B and iṣẹ́ méjì ju àdúrà lọ. So gbà á.
2: Pray.
1: Ẹ gbọ́ bí Olúwa ti ní kẹgbà.
2: Hear the way the Lord has pronounced.
1: Sà má dijú.
2: Don't close your eyes.
1: Àdúrà ọ̀sán kì í ṣàdúrà ojú dídì.
2: It is not a prayer for closing
1: eyes. Olúwa Jésù.
2: Let in the name of Jesus.
1: Ẹni tó lè rí pé màá rí tí mo sì ń rí ọwọ́ ẹ̀ Olúwa dá lóró.
2: Anyone that has felt that I will see it and I am seeing their hands, Lord, give them agony.
1: Farabalẹ̀ gbọ́ kejì.
2: Listen for the second one.
1: Ẹni tó lọ́wọ́ fàyè hàn mí tí mo sì rí ọwọ́ ẹ̀ Olúwa dá lóró.
2: Anyone that has fought to show me terrestrial power and I have seen their hands, Lord, give them agony.
1: Ẹni tó tàka sí mi lójú ọ̀run lójú àlá tí mo sì rí ọwọ́ ẹ̀ Olúwa dá lóró.
2: Anyone that has whistled his or her finger in my dreams and I have seen
1: their hands, Lord,
2: let them experience
1: agony. Dákẹ́mọ̀, dákẹ́mọ̀, wọ́bí, wọ́bí, ẹni tó tàka sí mi níbi.
2: Anyone that has wiggled their fingers at me and I am experiencing it physically, Lord, give him all agony.
1: Amen.
2: Amen.
1: I will come lady see your oh simbe. Oh, them are my lady.
2: Some people they vouch.
1: They vouch
2: and
1: oh
2: they are taking God. It to be fulfilled.
1: Can notice in the way kiki one yato tabi one kill my lati bana. Oh, they are your one.
2: If you do not pray, they will
1: pray. You have better
2: pray.
1: Anyone that has vouched, that has
2: been
1: saved, let them
2: see
1: their hands. Anyone that has
2: been
1: saved, let them see their hands. God, give
2: them
1: in the name of Jesus. Yeah, you
2: got one.
1: Yeah, you got one. Hey, you don't want to pray. I know you should
2: know. That has vouched that I will seize your hand, that I am experiencing it. Lord, let the person experience agony in the name of Jesus.
1: Yes, Oluwa.
2: This is not part of the prayer. The Lord said five people. They should just take it because the
1: angels
2: are before we enter into another one. He said five.
1: Olua so the Sunday.
2: Before Sunday, they will see the sign. Five of them. The rest of the people will see
1: it.
2: Those five people will be standing. They will pray like a mad prophet. They will pray like a mad prophet. Hear the way the Lord has
1: ordered.
2: Maybe I'm among, I don't know. But the Lord said we should render the prayer. Let in the name of Jesus. Everything that those that surrounded me are thinking towards me, let it happen to them. In the name of Jesus.
0: Hallelujah. O gbadua iwo lo le ri odun yi osu meji ati ose to ku ta fi pari odun yi ara oni ni o wa ri ba ti se wa rona gbigba oriri oni buru eledare oni gbabode ota oni mu o ina ye oni ju o aye oni ri omu wa gbigba ope eni kan to lo sesin ni na olorun yo jo ara yo tu oloruko Jesus ati jo ri a lot of things in this country. On toku ni adun ati idunu ijo ati ayo ile re e sayeye ayo be lo ma ri ti apadi lola to ba ti de motion last bus stop be re address bolo number 27 Awoni Street off Lute Road ni ilu motion la ago mesan si ago mo ago kan la ni ola ko si African time ati ni role ni ago mefa be ni bakan na ni ojo Friday ago mefa na ni oju oni ti o ni jiya mo reti o God bless you. Ha wa wa pe mi si number 00297 66529. Second number 00334472 82. Ma gbagbe o Ola ni o. God bless you.

0: ọgbà tọ dress inú ẹ ìdágọ ara rẹ ǹjọ tọjú ẹ tẹ bá wa dé mà ní nàlàyé nà má ba sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ lójó bá ti dé nta kọ máa fún ẹ tọ bá ti lónú àgọ ara mo lo ògùn kò sí tí ò sí nbẹ ìwọ náà dánwò kọ máa bọ.
1: a wà ní number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún mo ní ẹrọ ìbánisọrọ wa ní 0806821 6859
0: ìwọ dá ti ní dogun fún bóyá ọrin wọnkúwọnkú ọrin ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí bí iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí iṣẹ́ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tó wọ ẹ̀kú àbẹ́gbẹ́ karanku tó tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
1: ní number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rin wọ́nkúwọ́nkú ọ̀rin ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rán àpẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
2: máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
1: a wà ní number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
0: gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ́ràn ni tẹ́lọ̀mí tí bàbá náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi bábélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí pé ẹlòmí ò lè náwó ságọ̀ ara ẹ̀ àgọ́ ara ẹ̀ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde bá ẹ jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ ọlọ́run ṣe máa kò sẹ́ni tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti ń rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀run rìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹsẹ̀ ń kan pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní pàtí àìwò ò lè lọ ogun lónìí ogun mo ní ọlọ́ọ̀bù ò ní já rogun à ń gbé ní sùgbénitọ̀ àmérí o à ń dì mágídì mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́ọ̀ lè jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ìkọ̀tọ̀hún ojú ọlọ́ọ̀kọ̀ tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ọ́ ara ẹ tó ń fura sí tètè máa bọ̀.
1: number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
0: ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹun parí kẹ́ ẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétégbò tí ó mú kára yín ó ṣe kébékébé ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin náà rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá sáfíìsì ẹ̀ mọ̀ pé ó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ń jọ tọ́jú ara ẹ̀ rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kara ń ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara.
1: ní number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
2: ẹ tún máa tẹ̀síwájú.
0: kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó lérí àìsàn agbẹ́nilówó ọlọ́mọ ìjà rí ogun wàhálà yà ń lu pìpìpì àyìn tó ẹjọ́ obìnrin létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá wa ní abí wo sọ̀rọ̀ ń gbọ́ obìnrin ni gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá à ń sọ yìí o ṣùgbọ́n ìwọ tó bá ń wá wojú ọlọ́tọ̀ ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tó bá ti dé lórí gbogbo nǹkan kọ́ la lè má fẹnubà gbogbo tí wọn náà bá jókòó tó ọdí pé ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí màpá àìsàn àtàrùn tán àbá ti bímọ máa bọ̀ sí.
1: number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún.
0: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ̀ ní sọ wádẹ tí ó máa tiro a tó ń ṣe àòfin wá ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ téèyàn bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdánárí lóríṣiríṣi tíná ti gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀jà ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa tiẹ̀ wọ́n tètè máa bọ̀ ṣàgbàdẹ́wé márùn.

0: gbọwa bọlọ wa dua to ro ogun aye pa nbe lodo anima kaye baba tagba gbogbo ere to nbe lo fo oko aya omo rere ere to nsowo to fe jere o wase wase o ise je ka nima kaye be lo fun e gbogbo aye ba soro re doro modibedi to so pe lorun to lo so ro badaja ewe to nte gba tede adua anima kaye o fi jadanu number 61 santos avenue abule da anima kaye baba tagba fi dikale si o to tin fe wi ategbo se bebe 08033735570 08033735570
1: Hello, Paula. For you, but if I run up, I am.
2: You can't touch you under me. It is here.
3: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobun.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Tí wọ́n wà ní títí Láyọ̀ Egbè nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi. Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà ọlọ́run ọba ọba tó mọ́ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfin nǹkan tó ná. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sin lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sin lọ́hun tán a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ á ṣèbàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobun.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Egbè nípínlẹ̀ Èkó.
5: Lọ́mọdé lágbà làpàtẹ pamọ́ṣẹ́. Iṣẹ́ ló kù ṣe ní
6: àárín. Àìmọye igi ní bẹ nínú igbó kí ọ̀pọ̀ tó yan igi òmò láàyò láti fi gbẹ́gbẹ̀dù. Abálájọ tí ogunlọ́gbọ̀ àwọn èèyàn fi owó lọ sí iléeṣẹ́ Alhaji Jumaid and Son Technical Works tí wọ́n ń ta ẹ̀rọ iná kan tuntun lóríṣiríṣi. Ẹ̀rọ iná ta, ẹ̀rọ iná gi, ẹ̀rọ iná èlùbọ́, ẹ̀rọ iná fùfú, ẹ̀rọ pakùrọ́, ẹ̀rọ iná òróró, ẹ̀rọ iná ẹ̀pà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú àtúnṣe àwọn ẹ̀rọ iná kan tó bá bàjẹ́. Níbi tí mánéjà iléeṣẹ́ Alhaji Daud máa wà ní kalẹ̀. Bákan náà wọ́n ṣe àgbékalẹ̀ ẹ̀rọ construction kẹ̀kẹ́ tí ẹ̀rọ máa wà lórí ẹ̀. Wọ́n àwọn oníbàárà wọn ní owó pọkú. Olú iléeṣẹ́ Alhaji Jinodu Jamil Adisa, bàbá ẹlẹ́rọ púpọ̀ wà ní nọmba 30 Omotayo Street, Babalẹ́gba bus stop, Ìkọ̀tún Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-350-71144. Lẹ́ẹ̀kan sí 080-350-71144 tàbí 080-597-35979. Lẹ́ẹ̀kan sí 080-597-35979.
7: Ẹ̀rọ tó ń lọ ta, ẹ̀rọ tó ń lò gì, ètò owó ìlúbọ, ètò lọ ìlúbọ, ètò ṣe fùfú, gbogbo ẹ̀ ní mo ṣe lọ́dọ̀ mi ń bíbà. Mo ń tò ẹnu bí díẹ̀ lọ́wọ́ ng tuntun ní chefia tí bá ṣe tọ́ wà fi tún ẹni tí wọ́n fẹ́ra kọ́mpléètì ìrìkíbi náà tí wọ́n jà lọ́wọ́.
6: Olú iléeṣẹ́ Alhaji Jinodu Jamil Adisa, bàbá ẹlẹ́rọ púpọ̀ wà ní nọmba 30 Omotayo Street, Babalẹ́gba bus stop, Ìkọ̀tún Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-350-71144. Lẹ́ẹ̀kan sí 080-350-71144 tàbí 080-597-35979. Lẹ́ẹ̀kan sí 080-597-35979. Ẹ bá wa dòwòpọ̀ lónìí kí a jẹ́.

0: àìmọye igi ní bẹ nínú igbó kí ọ̀pọ̀ tó wọn igi òmò láàyò láti fi gbẹ́gbẹ̀dù. Abálájọ tí ogunlọ́gbọ̀n àwọn èèyàn fi owó lọ sí iléeṣẹ́ Alhaji Junaid & Son Technical Works tí wọ́n ń ta ẹ̀rọ iná kan tuntun lóríṣiríṣi: ẹ̀rọ iná ta, ẹ̀rọ iná gi, ẹ̀rọ iná èlùbọ́, ẹ̀rọ iná fùfú, ẹ̀rọ pakùrọ́, ẹ̀rọ iná òróró, ẹ̀rọ iná ẹ̀pà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú àtúnṣe àwọn ẹ̀rọ iná nǹkan tó bá bàjẹ́. Níbi tí mánéjà iléeṣẹ́ Alhaji Daud máa wà níkàlẹ̀, bákan náà wọ́n ṣe àgbékalẹ̀ ẹ̀rọ construction kẹ̀kẹ́ tí ẹ̀rọ máa wà lórí ẹ̀. Wọ́n àwọn oníbàárà wọn ni wọ́n pọkú. Olú iléeṣẹ́ Alhaji Junaid Jamil Adisa, bàbá ẹlẹ́rọ púpọ̀, wà ní nọmba 30 Olotayo Street, Babalẹ́gba bus stop, Ìkọ̀tún, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-350-7114. Lẹ́ẹ̀kan sí 080-350-7114 tàbí 080-597-35979. Lẹ́ẹ̀kan sí 080-597-35979.
1: Ẹ̀rọ tó ń lọ ta, èyí tó ń lògì, èyí tó ń wòlùbọ́, èyí tó ń lọ ìlùbọ́, èyí tó ń ṣe fùfú, gbogbo ẹ̀ nínú ìṣe lọ́dọ̀ mi ń bí báyìí. Mo ń tò ẹnu bí díẹ̀ lọ́lọ́ NJ tuntun ní Tẹ́fíà tí bá ṣe tọ́ wàá fi tu ẹni tó wá fẹ́ra kọ̀m̀pìlẹ́tì ìrìngíbi náà tó wá jà lọ́wọ́.
0: Olú iléeṣẹ́ Alhaji Junaid Jamil Adisa, bàbá ẹlẹ́rọ púpọ̀, wà ní nọmba 30 Olotayo Street, Babalẹ́gba bus stop, Ìkọ̀tún, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-350-7114. Lẹ́ẹ̀kan sí 080-350-7114 tàbí 080-597-35979. Lẹ́ẹ̀kan sí 080-597-35979. Ẹ bá wa dòwòpọ̀ lónìí kí ajé ń lè.

0: tó fẹ́ mú ọkọ gbòógì nínú òpó márùn ẹsẹ̀ islam ṣe tó ṣe náà ti lọ ṣiṣẹ́ olóore mecca àti medina fún àjà tí umura lọ́nà rọ̀ al yusra umura and hajj travels and tours limited ní kẹ́ ẹ bá rìnrìn àjò sílẹ̀ mímọ́ mecca medina ilé tí ò jìnà sí ara sí ara ọ̀fẹ́ wá sí àtìgbàdégbà ilé iṣẹ́ al yusra umura and hajj travels and tours limited ló ṣe fọkàntán owó wọn ò gara pẹ̀lú ìtọ́jú tó péye fún gbogbo àgbàlagbà tó bá bá wa rìnrìn àjò gbogbo ẹni tó fẹ́ ṣiṣẹ́ hajj lọ́nà rọ̀ àti gbogbo ẹni tó fẹ́ lọ fún umura ramadan ẹ má bọ̀ tààràtà Surface and Yusra Umura and Hajj Travels and Tours Limited. Shop 23 and 24. Peace Complex, number 29, Igodo Road, Ologunfe Bus Stop, Ikotun, Lagos. Telephone
1: 091-68-54-7813 ati 090-52-53-2022.
0: Al Yusra Umura and Hajj Travels and Tours Limited. Ìrìnàjò sílẹ̀ mímọ́ Mecca Medina olólùlọ fún wa ṣe wà ṣe wà yìí.
2: Ẹ mọ̀ kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò wa ètò yín àgbà wa bura tí ilé iṣẹ́ Bond FM ọ̀rẹ́ aráàlú ta ti ń wú gbogbo àwọn ètò wa tegbòtegbò ta kalẹ̀ sí onígbòǹgbò lágbolé ìjọba ní ìkẹjà lẹ́kọ̀ọ́ níbàyí lábẹ́ kábíyèsí ẹba adéyẹmí olúwa ṣẹ́gun àjàsà ọlásìdẹ́gbà tí àwọn olórí adédèpé àjàsà àti lókè àjàsà ẹsẹ̀ àjàsà àwọn ọ̀yá àbejì wọ́n ní lágbo náà ọwọ́ nu ara wọn náà ni bàbá wọn là ń gbà lálejò tó wọ́n níbi náà bá ṣẹlẹ̀ lápò olúmọ kágbó sẹ́ni kàjẹ̀lẹ̀ kàwọn sì ní mẹ́gbàá méjì kì í jara wọn níyọ̀ ní èèyàn láfikọ́já lọ sí ọ̀dọ̀ aláàjì jìmọ́dù jamiu àdìsá tá a bá ń sọ nípa ẹ̀rọ lóríṣiríṣi pàápàá jọ ní ìgbàdo ìkọ̀tú ọ̀gálọ̀gọ́ ọmọ jẹ́ lọ́jọ́ kọjọ́ ọ̀nà ni alága fúdùbọ̀ àwọn ẹlẹ́rọ àlọ̀kúná ní ìgbàdo ìkọ̀tú wọn wà nígbà bàbá jáwọn kì í jà káwà tó ń dojú kọ àwọn ẹ̀rọ ọlọ́ta yìí àwọn ẹ̀rọ lóríṣiríṣi látìgbà tẹ ti fúrí nínú àwọn àpèníjà rẹ tó wọlé ẹrọ wọn ní kí èfì bí ó pààyàn bẹẹ lọ sí rí.
3: ẹ̀rọ ẹ̀rọ tí ò bá jẹ́ ẹ̀tọ́ kó wá rí ẹ̀rọ tó bá ti ẹ̀rọ ẹ̀rọ kì í ran kì í dẹ̀ ṣọ́ọ̀tì èèyàn so ẹ̀rọ ló pẹ́ jù tẹ̀bá pa àlékọ́ lẹ́yìn ẹ̀rọ ìlọ tán á tó pẹ́ lè mi lọ́la.
2: ajímọ́nà tà náà ni.
3: bẹ́ẹ̀ni so bí wọ́n ti dàrọ̀ báyìí bóyá kò sí owó tó àlẹ́ fi jẹun kó tó dágò mẹ́sàn-án àádọ́ta méjì ọ̀tún máa jẹun tó bá ń gbọ́ lọ tó fi.
2: aláwọ̀ akíbọ̀ bàbá ìyàwó ńkọ́ lónìí ẹlẹ́sìn wo lẹ́yìn sí.
3: mo sì rí mi ní èmi ń ṣe.
2: ní ìjọ wo.
3: nínú ìjọ sharif den in islam. ìjọ kò ṣẹ̀gbọ́ kò ṣe oògùn.
2: ìyẹn bàbá wa ṣá.
3: má ṣá. a ti ń gbàdúrà lé ọlọ́run pàṣẹ sí. ibi ìtẹ́rí wọ́n ti gbowó ìwà mi láti ìbàdàn nínú ìjọ kékeré tí ọlọ́run tọ́jú ẹ̀ ọlọ́run ní o.
2: a jẹ́ pé ẹ mọ̀ bá wa ṣe gàfúlà islam nìyẹn.
3: àlàó bẹ́ẹ̀
2: so láti tọ́lá rẹ̀ ti ń bá bàbá rẹ̀
3: islam. bẹ́ẹ̀ni láti tọ́lá rẹ̀ ti ń bàbọ̀ bàbá gàfúlà láì
2: islam
3: so ọmọ mi.
2: ọmọ ẹ ẹ̀dà kò ní kó wà jẹ́.
3: pẹ̀lú ọjà mi kan ní agége ajayi ìdè aláṣẹ àṣàfà.
2: Ẹ mọ̀ wọn náà bàbá àdúrà wọn gbà ní agbára ọgbà má bá kí wá ní bíbà ibi tí mọ́sá ti rí wa láti pé bàbá adànì láti pé bàbá.
3: ibi tí mọ́sá ti rí wa nọmba 30 ọmọtayọ síìtì nílùú ìkọ̀tù lọ́nà abáyọ̀jẹ̀ ẹlẹgbẹ́ abáyọ̀jẹ̀ wọ́n lọ́dọ̀ wa ẹlẹgbẹ́ ọ̀nàjẹ́ mú ọ̀dọ̀ wa tó ẹnu já.
4: okun rí ọ okun sá corruption jordan rí ọ. Jordan padà sẹ́yìn àwọn òkè ńlá rí ọ́n wọn fò bí àgbo àwọn òkè kékèké wọn fò bí ọ̀dọ́ àgbo.
5: ẹ̀rù rẹ̀ máa ń bà mí ọ̀ bàbá
4: kí ló ṣe yín ẹ̀yìn òkun tẹ́ ẹ fi ń sá àti wọ Jordan tó fi padà sẹ́yìn ẹ̀yìn òkè ńlá tẹ́ ẹ fi ń fò bí àgbo àti ẹ̀yìn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn níwájú ẹni tó sọ̀rọ̀ tí iná ṣẹ́ yọ níwájú ẹni tó sọ̀rọ̀ ti ayé wárí
5: kábíyèsí àrùn
4: kábíyèsí ọlọ́run tó gbé lórí ìtẹ́lá
5: jere o iye egbe apede yoruba egbe gboba ni imeran ati happy people's club alaja gbemi sola ola anu kan alase twins mother food canteen ako wonjo sasaleko ki gbogbo ni bara won ti won ba won ra nje apamowo owo atajere oja bako na ni won ki gbogbo omo egbe gboba ni imeran land lai gbagbe ibada pillars club lomode lagba happy people's club egbe isokan yoruba to to ati egbe apede akuse opolo a oni to sajo a oko ere oko dele egbe yin o ma lekun a oni toro je a o ma ri na ri lo a o tayo ninu egbe pelu emi gigun alaafia la o fi lo gba o ami
6: arite rite emi lo de to roju koko bayi
7: oju lo si se awon ti ma bo je
6: ah emi mo se
7: eni ba le bo se ni fun koko fun koko bi eni ki o le so kidi le ka to wo busun yo gbe ni se kidi lo nko lo se dere lan beke o ke fe oni ti to sade daji ona se ti kari bo mu bi epolo to fenu kan yo
6: ah ai sa ta ru yo ma se nkan o emi wa ni ti se bayi lo lu fe mi
7: se emi ni ma se so fun pe ka le mu ju to ara yin bere ta o fe ga ma kari o o le mo gi baba o ke ho
6: ti do win Wala soro sote, shala ye bo se se fun ba boke o. Ko mara yo to gbo jale re fun lo je. Ope yi to ni gorogo, ara tita je, ara tita ara yin. Ti ba ta o ma bo lese o me eniyan ko sun o. Te do ma se lo sere sere, tabi to po la poju. Isara to gbo so, ba boke o le le ko je atura. Lori yi ki ni aisan tabi arun to fe da ni bule. Ba boke o kale si Shop 10A, Oye Kola Shopping Complex, la dojuko Deeper Life Church, Jakonde Gate, Egbo Road, Isolo Ipinle Eko, epe 080-944-7114 Baba oke o elepo gi dedede ebe
5: ade bi a se nde o edakun eya iwa gbo wa ade bi a se nde ele ni mo fi ki gbogbo eyo ololufe ikanni te tin gbo wa yi ka bo sori eto wa gege bi ise wa e ti mo pe te ba ti gbohun wa bayi a fe soro nipa alaafia nitori pe won ni alaafia ni ogun oro ni mo fi ki baba wa ogbon tarigi onisegun bile baba oke o kaabo sori eto gege bi ise won ejo e ba mi daruko yin ke ba mi ki gbogbo awon eyan
8: mo ki okunrin be ni mo si ki obirin emi omo yin ololufe yin taufik ajiboro ti gbogbo awon eyan mo ni baba oke o lo nki wa pe Alaafia Olorun ko ni fi gbogbo wa sile.
5: Ami baboke o ejo o e ma binu o. Oro kan wa ti e ma nso. Ti je pe ko fi gbogbo ara ko kin ye mi. E ma nso wi pe isan ni waya, isan ni waya. Wo wo pe isan waya. Bawo ni isan to wa nu ara. Se papo mo nkan ta nso mo ni ta npe ni waya. Ejo e ba wa yanan ne. Ki gbogbo araye ki won le mo ituma oro
8: e seun atokun lori pa danpe ni isani waya ninu ara gbogbo wa na la mo pe ni nkan kan lo so gbogbo ara papo isan un lo so gbogbo joint wa papo mara won oun lo fa ti a fi mo daada pe re pe isani waya ninu ara nitori pe waya re ka so kan mo bi kan ka jo imo kan mo bi kan be na ni oro isan to wa ninu ara oun na lo si je la fi npe ni isani waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa isan inu ara iwo na ko didile ko gbo nta nso ko teti bele je ko si joju si wa pa lagbo olohun yo ku me
5: ase ah o sese wa ye mi wa yi o na leyin na ti gboyan e kokan niyan o fe ni ti o ba mo isan ni waya ninu ara e je ma binu aisan isan ara yi kini awon nkan ti yin ma ma ri bi ipenija ti yo fi mo yi pe ah lọmọ okunrin o ohun ti lu igbadi aisan isan ara
8: e seun atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isenu ara fun omo okunrin to ma fa idakole fun omo okunrin ti ko ni je ki omo okunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri ta npe ni ato si egbe elekeji oni eni to n ba obirin sere lasiko to n se alada re lowo abeni to je pe a mo se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe eyo ti o ni jade dada ti o ma jade sere sere abin ta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a mo se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipeneja ti okunrin le ri a mo fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e nile ba obirin re sere bi e meji bi e meta ki le to mo abi wo to ti e ri pe na ara ti o ti e ni gbere rada depo pe o le se ojuse re mo ni to ba ti mo po ti ni pe ni jantan pe ni dakole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni top number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isoloro ibe ni baboke wa ero ba ni soro baboke o 080-944-71143 080-944-71143 abi 080-221-3442 080-221-3442 omo odun melo ni o o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti parise ni monitor ba dodo baboke o iwo na o mo ipe ni olohun be ledin baboke o to si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo setojo arun idakole ifun mi lori isan ara ti ma so mokunrin dole yi baba yi lo setojo re fun mi o lo fi jasi pe ni gbogbo eni to nwa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nibe mo nigba o pe ti enu ni soro se ero ba ni soro baboke o 080-944-71143 080-944-71143 080-221-3442 080-221-3442 pẹlu ase lodo olohun titi enu ni soro se ti isara yi to ba wa pe lara a ma damu okunrin be na ni a tun ma damu omobirin buwo to jasi pe ni o le rin dada o rin laarin seju kan si meji o ti bere si mo mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silesere ki sese ko ma fani so kari mo le ragbagbe ka mo rese gbe dada abi ko da bi gbata tegun mole ka teleze ko ma gan ni gogo ko ma da bi gbata eyan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe ope yin ni o mo fa so elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe juro o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yi o da monitor ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni bakan na mo mo ni ko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baba boke o ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo ni eko ibe ni baba boke o wa pelu ase lodo olohun ti enu ni soro se
9: amen baba boke o ta o foga kirin se ma lana olohun ni je kirin se gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah den lo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
8: aseun atokun te ri awon nkan te daruko hun a n pe kan ni idakole otoni dakole otoni arabeku otoni ojora otoni teso ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà ná máa dà láàmú ìdákọ̀lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́niyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ọ̀gbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o wàá gbà pé ní ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o.
9: ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ẹ̀yin tẹ́ ń gbọ́ nílé lóko ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yan sàn àìwọ́ náà má máa ronú pé má máa fọ̀ládọ́túnla pẹ̀lú ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí nísìnyí àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ni òun ti lọ gbà òun ti lọ awó òun ti lọ kòkó bábà sásùn kọ náà ló ń já sí mo rò pé Edo Baboke o, Olorun ti gbadura gege bi won se man so. Opolopo awon ti won lo ni won fun Baboke o, elomi bayi to ba gbe soro lo t'Olorun ba bi ya re. Yo ti wa dupe pelu awon ebun lala. Mo ni ah, lo sodo Baboke o, ohun to wa tenu mo na ni pe ah, ati lo gba, ati lo awo, ati lo koko baba asasun. Ko na ni kini n to n fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele.
8: Ah, esun atokun. Opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo, Olorun nikan ma saba wa sodo Baboke o pupo. Olorun si ma fun wa laseyori nitori pe a ni ajegun kan ti a npe ni ajegun adayeba. Ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won. Ngba ti won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi oni ko gbe ajegun yin le lowo on lo fi je si pe ni gbogbo eyan ton wa sodo wa Olorun ba wa se sugbon ajegun adayeba ta wa npe gbogbo eni ta ba fun ko sene ti o lo ti so pe ni Olorun o gbadura o.
9: E tun ma nso nkan kan pe eni orisirisi ona ati ogun te fin koju aisan isanu ara e mo fe ke tun bo ba wa salaye
8: be ni e seun atokun ogun ta wa fin se iwosan fun anu ara ogota ati marun ni ta npe ni 65 on la ma fin se iwosan fun ara sugbon e lodo ati Baboke o emi ologun eyo kan to ma wo gba run tori be to ba dodo Baboke o a so fun dede ba se fe fun ologun igba to fi gba lase lodo Olorun ti won na ba lo wa gba pe Olorun be lodo Baboke o tesin si se bi bo se ya ko se
9: seyin na ti wa ri yato bayi opolopo eyan lo wa lori ere sugbon esin to siwaju ohun lo gba po kini Baboke o won ti pe ninu ka se ogun iwosan fun awon eyan lori aisan isara to nda olomokunrin la mu ko wa pin lori olomokunrin nikan olomobirin na ti won na ba nri orisirisi awon apere boya elomi ti alada re gan ti wa dede ma fi igbala re dola kan si Baboke oni shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life Church mo man salaye lore kore pe to ba je pe ona isolo ni won gbabo to ba ti deja kan de bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o tobi bayi niwaju Deeper Life Church ni ibe ni shop number 10A wa iwo sha ti bere Baboke o eye meji o kin je asa Baboke o ilu mo nka ni won e le pe won sori ero bani soro lati mutali yin le tori ro ma npo nitori pe ibi t'Olorun ba tin gbo adura opolopo eyan lo ma nfe lobe Baboke o kile fe so nipa ero to ma npo se ko se pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko boloku wa abi nkankan
8: gbogbo wa ba kan na jo ni wa ndo gbe to ba de meka aya to sira wa be yan ba se de ona la se ma se idane lo fa won yan to ra won yan ma po pupo iwo na to ba fe wa tete dende le ko ni ba tete wa laaro ati wa me latago mejo aro dagun me fa ro le
9: awon akose mo se yin
8: be ni gbogbo awon akose mo se wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa ti re ni kaluku na si lo mo ise ara ngba to ba dodo wa o gba pe Olorun be lodo wa Baboke o to si nba wa si
9: ameyi to da juju ni pe bi Baboke o bi awon akose mo se se nda yin lohun odo Baboke o na ni e pada lo fi adaba eto ro si to dawo ni won pada da yin lohun finally so mani ifoya pe akose mo se na ma ti mi si Baboke o gangan funra won awon ni won da awon eyan lohun gba oju opo Baboke o ko ma ko won lese kese 0809447143 08094471143 tabi 08022613442 08022613442 a o ni saisan taisan fi tanle lase Olorun Oba Edumare shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life ohun la mi e o digba kan na
10: arike rike emi lo de to roju koko bayi
7: oju lo si se mo ti ma bo je
10: ah emi mi se
7: eyin ba le bo se ni furu koko furu koko je ni pe le sokidi le ka to wogun su yo gbe ni se kidi lo nko lo se de re lanu beke oke te oni ti to sade daji ona se ti kari wonu bi epo lo to fenu kan yo
10: ah ai sa taru yo ma se kan o emi wa ti se ba o lulu fe mi
7: se emi ni ma se so fun pe ka le moju to ara yin bere pe o fo ga ma kari o o we mo gi baba o ke ho
10: Wọ́nà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gun ìjàlẹ̀ rẹ̀ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gbòòrògbò. Ara títa jẹ, ara títa ara yúyún. Kípa tó máa bọ́ lẹ́sẹ̀ ọ̀nà ènìyàn kò sún ọ. Tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó gun so. Bàbá òkè ò lélẹ́kùn
11: Ìrọ̀rùn dẹ́ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ lágbà tí ẹ fẹ́ tẹ̀síwájú lẹ́nu ètò ẹ̀kọ́ yín. Ìròyìn ayọ̀ ọ̀hún ni pé ọ̀nà rẹ̀ gbàgbéyànjú ọlọ́luwà dúró.
12: Ẹ̀yin ogun takú ọ̀nà jù.
13: Bí ọ̀rọ̀ àṣẹ ti tẹnu Jésù jáde pé ẹ tú sílẹ̀ jẹ́ kí o máa lọ. Ọ̀rọ̀ ìtúsílẹ̀ yìí lolúwa fẹ́ fi ṣiṣẹ́ nínú ìpàdé àdúrà lóṣù mẹ́ta mẹ́ta tó máa ń wáyé lórí òkè takọ́lọ́jì. Èyí tá a fi kásẹ̀ ọdún 2026 nílẹ̀. Ọdún ti ń lọ sópin. Ìbùkún obèdí ọdún mú dúró dè ọ́. Nínú ìpàdé àdúrà tóṣù yìí, olúwa máa fi kọ́kọ́rọ́ ìbùkún òpin ọdún lé ọ lọ́wọ́. Gbogbo ẹ̀yin oníṣòwò, oníṣẹ́ ìjọba, aláboyún aláìsàn, olóṣèlú, akẹ́kọ̀ọ́ àti gbogbo ẹni tó fẹ́ gba òpin ọdún. Jésù ń retí yín o. Àdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú ìṣòro tó lágbára. Wákàtí 72 hours. Lùdàdúrà yóò fi máa rọ̀ ní òwúrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro. Tuesday, October 6th, ládúrà máa bẹ̀rẹ̀. Ó sì máa wá sópin ní òwúrọ̀ Friday, October 9th, 2026. Àdúrà àti àṣẹ tó ṣílẹ̀kùnrin yóò máa jáde látẹnu olùgbàlejò. Àwọn kòkòrò ojú ọlọ́rọ̀, ajínrere àgbáyé Ìṣẹ́gun Ilésanmí, àtọ̀pọ̀ àwọn nǹkan ọlọ́run mìíràn. Àdúrà àti ìṣòro yìí máa wáyé lórí òkè takọ́lọ́jì tó wà ní òpin òpópónà Omíyalé Ìjìbò nítòsí ìdúmù. Tẹ bá ti dé Omíyalé, ẹ béèrè lórí òkè takọ́lọ́jì. Telephone 0803 390 6216. Lórí òkè takọ́lọ́jì, àdúrà ń gbà, ogun ṣẹ́.

ẹni agbájọwọ ló ń gbẹrù dòrí àti kúrò ní abala ti òṣèlú àti bọ́ sí abala ti àwọn amúlùúdùn Fẹ́mi Adébáyọ̀ ọmọ̀gá Bello ó ṣí ibùdó ńlá kan tó bá ní massive ó ní agbára ó tóbi gan ẹ̀kọ́ ilé náà jẹ́ fún gbogbo àwọn òṣèré tó kù pé gbogbo àwọn ò lè sùn ká kọrí síbì kan náà ẹbí ẹ bá wò láti bí ọjọ́ mẹ́ta film village láwọn èèyàn ṣí káàkiri lẹ́yìn tí bàbá ògúndé tó wà ní ọ̀sọ̀sà alàgbà délé odúlé náà ṣèkan sí agbe oru àwà ibrahim shatta náà ṣèkan sí ọ̀nà kan bẹ́ẹ̀ nígbàtí kúnlé afọláyà náà ṣèkan sí ní ọ̀yọ́ sí láàrin gbójàyè ní àárín kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí fẹmi adébáyọ wá ṣe ni pé gbogbo àwọn ò lè sùn ká kọrí síbì kan náà ibùdó tóun ṣí yẹn ó wá ní agbára tó jẹ pé àwọn tó bá fẹ ṣe fíìmù ìgbàlódé wọn lè to yàrá tó gbogbo ẹ síbi ẹyin náà ṣáà ti wọ orú àwọn eré bẹtẹ pé gbogbo ẹ ni wọn lè ṣe ń bẹẹ wọn fẹ ṣe action film ni o àti oríṣiríṣi ká má parọ tẹnukọ tètè bọ lè kọ ibẹ yẹn tóbi gan ìyẹn ni pé ká tún máa ní ọgbọn ìdánú ṣe ká tún sùn ká ronú ká tàkàkà àwọn nǹkan mi tí ó tún lè mú owó wá fún wa á kí alàgbà fẹmi adébáyọ ọmọọgá Bello pé wọn kú oríire àjẹdálẹ lóúnjẹ náà máa jẹ fún fẹmi adébáyọ ó ní agbára ó ní agbára bond lawa 92.

ọ̀rọ̀ àṣẹ ti tẹnu Jésù jáde pé ẹtú sílẹ̀ jẹ́ kí o máa lọ ọ̀rọ̀ ẹtú sílẹ̀ yìí mo ń wá fẹ́ fi ṣiṣẹ́ nínú ìpàdé àdúrà lóṣù mẹ́ta mẹ́ta tó máa ń wáyé lórí òkè takọ́lọ́jì èyí tá a fi kásẹ̀ ọdún 2026 ńlẹ̀ ọdún ti ń lọ sópin ìbùkún obìnrin ni ọdún òun dúró dè ọ́ nínú ìpàdé àdúrà tóṣù yìí olúwa máa fi kọ́kọ́rọ́ ìbùkún òpin ọdún lé ọlọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣòwò oníṣẹ́ ìjọba aláboyún aláìsàn olóṣèlú akẹ́kọ̀ọ́ àti gbogbo ẹni tó fẹ́ gba ẹrẹ òpin ọdún Jésù ń retí ní ọ́ àdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú ìṣòro tó lágbára wákàtí méjìléláàádọ́rin 72 hours gbogbo àdúrà yóò fi máa rọ̀ ní òwúrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro Tuesday October 6 ládúrà máa bẹ̀rẹ̀ ó sì máa wá sópin ní òwúrọ̀ Friday October 9 2026 àdúrà àti àṣẹ tó ń ṣílẹ̀kùn rẹ̀ yóò máa jáde látẹnu olùgbàlejò àwọn kòkòrò ojú ọlọ́rọ̀ ajínrere àgbáyé Olùṣègùn Ilésànmí àtọ̀pọ̀ àwọn nǹkan ọlọ́run mìíràn àdúrà àti ìṣòro yìí máa wáyé lórí òkè takọ́lọ́jì tó wà ní òpin òpópónà omíyalé ìjìbò nítòsí ìdúmù tẹ bá ti dé omíyalé ẹ dé lórí òkè takọ́lọ́jì telephone 0803 390 6216 lórí òkè takọ́lọ́jì àdúrà ń gbà ogún.

0: ọlọ́run bí ọkọ arúgbó bàbá olóòtú ọfà ara.
1: Tí ọlọ́run tó bẹ̀ ọlọ́run ogun ọfà ara ni
0: àwọn bá ti ń tàrí lọ́nà àbájì.
1: Tí ọwọ́ àbí ẹsẹ̀ ní gbọ̀ tí bó ti yẹ.
0: Ká máa rìn sóṣù òṣó bí ẹni tẹ ìgúnmọ́lẹ̀.
1: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
0: Bàbá rẹlẹ̀ mú tàbí ra ògiri mú.
1: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu gbogbo ẹgbọ́dọ̀ ọ̀dà fi ẹ́yìn.
0: Fún àwọn ká lagunlagun ṣọ́gun ṣọ́gun tó lè máa ba omi tàbí èdè ara jẹ́.
1: Ẹ̀yẹ yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbàlódé tó ń tìbílẹ̀ làkọ̀kọ́.
0: Ká tó wá fi rí àtẹ̀kọ̀ tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wá kojú ẹgbẹ̀ wá kájọ sí mọ̀nà papọ̀ 08017 04 01
2: àkànṣe ètò lélẹ́yìí tó ní ṣe pẹ̀lú ìlera.
3: Oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì tó kó jẹ́ kájọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yìí. Bàbá ẹ̀ dákun ọba ń dákun yín fáwọn aráalé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú okulu pẹ̀lú mi.
4: Ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọmi lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí. Àìrẹ́fọ̀rẹ́ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rọ̀ owó àtẹ̀gbò bá a ti lò ó tí í ṣe rí bó ṣe yẹ orí báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó òde agbára ewé àtẹ̀gbò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà látìgbà púpọ̀ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
3: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọfà ara gan.
4: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ míì ṣùgbọ́n ẹdẹ ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe kó ṣeé ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbíi pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni ó mọ jẹ́ ńbẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kóhun ó fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí lára nítorí ọfà ara yìí ìmọ̀ wọ́nà láti gba inú ẹ̀jẹ̀ jẹ́ àtinú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú oṣù wúyè bí kókò kòkó fẹ́ ṣúngbà míì nígbà míì sì rèé a máa ṣeni láyà tí ó mọ̀ ṣeni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ́ já pàpàpàpà ẹ sì kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń tí ń bi ọkàn nù ọfà ara nù kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ìṣọkùnrin àmọ́ ìṣobìnrin àmọ́ ìṣọmọdé àṣìmọ́ ìṣàgbàlagbà jẹ́jẹ́ ẹ̀mí mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọfà ara o bó bá wọ́dẹ́sẹ̀ ò lè wọ́ dápa kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ìjẹ́kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní òdòǹgbàgbé tẹ́ni tí ń sì ń ṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
3: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàn tá báyìí àwọn ìdojú kọ inú ara wo ni ká gbà yín pé yóò dun àfìsẹ́yìn tí kìí fi ṣọ.
4: Ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626.
4: Ẹlòmíì àmọ́ fẹ́ báyẹn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù ngbò bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ yóò mọ̀ pé kóhun gbéra kóhun wá lókù torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò ní gbóògùn látòrí tẹlifóònù o ṣé ẹ rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá ṣan ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé ṣan ara wá dàbí wáyà tí ń múná láti ibìkan síbi kan ni bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ogbe bí ṣan ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin èyí ò ní fà tẹ́lòmíì fi mọ owó ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́ kàn yóò sì mọ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan èèwọ̀ tó rẹ́rù ó mọ bá ni ewé àtẹ̀gbò tán bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta ti o si soju se bo ba ti e lagbara ati niyawo meji meta ikan to ba ninu ogbodo ji o mo pe okoloko o ile yoruba ta wa yi aroba alade to ti lele ni adorin odun to si niyawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aye se dede omokunrin nkan aburu ni aile rin daada nkan aburu ni a si mo fa ti kokoro mu eje iba gbina ya tan ohun ato fa ara a mo je ko ju fe mo wo bai bai a si mo fa ki apa kan ri ko mo fe foyan ye ngba mi si wa to se pelomi bai ko ni ru run su owo re kan ni koko ku riri bi ko se je nbe elomi si re ese re kan ni ku riri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje ni ku riri bi ko se je nbe se mo pa wa gbogbo da ke ka mo owo eyun niran eta si se lowo iwe ategbo ni se pa se lo lu oyinbo lo re iwe ategbo wa ibi ta ti ni iwe ategbo na la wa si se re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo duro ta o tin se yan a wa se kini a wa gbogbo se lori e beyan ba ti lu ogun bi e se ni olu ko ni soro dada ni ko sise bo se ye ko sise baba bi tolohun gbin olootu ofa ara ike fi pe mi lolootu ofa ara nu mo bo bayi
5: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
4: ibe ni o kale si si mo gba mi lago opolopo eyan oju amoti soro lori telephone ngba ba soro tin ba bi o lori sisi ibere oro iwo na ori pe dere loluwa
5: 07031445626 07031445626 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
4: awon nkan ti mu ko mo ko o mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko layo mo jija ile isota ko mo ko o mo le se bi okunrin ati awon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe gokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara a si mo da igbesi aye omokunrin atomo bere laamu olotu otetile
6: o de bayi bi tolorun bi oko arugbo baba olotu ofa ara ti olorun ku do olorun ogun ofa ara mi ya baba ti jale lona adaji ti o wa bi o se ni nbe ti bo ti le ka ma rin so so bi eni te egun mole ka ma le ri da da tabi bere mu nko baba

0: gbìyànjú ṣùgbọ́n ó gbé ìgbìyànjú wọn náà kọ̀ṣọ̀ ní ń bọ́ sí bóò ló ti rí bàbá.
1: Olóòtú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọ̀gbọ́ ni wọ́n ní ayé ìkáláṣe kùkùrú iṣẹ́ ẹ̀yìn bá ṣe kù tí ò ṣe tán ayé ìkíkù iṣẹ́ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni ṣọ rí béèyàn bá dààmú loko dààmú lodò orí tí ó gbèrè àmọ́ gbá wore kò ní wọ́n ẹlòmíín bò bá lóun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà nílé ìjọsìn wọn ò gbága fún lọ́tọ̀ ni ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbága fún ọ bí wọn bá tiẹ̀ fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá àfáàrí lèèyàn tẹ̀ bó bá ti dọ̀pá apá òun fìdí sì kẹta iṣẹ́ láì tí ìpọ́nmu ogójì ọdún ìpọ́nmu àádọ́ta ọdún òun bí wọn náà rí mi ń gbà wọn fẹ́ wọnú kúrú ní ààyè wọn rí pé fúnra mi ni bọ́ọ̀lẹ̀ nu mọ́tò kì í ṣàì mọ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà mí àṣìbọ́ọ̀lẹ̀ àwa náà àwọnú ààyè nígbà adétọ́ ni kí ọ ra ẹlẹ́rìn dòdò ní òkùn bọ́ọ̀lẹ̀ lẹ́rìn dòdò omi ni ó bù wá nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rí báà náà fúnra mi ni dúró sídìí kẹ́ni gbogbo ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n òfin gbà wá láàyè níwọ̀nba bọ́ọ̀ bá tẹlifóònù mi ìwọ́n náà gbọ́ iṣan la àfi ṣe ilé ayé.

0: darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni labalaba ọ̀rọ̀ ẹ like Facebook page wa labalaba ọ̀rọ̀ radio ẹ má gbé kúrò.
1: Ẹ kalẹ̀ nlé ẹ kaabo sí irú ètò yín ètò yín ni o ètò wa náà sì ni labalaba ọ̀rọ̀ ètò ọrọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláya àti iléeṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Bond 92.9 FM The People Station ti àgbékalẹ̀ fún àǹfààní gbogbo lọ́kọláya. Ṣé àlàáfíà ni mo bá yín? Ṣé gbogbo ẹ̀ ń rò gẹ́gẹ́ bí mo ṣe máa ń bèèrè? Ṣé gbogbo ẹ̀ ń lọ dáadáa? Ṣé bá ṣe ń pè ló ń jẹ́ wa? Ọlọ́run yóò jẹun pé gbogbo ẹ̀ máa lọ dáadáa bá ṣe ń fẹ́ bá dẹ̀ ṣe ń pè Ọlọ́run jẹ́ òun jẹ́ wa náà ni. Báwo ni labalábá ṣó ń babababá ṣó ń labalábá ṣó ń lalalala? Ẹ káàbọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ lálẹ́ yìí wà wà lórí Facebook ó jẹ́ ní ta sáré sọ yẹn náà labalábá ọ̀rọ̀ rédíò a wà lórí Facebook lálẹ́ yìí. So tó bá jẹ́ orí rédíò lẹ ti ń gbọ́ wa ẹ máa gbọ́ wa lórí rédíò náà kẹ wá tún bá wa lọ sí orí Facebook kẹ wò wá ńbẹ̀ náà. Then ẹ pé àwọn èèyàn àwọn ọ̀rẹ́ yín láyé bá ṣe máa ń ṣe láyé àtijọ́ táwọn èèyàn tó tó bá ti bẹ̀rẹ̀ ẹ ti rí táwọn èèyàn a máa fìlẹ̀ studio pé àwọn èèyàn ti ń pa àwọn ọ̀rẹ́ wọn ètò yẹn ti bẹ̀rẹ̀ ètò tí mo sọ fún ẹ̀yẹn o ẹ̀yìn a sì lè gbé gbogbo yẹn náà padà tó ti yé wa. Bẹ́ẹ̀ni a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run Elédùmarè tó mú wa lọ láti jẹjọ tó dẹ̀ tún dá wa padà sí orí ètò ní alẹ́ yìí. A dúpẹ́ dúpẹ́ kì í ṣe mímọ̀ ṣe wa orí ọ̀fẹ́ òun náà ni gbogbo wa rí gbà ánú òun la rí gbà. A sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà tí ó gbé gbogbo àwọn ọ̀gá wa níléeṣẹ́ Bond 92.9 FM látòrí ọ̀gá wa GM títí di àwọn managers ní marketing ni o ní programs ni o ní engineering ni o tí wọ́n ń bá wa tó dáadáa tí wọ́n ṣe alátìlẹyìn ètò yìí tí wọ́n dàbí pillars fún wa lórí ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. A sì dúpẹ́ náà lọ́wọ́ ọlọ́run fún olóòtú wa ọ̀gbẹ́ni Abiodun Fọlọ́run Ṣọ́ tẹ́gbóhun tán sì tán ní ẹ wá nǹkan fìdílé ó dẹ̀ jẹ́ ìdílé mọ́ ilé ẹni wọn ṣakílábá tó ṣe àmọ́ lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́. A dúpẹ́ àgbà ní àdúrà pé gbogbo àwọn ọ̀gá wa yìí àti olóòtú wa nǹkan wọn tó mí kò ní kú ní àṣẹ Ìdùmarè iléeṣẹ́ wọn ò ní jóná lágbára ọlọ́run òkè òkè báyìí ó ní wọn mọ̀ ń lọ ọ̀nà wálẹ̀ lágbára Ìdùmarè ń ṣe bíi tí wa tíyẹn bá lọ sókè tó gbúdọ̀ wálẹ̀ ṣùgbọ́n nípa tiwa àti progress wa òkè òkè ni àní wálẹ̀ láéláé láṣẹ Ìdùmarè àmú. A fẹ́ dúpẹ́ dúpẹ́ náà lọ́wọ́ ọlọ́run fún ẹbí labalábá ọ̀rọ̀ ìyẹn lẹ́yìn tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ibi tẹ bá wà tẹ̀ ń gbé tó yìí báyìí báyìí báyìí. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yín adẹ̀gbàládúrà náà pé ẹbí wa yìí kò ní dín o a máa máa lé sí ni gbogbo nǹkan tá a bá dẹ̀ ń fẹ́ òní ọlọ́run a máa ṣe fún wa ní agbára ọlọ́run. Labalábá wa kẹ̀dẹ̀rẹ́ kò ní ṣẹ́ lápá kò dẹ̀ ní fapá kan fò kò dẹ̀ ní ṣe aláìfò gbogbo ẹ̀ máa ṣe kí ni ó mọ̀ plus ni àrírí minus tí lábá tó bá ti ń plus lábá á wá máa di labalábá tí labalábá bá dẹ̀ ń ṣe kí ni kò ní lè ṣe bálabàla nítorí pé kí ni labalábá ni forward ever backward never. Èmi ni tí ní tòótọ́ o olúwa tó yìnyín nìkan ṣeṣe the labalábá one of Africa lágbára ọlọ́run. Ètò talẹ́ yìí máa máa ṣe ojú òpó lẹ̀ láti bìgínní ní a máa sọ àwọn ọ̀rọ̀ láàrin ṣùgbọ́n mo fẹ́ mọ̀ bí akọ̀ṣà ń wá kan sọ ni lórí ètò lójoojúmọ́ akọ̀ wá sọ àdálẹ̀ abéèrè ńgbà mí àná ọ̀dà àwa mélòó láti ẹ̀ máa rántí pé níjẹ ẹ̀ẹ́dógún o nǹkan báyìí lẹ sọ àbí nídùúta o nǹkan báyìí lẹ sọ àbí bá tiẹ̀ dẹ̀ wá sọ ijọ́ ta sọ bọ̀t a rántí pé nǹkan báyìí báyìí orí ètò yìí ni mo ti gbọ́ tí mo ti kọ torí kò da ká máa wá ká máa kẹ́kọ̀ọ́ ká máa sọ àwọn nǹkan tá à ń sọ ká má mú lò nǹkan tá à bá dẹ̀ ti mú lò kò ń ṣe ti wá èyí tá a bá mú lò tó di mọ́lí la lè pè ta lè sẹ́ pé òkè tèmi dire o mo pè mọ́ra. Anyways a máa lọ sí ọ̀dọ̀ olóòtú wa báyìí wọ́n fún wa lórí ráńpẹ́ àfẹsẹ̀rajó tí a bá padà dé.

Kale, Two Face yẹn, òǹkọrin yẹn ní ayé ìjọ yẹn, omi wà kàfáyà tọrẹ kọyà. Ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa lórí Facebook, ẹ ṣe bá wa ṣẹ́ẹ̀. Two Face ní You Are My African Queen. Àwọn bàbá mélòó náà ti ẹ̀ máa ń wojú ìyàwó, ẹ lè má kọrin yẹn, ẹ tẹ̀ lè má mọ̀ ọkọ. Mo tẹ́ máa wò pé, ah, my Nubian Queen, ìyàwó mi ọ̀wọ́n. Àwọn dádì máa lè wá sọ pé bí ìyàwó tó bá ṣe nǹkan ìwúrí náà máa máa sà lè máa máa sà. Àwọn pé gẹ́gẹ́ bí in fact gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lórí ètò yìí, a bá fi ọwọ́ wẹ wá mọ́. Tí wájú bá ṣe, tí ọ̀tún bá ṣe, tí òsì náà ṣe, tájọ fọwọ́ wẹ wọ́ yẹn, á di bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó máa kọrún un. Bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ lórin tẹkàn sọ lọ́rọ̀ ni pé wà orí ẹni náà máa wú, ó máa tẹ̀rẹ̀ ilẹ̀ ẹ̀. Ó máa tẹ̀rẹ̀ ilẹ̀ ẹ̀. Ó máa ní wo ẹ̀yẹ sùn lẹ́ẹ̀kẹ́ dá mi kọjá. Normal. Obìnrin náà lè sọ pé nígbà tó yẹ pé bàbá ṣe pé kiníkan, èmi máa ń sọ fún wa pé ṣé rí. Kí báwo obìnrin ṣe máa rí pé ọkọ mi fẹ́ràn mi àbí pé báwo ni fẹ́ sọ, kindness. Ọkọ bá ní àánú ìyàwó ẹ̀, àánú yẹn kò dẹ́ sí pé ìyá pẹ̀lẹ́ tẹ́ pé kó tó ro nǹkan ẹ ti bá ro, kó tó ṣe pé kiní àná ọ̀dà ti bá bọ́ síbẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó yẹ ká jọ máa ṣe fúnra wa ni anyways. But ke help e ke ran lowo iyawo yin ni lo to yes but e rira yin sha she understand woman na mama gbe are ile ni because she ri opo wa as obirin te ba nice te nice lo to ati lo de awon kan nice lo to sugbon ma tun wa se nkan mi legbe ibomi to ma cancel nice yin. Mo gẹ́gẹ́ mo sọ mo náà a máa ṣí ojú òpó púpọ̀ lálẹ́, a máa máa fọ̀rọ̀ sáàrin ẹ̀ náà and all that. Torí mo fẹ́ mọ àwọn nǹkan tí ẹ pé ẹ má dẹ̀ tẹ bá ti pè ẹ jọ, tẹ́ ẹ bá ní nǹkan tẹ fẹ́ sọ, tẹ́ ẹ bá rántí, ẹ má wulẹ̀ bọ́dà láti pé ẹkàn máa gbọ́ wa. But a máa ṣojú òpó lẹ, mo fẹ́ káwọn èèyàn tán ti lẹ́nu nǹkan lórí ètò yìí kan sọ feedback lè ní. Feedback má máa ju àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ sínú ẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn bí labalábá wa ṣe lè fò dáadáa. Àwọn kan ti ẹ̀ ń sọ pé wo gọ́rọ́ lábalábá kọ́ ló bá ń sí ọkùnrin ni ó níbi tí Nàìjíríà ń lọ sí gbogbo nǹkan ti wọ́n kiní kan ti ṣe nǹkan kan ti ṣe bóyá lẹ́mọ̀ pé labalábá lè jẹ́ kó easy gan kí ó di eyín. Sorry ẹ̀yin tẹ wà lórí Facebook ní ìyìn shake mi ìgbé sórí stand ni ọwọ́ mi gbé sí torí a fi chájà sí àbí kí n tiẹ̀ mú chájà. So ipe labalábá lè jẹ́ kí rọrùn dé bá wa ká lè navigate kale ko ba rọrun de. Yes, lóòótọ́ nǹkan wọn kiní kan ṣe nǹkan kan but tí labalábá bá ń lọ pàṣepàṣe kò ní jẹ́ kó ka fíìlì ẹ̀ bó ṣe yẹ ka fíìlì ẹ̀ bó ṣe máa bó ṣe yẹ kó dáyàn wólẹ̀ kò ní dáyín wólẹ̀ like that nítorí pé kí ni steady dey go steady ṣọ́ọ̀tì yé wa. Ẹ jẹ́ kí labalábá fò. Kí ló dé tí ò fò? Ṣé ẹlòmíì tí labalábá ò fò nílé either ọkùnrin ni o ìyàwó ni àbọ́kọ ni o. Èèyàn kan wà tó lè máa sọ̀rọ̀ sí létí níta tó jẹ́ pé ẹ máa rẹ ẹni tó sọ ẹ́ pé ara òun ò move àbí kíníkan àbí torí inú ẹ̀ ò yọ sẹ́nì kejì ó lè jọ́kùnrin ló lè dóbìnrin inú ẹ̀ ò yọ sí inú ò yọ síra wọn ẹ̀yọ́nú yẹn ò ṣiṣẹ́ òun ni èdè yẹn tó bá tiẹ̀ fọwọ́ kan ọwọ́ náà bá sọ kú lẹ́yìn tó máa dàbí yanranran ni míwà ẹ̀mí tó wá lé hanhan ta tó bá fọ ọdọ ẹgbẹ òtútù wù mí and all that. But tí a bá pọnmi sínú àmú wa ẹmọ pé máa ń kó èmi máa ń bíbélì tẹmí ń kà ó ní make sure pé omi tó ń pọn yẹn omi tó ń fà yẹn ò fà á kúrò láti inú àmú ti ẹni tó bá dẹ̀ fẹ́ pọnmi síbẹ̀ náà make sure pé tí ẹni kò ń ṣe tẹlòmíì tá a bá ń ṣe nǹkan sílé bó ṣe yẹ ká ṣe tí a ń fi ìrànlọ́wọ́ sí àdánù sí kò sí ni ìjọ tó bá dàbẹ̀ pókù díẹ̀ kàtó èèyàn máa bára wa understand tó ti yé wa even tó jẹ́ pé ó tiẹ̀ lè jẹ́ pé ó kù díẹ̀ kàtó yẹn pé labalábá yẹn ni ò múná dóko tó ká tiẹ̀ máa sọ̀rọ̀ owó ń sìn pé bóyá owó ni owó sáfẹ́rẹ́ ẹ kò sí owó much kó tiẹ̀ wá jẹ́ pé labalábá yẹn ò ṣe dáadáa because lára àwọn nǹkan tá a máa sọ nípàdé olúwa tó yìn ni pé a dẹ̀ ti mọ̀ lórí ètò ìbọ́jọ́ ṣe ń lọ sókè yẹn ara ń dínkù ó ń dínkù
ati obirin ati okunrin o dinku ṣugbọn ta ba ni imo yen pe oke omi n tan ninu tank ki la ma se a pump pump omi mi se ti ye wa so that ti ko ba ti e munadoko like that but ti irepo wa laarin wa ti o ba jina dada e fenu ti o jina e fi je ki la ma so to ba pe e kini ri ba kan another wo a fenu ti o jina ma fi je so to nje o ba jina ti e ti fi enu ti o jina je tu ti ge for now she to get me like nkan ti mo so yeah so ma si oju opo sile e so awon nkan te ti ti gbo wa ta ti so lori eto yi awon kankan kankan abi to ba de je pe bere leyin mi e anfani wa fun wa ni ale kin to soju opo le se mo pe October 27 ti de o ti fe de o iyen ni yoruba o ṣugbọn te ba n gbọ mi to je ti english le fe se October 28 niyen ipade pataki pelu oluwa toyin labalaba ki la pe ameno hub hangout hangout ni awo obirin la ma saba se tele tele ati ma lawon the first one ta se awon daddies wa wa tori mo se pe a gbudo soro menopause to ba obirin to je poro obirin ni ka ma lawon oko wa nbe because si menopause symptoms e to ba n di ope leyan abi to ba bere si show oju e ka ma de pe akelele baba na ma ti mo die nbe iyen la se gba a de se program awon okunrin na ti je pa awon okunrin nikan lo wa ta so prostate ya se gbugbe awa fe fi mejeje nsin ya fe lepo nkan ta fe se niyan awon daddies ma wa arin ibi ti daddy wa awon mommies na ma wa nbe so that a le so nu ba se soro yen ba se soro yen a le kun ara awon mi ni o mi se pe ka lo bayo ni iya to ni babo ni baba nle o ka lo ma ni kara ma kun ra but iru awon meetings ben o possible networking le wa mi ni so networking fun si na o but in the same place tori pe ti iya gan ba wa okay pelu ba se soro ti baba o gbadun so mo pe iya na lo si n bo pada wa ba o ma down lori won ni then ti baba ba wa okay everything tori mo se ma so pe ani kere won daddy ere won e wa nle ti so yin ji e ti wa okay mama kedere e ti wa ready for iya won gbo pa won gbo po I know you everything you dey talk body won o gbo so ti mama ba mo ton ba lo ti baba o lo ti won ko sanfani wa okay but te ba jo gboro yen together even iwo to je popo opo egun kankan lo nbo njo yen but o ntori awon oro okunrin ta ma so nbe yen na o wo ti e either mo elu ma lo fun ni opo elu ma lo fun ni o iyan kan to egbon elu ma lo fun and all that o a ti jo lo ti o ti ye wa then another thing ti hang out yen wa fun ni pe opo gba a kin riru bi quality places bayi lo e a le lo party ka se another but iru nkan ba ti je pe ko nse pe boya iya lagbaja lo nse nkan another a jo wa a wa ni imo ni awa fese rajo awa se idaraya e mo pe special fun mi yen ti o ti ye wa mo so pe to ba ma fi October 1 I pe a ma gbowo le a si gbowo le di sin na tori ko kin ya mi lara pe ka se pe o ya 5000 ni kesan ke fi wole 10000 ni kesan maybe ti ma ti wa dagba dada boya ma le ma se o but for now o si free awon kankan ton fi atejise ranse pe a October 1 ti o ti lo o elo la ma san and all that mo n fi asiko yi da gbogbo wa lohun pe a si ni anfani lati foruko sile o ti n kun o awon seat yen ti n kun ṣugbọn anfani si wa ti yoruba ba de ti kun that means pe ti oloyinbo le ma wa ni but even to oloyinbo yen a si ma understand nkan to n ṣẹlẹ o ṣe ti ye wa e fi oruko yin ọjọ ori yin obirin le je abokunrin ise te n se atagbegbe ibi te n gbe e fi ranse then yoruba ni abi english e fi ranse si number labalaba oro temu tati mo tipẹtipẹ 080-231-35-773 080-231-35-773 bo ye kin ki awon to darapo mo a lori facebook ti won keep me bi mo se wa yen daddy wa Abdul Latif Rufai
musiki yawo yawa yaka fiat be emi ni ke pe number e mu ni ke fi atejise ranse si fight ya ki n gbo nkan ti yan ba announce no atejise ni ke fi ranse si awon kan ti n pe ko wa okay be yen mommy wa oluwa oh okay daddy wa ni oluwa ka ode mi hamid won ni eko eto madam tin ya ko ojo meta be ni la ojo meta o de ojo meta lo lori facebook daddy wa segun michael good evening sir ese so ama lo soju opo le nsin ta ba ti soju e ba de wa lori facebook na e le ko sibe to ba je bere le ni abi nkan te ti ko lori eto yi to ba le je bere na le ni dede ni oluwa toyin wa nbi fun wa esi mi ba mo ma kon sa won olosi wa so number no muti pe anyways odo ejo odo eji eta okan eta arun eje eje ati eta oya eje ka ma bere si pe wole e ma gba ipe wa to ba le je awata o lori facebook no alanfani o e pe wa o so that ko ma da be pe tori pe ti wa lori facebook o lanfani te ba ti pe wa yi radio yin pa patapata ka le gbora aye dada kede gbohun soke e ka le o e ka bo si reto laba laba oro e ra sa je ba gbohun soke sa ka won yan le gbo yin ki le ri okay sir o ti toju mi lo sir okay 2 years okay se ni bere ni abe fe so awon nkan te tin te ti gbo lori eto yi te ti ko lori eto yi anu agbon se that's general niyan awon nkan pato te se pe okay lo aso ba njoba yi o te le ma je njoba yi bo nkan te ti nkan te to yi ẹ ti ẹ sorúkọ yín sef ẹ sorúkọ yín ẹ sọ bí tẹ ti ń pè pastor doctor ẹ sọ̀rọ̀ sókè sá àgbọ́yìn mo ń strain láti gbọ́yìn ni bóyá kẹ pé padà sá ẹ lè pè padà ẹ má bínú 08023135773 okay awon kan fi atejise ranse e je kin wo boya bere ni boya for the oh okay mi so pe ka so pe yes o yes for the hangout kola ni ka so o eruko yin ojo ori yin ko nse yes or no no no no no no eti se mistake o eti se mistake oruko yin ojo ori yin agbègbè tẹ́ ń gbé iṣẹ́ tẹ́ ń ṣe yorùbá ni àbí english ẹ wá fi ránṣẹ́ kò ń ṣe yes for the hangout at all ẹ jẹ́ ka tẹ̀lé bá ṣe ìlànà ta gbé sílẹ̀ ó máa bẹ́tà ka ṣe yẹn so ẹ pè wá 08023135773 gẹ́gẹ́ bí mo ṣe ok hello sir hello ma hello ẹ bá yí rédíò yín pa tẹ bá ti gbé hello sir hello ma ẹ ra sẹ ọlọ́run tó sa orúkọ yín àti tẹ ti ń pè wá láti mú ṣí à ń gbọ́ yín sà ìfaradà kọkùnrin wa kẹrin kó jẹ pampa ìyàwó ẹ ẹ ṣe Mm-hmm.
Wow, show what leg being by. Oh, nice one, sir. You know what I do. Thank you very much, sir. Eso e pe machine won pe kan gbo wole abi kile so sir. Okay, washing machine. E kan fi se surprise. E se gan ni sir. Iru nkan tan so niyan. E show iran lowo le se fun won yen. E care fun won ni. E je kan ti e fura e kan gbo washing machine. Of course ni won ma do. Won ma lale fun yin ni. Ah, fe pe ti o ba si washing machine obirin ogudo ma lale o. Awon eyan ton gbo wa kan gbo wa ye o. Ehe. E se sa. E se gan ni sa. Mo blessing o daddy wa. Ehe. Olorun a ma bukun awon daddies wa. Obirin na mo fe ke pe wa o. Kayin na so nkan te ti mu se. Baba yen so won ni tele awon ma ka gidi bole ni. Won ni bogba ta won se ngbo lori eto yi nkan ta iru nkan ta fe niyan iru daddy wa ton pepe nguru nkan te so lale e pe ogbon ati oye ko la nkan bi o 08023135773 oni number ti e ma fi pe wa ke so fun wa awon bawo ni eto yi te se ti lo o se ti to nkan fun yin ni eyin ilekun yin abi aso yin gege bo se joro abi aso awon bawo lo se ti to fun yin e ka le ma lori Facebook daddy wa de oye tunji e ka bo sori eto e se e asa e ka le sa oruko yin ati bi te tin pe wa daddy wa wasiu lati ikeja e ka bo eya e se okay awon nkan wo le ti ko e je ka ko be lati ibe na awon e se pe eto yi e kin se ma e kin salai gbo awon nkan wo le ti ko te ti mu lo se mo pe e so pe yawo yin sin won gbe le won se a ti so lori eto yi dada nipa e ma pampa awon won de ti ma gbe won ti ma gbara duro o si to ya edu mele 30 fera odun metala se won wa legbe yin okay wa nbi se e mo pupa ta bere to ase pe awon ti yawo won o ba si nbi ton wa de re won bi se anoda e pe yawo yin o pe kon ma bere si listen e pe won abi ke yin na se ri nkan ti mo so ni e pe e je ka ma try ti yawo wa ba kin gbe to yi ti o de gbara duro dada even to ba gbara duro e je ajo ma gbo papo o se pataki o ni nkan to ma se so ti ye iru to ma pe ti iru to ba pon gbe to yin sin ta ba ajo ma soro yen po yin e jo gbo papo ni ah won se normal because them pampa won kin lo tun fe se bo se lati le ni abi gba kan lo di be odun melo ni won o le je won tin wo menopause mo pe to birin ba tin wo menopause o le mai se ti wo tan ara ti bere si ma ta pe ki la ri o mai kere ke en to ti mari lati 13 years bi omode won omode melo lo ma wa bayi 32 years so ngba ton je 19 le fe won oye ko ri be omo kekere ye ka re si se si sharp sharp omo dun mele leyin 53 ni yawo yin 32 53 leyin yawo yin 32 so egba 21 years lowe o na mo so 53 lewa yawo yin 32 egba 21 years lowe ko ye ko ma ko ye ki lo wa de emo nkan to ma sele emo pe mi leyin eto so da won mi na ale ri wa ko e pe mi leyin eto teto ba ti ton ma si ke si pe mi pada e ma be to bo se gbo to ba ti ton ke pe mi pada ma fe mo nkan to nsele 32 eyin e de si wa ni correct time le si wa so e pe pada sa ta ba pare eto
Abalaba Role to Tan Bonnie Bond 92.9 FM. Hello, sir. Era, sir. Okay, a cab was ready to Labalaboro. Kilenifua. No, you call a map with sorry to fun. Am I send the text message? Ni. Yes, sir. Sir? Entenike. Edjo, sir. Grandma lenteni, she can share when you learn, sonny. Okay, in lenny, I want you to late. So, in 10 bashes, she has to follow me.

Ẹ wo ẹ mọ̀ nǹkan ṣe rí foundation nǹkan ìpilẹ̀ṣẹ̀ nǹkan téèyàn bá ń ṣe mátà ẹni tí ẹ̀ tí ìfẹ́ wọlé ń sìn tẹ́sí wà lọ́nà tẹ́sí ń ṣe lọ́tí ń sọ pé ṣóúnjẹ ni pé grandma ni ẹ gbúdọ̀ tẹ́kí àwọn ṣóúnjẹ ni no no nímọ̀ tí ẹ àgírí pé kẹsì ẹ fọwọ́ kàn wọ́n lóòótọ́ bọ́ ẹgbẹ́ obìnrin tó bá ti ń sọ ṣóúnjẹ ni ẹ̀yìn ẹ má ti fọwọ́ kàn wọ́n ẹ̀ tí ìfẹ́ wọn náà ẹ má fọwọ́ kàn wọ́n ọlọ́run gan kò fọwọ́ sí yẹn ẹ má fọwọ́ kàn wọ́n ọ̀dọ́ bá ti ń bá yín sọ ṣóúnjẹ ni nǹkan nǹkan yẹn kẹtẹ́kẹ́ àwọn ó dàbí pé ibi táwọn ń wò yàtọ̀ síbi tẹ́yìn ń wò bíbélì tí mo dẹ̀ ń kà sọ pé séèyàn méjì ò bá àgírí pẹ̀lú ra wọn ò lè rìn papọ̀

bá àwọn ẹgbẹ́ ṣe ń ṣe àwọn nǹkan tó máa ń da ọgbà ẹ̀rú nìyẹn tó máa ń scatter the place ẹ má jẹ́ àṣe ẹja nǹkan tó bá fi lè tó bá lè gbà má fi lọmọ làkejì ẹ mo post video kan sórí whatsapp mi o lè gbà mọ́ ní bàbá yẹn kó na ìyàwó ó kàn rí pé èèyàn kan send I love you mi sọ pé ó yẹ kéèyàn máa send I love you sórí text message obìnrin o orí fóònù ìyálé ilé o bọ̀ yẹn ló kàn rí bóyá yẹn dẹ̀ ìmọ̀ọ́mọ̀ ṣe pé kinní ni torí mo ti mọ̀ èèyàn kan rí tó sẹ́ pé torí ọkọ kan ó ń ṣe ṣìná ó wà ní òkè kí ìyàwó ẹ̀ ó máa send nǹkan sí sódà tọkọ yẹn bá rí ó máa rí pé ìyàwó náà ti ní girlfriend mo ní that is a very wrong strategy o tó bá ti nà tó ti lù ú pa so èyí tí mò ń sọ yẹn wọ́n ní bí màá yẹn ṣe rí ó na bó tó sì meanwhile má yẹn gangan fún rẹ̀ chronic cheat ni anything àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ gan tó bá ti wálé bà á sì máa fún wọn lówó owó tí òfilẹ̀ fún ya ọmọ kékèké bóyá yẹn wá da màmá da lọ́gbọ́n ni pé kó kàn dàbẹ́ pé bóyá ṣe rò èmi náà ṣe pé kí ni èmi ò kí mi ń ṣerú counseling bẹ́ẹ̀ yẹn o láéláé because èyí tí wọ́n tó bá rí náà máa sọ má yẹn gan lè mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ó máa capitalize rẹ̀ ni because ẹyẹ tó fẹ́ fò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ti lọ ń sọ̀kúta lù ni tó ti yé wa a bá ń gbà fúnra wa a máa lọ bó ṣe yẹ kó lọ láàrin wa so ẹja tó lọ sókè lọ́hùn ká fẹsẹ̀ rájú nira pé tá a bá padà dé sórí ètò a máa gbìyànjú àti mú àdàgbà ètò yìí ká fi rọ̀ síbi tó nice lágbára ọlọ́run bond 92.9 fm láwà labalábọ̀ ọ̀rọ̀ lẹ́tọ̀ ètò ni labalábọ̀.

go used to play football. Àwọn dádì àti mọ́mì tán fira wọn play football. Ẹ má jẹ́ àfira wa play football. Ẹ jẹ́ àdánì ara wa. Ẹ jẹ́ káràmásìkì ara wa. Ẹ kábọ̀ padà sí orí ètò wa ètò yín lábalábá ọ̀rọ̀. Ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya. Hello sir, hello ma. Orúkọ yá àti ìdẹ̀tí ń pè wá. Ẹ̀rọ àṣẹ kalẹ̀ sà. Yes, sir, yes, sir. Orúkọ yá àti ìdẹ̀tí ń pè wá sà. Sà? Ok, dájú wa sá líu láti sùúrù lérè. Ẹ káàbọ̀ sà. Kí lẹ ní fún wa sà? Ṣé bèrè ni àbẹ́fẹ́ sọ àwọn nǹkan tí labalábá ti ṣe nídìílé yín létò yìí? Ó dẹ̀ ti wá wọlé dájú wa, ẹ má wé credit yín, ẹ bá wa gbé sàn straight. Ẹ lọ́bẹ̀.

sọtán sìn o mo sọtán sìn kò sí nǹkan tó jọ nǹkan táwọn olóyìnbó ń pè ní irọ́ meat nǹkan tí ò ní kò lóòótọ́ nu rara meat ni kò lóòótọ́ nu rara rara kò ṣe pé bóyá nǹkan oṣù yẹn kò torí kò yọ lára ẹ̀ mọ́ ibìkan ló dì sí no nǹkan tó ń gbé nǹkan oṣù wá ó ti kúrò lára ẹ̀ torí ẹ̀ ni gbogbo ara kẹ́kùnkẹ́kùn ṣe máa ń ṣẹlẹ̀ yes kò ṣe pé ẹ̀jẹ̀ yẹn wà nù bẹ̀ ó wá ń jẹrà no nothing like that ìgbà yẹn gan lẹ ní láti lọ jù ayé ti gbà yín ń sìn ni ọlọ́run ti ṣe táyè ti gbà yín that's why ti yẹ pé tẹ bá ń lọ bẹ ṣe yẹ kẹ lọ ẹyin méjèèjì ara wọn á máa ṣàìn ẹ wò pé ah tóbìnrin ṣe kí ló ṣẹlẹ̀.